ó ń gbọ̀n rìnrìn. Ó ń fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.

ẹnì kan ní wòlíì ẹ̀yìn ò ti ẹ̀ mọ̀ jọ pẹ́ lọ ẹ sì mọ̀ ní wọ́n kí wọ́n mọ̀ kí gbogbo ibi tí ẹ bá ti ń ní àǹfààní láti mọ̀ gbóhùn mi ẹ fọkàn yín balẹ̀ pẹpẹ yọ pọ̀ mọ́ in tó ní àṣẹ láàárọ̀ yìí gan ọkàn ní fi ọ́ìlì kan yín ni for the first time òní ni sunday àkọ́kọ́ a sì sọ tẹ́lẹ̀ tí ọmọ bá ọ lọ nínú oṣù yìí ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ́rú jèrè ilẹ̀ náà kí ni gbọ́ràn tààrọ̀ yìí nísìnyí ẹ múra ní agbára ọlọ́run èmi ò ṣiṣẹ́ méjì lónìí in tó sọ fún mi mo ti gbé anointing oil mo ti ń gbàdúrà sí tí mo ti gbé síta láti ọjọ́ mẹ́ta sẹ́yìn tí ẹ bá ti dé

0: gbogbo eyin omo Olorun bi Jesu ma se rinu a si fi si enikan ninu pe ko si olore iya ni church mo tin serve ki fi da mewe sere agbon bi owo ki lowo sa o to ti gbo kan laaro bo yo si so pe ro na to ni won o tun camera re le a si tun gbe owo yen fun ya saaju igba ti an fun ya ni 100,000 ai mo yo owo ti mo to ti fun ya leyin igba na imi lo tun de ni waju eni ti ma jiyin fun lojo idajo in si ni yo nkan kan be tori pe eni to gbe wa omo omo wa ba mi Jesus City lojo Thursday ni now gbogbo eyan omo Olorun mo tin lo inba tun gbe mi itojo ru e asiko ni si ni mama e mura o e tete lo mura isin meji ni and enikan wo ni kin la fa kin la fi break mo ti so ogede wewe mejo mejo nkan mejo Olorun ni yo sele si olosu and gbara adi fun 77 na ni ni gbogbo late ba tin gbo mi e mama pinu awe wa o diago kan ka to break loni gbogbo eyin te ba nbo nu service ni lokan emi o anointing yin ni iyen be isin elekeji o bere ni 9 isin alakoko bere ni 7 awon odo 13 to 30 gbogbo bi te ba wa awon won ni first service second service o bere laarin ago mesan si ago mokan labo igba yen la wa bere adua wakati kan 12 to 1 o ba tan aba pari e fun ti Sunday to sey mo wa fe senu bayi pe sun le sanda mewa sun le sun re majemu re iwo na try ibi kan ni ti mo bere osun ya yen kun bo se mo sanda mewa re nu oda account number church ni fun gbogbo omode atagba o fe sun re majemu re loni ore majemu bere lati 2000 lo soke abi o fe sanda mewa tabi ore adua mi gba e lo account number 1966 36, 38, 73. 1966, 36, 38, 73. Access Bank. Comfort Life Mission. You be daddy. Be your ba wole lo eleyi. 2017, 42, 90, 47. 2017, 42, 90, 47. Comfort Life Mission International. No, no, be daddy. First Bank. You are in here. Any kind of wole ese bibeli wole afe eka. Kin to gba duwa fun awon omo Olorun ti won bi loni. Ese bibeli ta fe ka loni fo mo di atagba e je akawe sakaraya a mo ti fe pari odidi bible ati pari gbogbo majemu titun awa fe mu majemu majemu lai lai loku die ta fe pari ati de iwe sakaraya bayi e je aka 1 to 7 because 14 lo wa nbe ka pari e lola sakaraya chapter 1 titi wo chapter 7 eyan omo Olorun ti won bi loni on the second osu kejo ekunle eyin te mark wedding anniversary ekunle mo gbe owo mi soke loruko baba toma ati temi mo ki oni majemu anu ko rangeli si oh in to kan ninu oro yin kangeli oyosi odun re o mo fi yin odun ni odun ya wa pe yin happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadua fun Nigeria eyan angeli te ran awon omo Israeli lowo eyosi wa in Jesus name gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud Unit 080-88-71-65-66 God bless you.
1: Gbogbo ẹ̀yà Ìlọrin Kwara àti agbègbè rẹ̀ Ọlọ́run òjijì ti dé láti yí ìtayé yín padà o. Nínú ìpàdé bó bá dáké tí Ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pastor Dẹ́kúnlé Epaphras gbé kalẹ̀ ní ìlú Ìlọrin ibẹ̀ ni Ọlọ́run ti máa yí ìpè àti kádàrá oníkálukú padà ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀ ẹ̀ǹdẹ̀ fúyà ẹ̀ wá pàdé Ọlọ́run arúgbó ọjọ́ máa bọ̀ ní Comfort Life Mission International ti ìlú Ìlọrin láti ibikíbi ní Gẹ̀ríà Límì tàbí Ọ̀fà Garage ẹ wọ mọ́tò tó ń lọ sí Asadam ẹ sọ kalẹ̀ ní ilé epo agáka ẹ rí ìyànà òṣèré ẹ bèrè bí oyin event center níbẹ̀ ibẹ̀ ni church Comfort Life Mission International wà ní ìlú Ìlọrin ìwọ náà tètè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Thursday láago mẹ́jọ àárọ̀ tàbí gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0825245045 Ọlọ́run òjijì dúró dì ọ́ torí ìwọ ni testimony kan.

0: Oğlum bu be. Gbogbo èèyàn ẹ sàmì àdúrà.
1: Amen.
0: Tó kélé ẹ̀kọ́ sí.
1: Christ wants more.
0: Ọlọ́run ìṣẹ̀dá mi.
1: Of my creator.
0: Má jẹ́ ń fi yí tó kù lọ́dún yìí jagun lórí ọmọ lórí ọkọ mi lórí àyà rẹ̀ óyá óyá óyá. Dára ńlá Jacob. Yóò kú ọdún yìí má jẹ́ ń fi jagun lórí ọmọ tí mo bí lórí àyà tí mo ní. Ọlọ́run má jẹ́ fi yókù ọdún yìí jagun o. Má jẹ́ fi jagun nínú omi ara mi. Nínú ẹ̀jẹ̀ mi. Má jẹ́ fi yókù ọdún yìí jagun. Lẹ́nu iṣẹ́ mi. Ní gbogbo ìrìn àjò mi. Má jẹ́ fi yókù ọdún yìí jagun. Mi ò jagun. Mi ò jagun lórí omi ara àtẹ̀jẹ̀ mi. Má jẹ́ fi yókù ọdún yìí jagun.

0: ẹsẹ̀ mi dáadáa.
1: Amen.
0: Tọ́ba ti pé Jésù lẹ́yìn ọ̀kan ṣoṣo
1: pé dáadáa. Just once, call him very high.
0: Olúwa.
1: God.
0: Fi agbára ńlá rẹ fọ́ ìgbìmọ̀ ìjọba àwọn èèyàn búburú ní gbogbo àyíká mi lóṣù yìí.
1: Ẹ̀gbá.
0: Fọ́ ìjọba ìgbìmọ̀ oṣó àjẹ́ emèrè. Fọ́ ìjọba wọn tútú nínú ilé mi. Fọ́ ìjọba òkùnkùn. Fọ́ ìjọba òkùnkùn. Fọ́ ìjọba òkùnkùn. Alágbára ńlá o. Alágbára ńlá o. Fọ́ ìjọba oṣó. Fọ́ ìjọba àjẹ́. Fọ́ ìjọba emèrè. Kọlù wọn. Kọlù wọn. Kọlù wọn. Kọlù wọn.

0: bọ́ọ̀lọ́ gbé ìpàdé olóore mi o aláàánú mi olùrànlọ́wọ́ mi láyé gbé ìpàdé ẹ̀. Ẹ sàmí ẹ̀ dáadáa.
1: Amen.
0: Ẹ wá gba iye ọkàn ìkẹ́ sóre fún yín.
1: After this one, then I bless you all.
0: Mo rántí pé ìbẹ̀rẹ̀ July.
1: I remember the beginning of July.
0: Olúwa ni ká béèrè. Àánú.
1: In mercy.
0: Nínú ojú rere.
1: In good favor.
0: Nínú ìrànlọ́wọ́.
1: In helps.
0: Olúwa ta mí lọ́rẹ̀ àjẹ ẹ̀jẹ̀ tán tí ó tó kọjá lọ sórí ọmọ mi. Olúwa ta mí lọ́rẹ̀ ayọ̀. Mo jáde lọ. Ta mí lọ́rẹ̀ o, ta mí lọ́rẹ̀ o, ta mí lọ́rẹ̀ o, ta mí lọ́rẹ̀ o, ta mí lọ́rẹ̀ o, ta mí lọ́rẹ̀ o.
1: Father,
0: oh, yeah, oh,
1: amen.
0: Nínú orí ènìyàn ni gbogbo àṣepéwà.
1: I tell you, all the success of mine is better
0: in
1: the hand. The eyes you see.
0: Nínú orí ẹ ló wà.
1: It's present in your
0: ear. Etí ọ̀bìn ń gbọ́ràn.
1: The air you see hearing.
0: Nínú orí ẹ ló wà.
1: It's upon your ear.
0: Aha tó mọ dídùn yàtọ̀ sí koro.
1: The tongue that doesn't fit a bit is present in the air.
0: Orí alákòóso gbogbo ẹran ara.
1: The head is the governance of all the bodies.
0: Ọpọlọ tó fi ń ronú inú orí ló wà.
1: The brain you make use of is right in the brain.
0: Eyín tó fi ń gẹran pawú inú eyín ló wà.
1: And the cut is present in the head.
0: Orí rẹ ò ní kọṣẹ́.
1: Amen. Your head will not reject you.
0: Mi ò mọ̀. Bólúwa ṣe wá sọ fún mi pé orí àwọn èèyàn wáyé ni kí n fi léun lọ́wọ́.
1: I didn't know why God said I should place him into my hand.
0: Orí rẹ ò ní jìyà.
1: Amen.
0: Ohun tí mò ń wí nípa ikú àti àjíǹde Jésù Kristì ni pé orí tó ọmọ wáyé yìí ó kọ ìrẹ́jẹ.
1: Amen.
0: Orí rẹ ò ní ṣàṣedànù.
1: Amen.
0: Orí rẹ ò ní kúléwé.
1: Amen.
0: Bẹ́nikẹ́ni bá gbèrò ibi lórí orí kan ṣoṣo tó mú wáyé. Orí rẹ kan ṣoṣo tó mú wáyé. Ẹnikẹ́ni tó bá ṣe pàdé ibi nítorí tiẹ̀. Ibi tó rò sí ọ yóò padà sọ.
1: Amen. Amen.
0: Orí rẹ ò ní ṣòwà ìpé.
1: Amen.
0: Orí rẹ agbáyé pẹ́.
1: Amen.
0: Orí rẹ ò ní ṣerú.
1: Amen.
0: Àlórí rẹ ò ní ṣerú.
1: Amen.
0: Àdúrà rẹ gbà.
1: Amen.
0: Oṣù kẹjọ yóò pè ọ.
1: Amen.
0: Gbogbo márùn-ún tó kù ayé ni ó bá wà.
1: Amen.
0: Ìwọ lọ́sọdún.
1: Amen.
0: Ọdún ò ní ṣe ọ.
1: Amen.
0: Àbò dájú.
1: Amen.
0: Ọjọ́ ìwú ọjọ́ ìbànújẹ orí rẹ ò ní jáde.
1: Amen.
0: Ọkọ tọ́lọ́run òyàn fún ọ orí rẹ ò ní jẹ́ ọkọ.
1: Amen.
0: Aya tí ì ṣe tiẹ orí rẹ ò ní jẹ́ ọyàn.
1: Amen.
0: Orí rẹ ó pàdé olóore.
1: Amen.
0: Bẹ́ẹ̀ ni kò rí.
1: Amen.
0: Ẹ máa lọ.
1: Amen.
0: Oṣù yóò yẹ yín.
1: Amen.
0: Yóò pa yín lé.
1: Amen.
0: Àbò Olúwa ó dájú.
1: Amen.
0: Nínú ilé ẹ nínú oṣù yìí.
1: Ayé
2: ò. Ó ń fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn.

sọ báyìí o nínú ìwé ìròyìn ìfọ́tọ́júmọ́ tòní mo ti gbéra pa o mo ti wá sí ìpínlẹ̀ Kwara o nínú ìwé ìròyìn Vanguard náà ni mo wà ìyẹn ní ìpínlẹ̀ Kwara fótò ní o níbi tí wọ́n ní gbogbo àwọn tó jẹ́ ọmọ òye o lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC ní o ní ọmọ òye tó wọ́pọ̀ gómìnà tó tún jẹ́ ẹni tí ń ṣe abẹnusọ ilé asòfin ìpínlẹ̀ yìí ìyẹn right honourable Yakubu Aládì Saliu lánàjọ àbámẹ́ta ti bẹ̀rẹ̀ ètò ìrìnà àbẹ̀wò ẹṣẹ́wó fún ẹkùn gúúsù ìpínlẹ̀ yìí o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard ṣe gbéròyìn o wọ́n ní ṣe ló lọ pẹ̀lú ìkọ́wọ́rin ẹni tí ń ṣe alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí ọmọọba Sunday Fagbemi o àtàwọn olóyè tó fi mọ àwọn ẹgbẹ́ alátìlẹyìn lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní ṣe ni ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n mú ìrìn àjò wọn pa tó bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkìtì lẹ́yìn náà ni wọ́n múrílé ìjọba ìbílẹ̀ òkèrọ o nípínlẹ̀ yìí Vanguard náà ló gbéròyìn lójúmọ́ tòní o ẹjẹ́ tún ṣe bẹ́ẹ̀ kí n ṣe báyìí kí n wá sí yàrá iléeṣẹ́ ti ìròyìn wa níbi o níbi tí ẹni tí ó jẹ́ ọmọ òye tó ń wá ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú people democratic party pdp nípínlẹ̀ yìí o ìyẹn onímọ̀-ẹ̀rọ Sulaiman Bola Kalẹ́kàwó ó ti tako èyíkéyìí nínú ohun kó ń ṣe o pẹ̀lú fọ́nrán fídíò kan èyí tó ní ṣe pẹ̀lú pé wọ́n ń ṣe ètùtù fún èròǹgbà wọn láti díje dupò gómìnà o fún tọdún 2007 tàbí èyí tó jọmọ ó ṣàkàwé ọ̀rọ̀ náà bíi irọ́ àti òfegè o èyí tó jìnnà sóòótọ́ tó sì lè sinmi lọ́nà àgbéjáde àpilẹ̀kọ kan tó fi léde láti ọ́fíìsì ìròyìn rẹ̀ tó tẹ yàrá ìròyìn wa Diamond FM lọ́wọ́ ṣe ni Kàwú ṣàlàyé pé iṣẹ́ rí nínú fọ́nrán fídíò ẹnìkan tẹ rí mẹ́ ìyẹn tó pè ní Alhaji Saheed Sọlá tó pè yẹn mọ̀ sí lógún ọ̀fẹ́ ni kì í ṣe pé ó sojú òun kódà kò gbẹnusọ fóun tàbí ikọ̀ tó jẹ́ ti ìpolongo ìbò fóun bó ti wù kó mọ yàrá ìròyìn iléeṣẹ́ wa náà ló gbéròyìn ọ̀hún àtúpalẹ̀ náà nìròyìn tẹ́ ń gbọ́ ni Diamond FM nílùú tìlọrẹ má gbàgbé o pé ẹ lè tẹ̀lé wa láwọn ojú ọ̀pọ̀ ìtàkùn ayélujára wa bíi www.diamondfm.net tàbí láwọn ojú ọ̀pọ̀ ìtàkùn ayélujára gbogbo èyí tá à ń lò ẹ jẹ́ ń ṣeré bẹ́ẹ̀ kí n tẹ̀wájú nínú ìròyìn.

0: olùṣàgùtàn ẹkọlọgbọ tí ń ṣe atọkùn ètò ìbéèrè àti ìdáhùn láti inú bíbélì fi àkókò ìdúpẹ lọwọ ọlọrun bẹẹ láti dúpẹ lọwọ oníkọwé ètò ìjọba foundation fẹ wá lọsọdọ gbogbo àwọn tí fún wa ní ìmọràn tó péye lórí ètò ìyájú gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọwọ agbáládùá bí olúwa yóò gbé ìrànlọwọ dìde fún gbogbo yìí.
1: Àmì. Iwájú
0: mi ní ìní ẹni ọ̀wọ̀ Emmanuel Ayíkúlù tí wọ́n ti wà ní Sẹ́fẹ́ láti dáhùn sí àwọn ìbéèrè tá ó béèrè lọ́wọ́ wọn ní àkókò yìí. Ẹni ọ̀wọ̀ Ayíkúlù.
1: Kí ẹnì kọ̀ọ̀kan wa pé a kú ilé o abáríkà oṣù tuntun yìí yóò tù wá lára lórúkọ Jésù.
0: Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà olúwa ọlọ́run wa àpapọ̀ fún àyàn ológo nítorí pé òun wà parí oṣù méje láyọ̀ àti àlàáfíà ó sì tún wá bẹ̀rẹ̀ oṣù kẹjọ láyọ̀ àti àlàáfíà bàbá gbọ̀
1: bẹ́ẹ̀. Àmì.
0: Olúwàgbà ẹ̀yẹ wa.
1: Àmì.
0: A dúpẹ́ nítorí pé o bá wa ṣe iṣẹ́ fún odidi oṣù méje náà. Ojàṣì sọ bàbá gbọ ọpẹ
1: wa
0: olúwàgbà ẹyẹ wa a tún bẹrẹ oṣù kẹjọ ìlúkọ jésù bàlá olúwàbá wa bẹrẹ ìwọ ni alfa àti omega ẹni ìbẹrẹ àti òpin ní ìbẹrẹ ní àárín àti òpin ètò olúwàjẹ àríyọ lúkọ jésù kiri má dá wa dá o lúkọ jésù olúwàbá wa ṣe ajẹwo agbára fún ọ lúkọ jésù jẹ agbára wa lúkọ jésù àwọn ọrọ tí ó jáde lẹnu wa tí ó bí ẹyìn ọlọrun wa nínú má jẹ ó jáde lẹnu wa. Olúwàgbọ́ olúwàgbà olúwàṣẹ àwòyàn àwòsì máa dúpẹ́ nígbà tá a bá mú ètò wá sí ìdánudúró ìbùkún tó wà nínú rẹ̀ kó jẹ́ tiwa kí ògo àtọ́lá kó jẹ́ tẹ̀yìn ọlọ́run kó dáa fi gbàgbọ́ bíléèdì lórúkọ jésù kristi olúwa àti olùbàlà wa. Ní ọ̀sẹ̀ tí ó kọjá láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí nǹkan tá a pè ní àbẹ̀tẹ́lẹ̀ orúkọ yẹn náà gbà ó ti tó
1: bẹ́ẹ̀ ni
0: abẹ́tẹ́lẹ̀ kò ká ló ṣe abẹ́tẹ́lẹ̀ kí ẹlòmíràn ó tó dé ipò gíga tó dé ó ti ìṣọwọ́ kúrú oríṣiríṣi àwọn nǹkan lè yàn ṣe ní àfi sọ pé èèyàn ṣe abẹ́tẹ́lẹ̀ mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá àbí ọ̀sẹ̀ yìí méjì sẹ́yìn pé ẹ̀ẹ̀kan lè kí àgbẹ̀ ẹni tó bá kí olóko lẹ́ẹ̀mejì iṣu ló ń wá ó lọ tó padà ẹkúṣẹ ẹkúṣẹ iṣẹ ó tún padà ó tún ta ẹkúṣẹ òní o ṣé àlàáfíà ni o ṣé kò rẹra o orí kankan ní wá àbẹ̀tẹ́lẹ̀ nìyẹn náà àbẹ̀tẹ́lẹ̀ là ń pè yẹn nítorí náà àti ṣiṣẹ́ lórí àbẹ̀tẹ́lẹ̀ yìí èyí tí a ṣe lónìí náà ni àbájáde tàbí èrè ìfífúnni ní àbẹ̀tẹ́lẹ̀ téèyàn fún yàn lábẹ̀tẹ́lẹ̀ èrè náà wà bẹ́ẹ̀ àti bí ẹni tó fún ní owó tẹ́lẹ̀ yóò bó ṣe ilé ẹjọ́ ni yóò dá ẹ
1: láàyè
0: èrè náà nìyẹn
1: àmọ́ ọ̀nà ìṣòwòtọ́ ni yóò lẹ́yìn bẹ́ẹ̀ ni
0: ó tún lẹ́yìn
1: ó lọ àlẹ́yìn
0: ó tún lè rè mìíràn
1: ó lé
0: ẹni
1: tó bá ṣe eré ó ní ẹni tí ò bá ṣe eré ó ní.
0: Nǹkan tá ó tún tú yẹbẹyẹbẹ lónìí nìyẹn àbájáde tàbí èrè tó wà nínú fífúnni bí àbẹ̀tẹ́lẹ̀
1: àti gbígbà pàápàá
0: àti gbígbà àwọn méjèèjì ló lè rè wà fún wọn ẹni ọ̀wọ̀ Ayíkúlù ǹjẹ́ ẹni ṣàlàyé tó yè kooro lórí èrè tó wà nínú fífúnni àbí àbẹ̀tẹ́lẹ̀ yìí.
1: Ẹ ṣeun atọ́kùn. Kí a tó bẹ̀rẹ̀ sí yànnàná rẹ̀ jẹ́ ká bú bíbélì wa kí a ti sínú ìwé Ẹ́xódù orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹjọ Exodus chapter 23 verse 8.
0: Exodus chapter
1: 23
0: verse
1: 8. Ẹsẹ̀ ìkẹjọ.
0: Ẹsẹ̀ ìkẹjọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó kà báyìí pé ìwọ kò gbọ́dọ̀. Gba ọrẹ nítorí pé ọrẹ ní fọ àwọn tí ó ríran lójú a sì yí ọ̀ràn àwọn olódodo po
1: ọrẹ náà túmọ̀ sí àbẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ń fọni lójú kì í ṣe ojú káàfin ríran nǹkan
0: o
1: ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tó jẹ́ pé mo ti rí òtítọ́ ọ̀rọ̀ ẹni ló jẹbi ha ló jẹbi bí ò jẹbi àmọ́ torí tí mo ti gbà ó wá gbé ẹ̀bùn fún bí lọ́wọ́ ha ó wá gbé ẹ̀bùn fún bí
0: ha
1: jàre tó ha tó jẹ̀bi wá jàre. Tó kò jẹ́ kí n tún ojú inú yẹn wò ẹ́ o.
0: Kò jẹ́ kó rí pé
1: ẹ ti gẹ́ ẹ̀ tiẹ̀.
0: Á ló
1: mà jàre. Bẹ́ẹ̀ni ó sì mọ iye ọ̀nà olódodo po. Ọ̀kan yẹn á ti balẹ̀ mi lónìí ilẹ̀ mo ní ìwé ẹ̀ lọ́wọ́ ìgbà tán máa fi dájọ́ ẹ rí i pé ilé ò bọ́ sọ́yìn lọ́wọ́ mọ́ wọ́n ti ṣètò ẹ̀ láàrin ara wọn. Ìwé ẹ̀ lówó ẹ̀rí nǹkan gbé kalẹ̀. Bẹ́ẹ̀ni.
0: Kò sí àbẹ̀tẹ́lẹ̀.
1: Kò sí
0: ọwọ́
1: kúrò. Mọ́mọ́ ṣe ń ṣe ẹlẹ́fẹ́ gbẹ̀tọ́ ẹ̀tọ́ kọ́. Ẹ jẹ́ àwọ èrè tó wà ń bẹ̀. Á pàápọ̀ mọ́ nǹkan méjì. Èrè tàbí àbájáde àti àyọrísí kákókó mú papọ̀ ká parí ẹ̀ lónìí tó dá ká lè bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mìíràn ní
0: ọ̀sẹ̀ tó ń bọ̀.
1: Àkọ́kọ́ ó mọ ń ru ìbínú Ọlọ́run sókè. It provoke the anger of God. Ẹni tó bá ń gbà bẹ̀tẹ̀lẹ̀ ó mọ ń provoke ọkàn Ọlọ́run. Ṣé o mọ̀ pé wọ́n ní téèyàn bá ṣe é dáa náà ni mú kó rí ó yá? Ṣùgbọ́n ẹni tí ò ṣe é dáa ẹjọ́ kí ló fẹ́ fi múnú Ọlọ́run dùn?
0: Kò sí.
1: Rárá. Ẹ̀ka kí Ọlọ́run máa fi rẹ́rìn-ín sí i kó máa fi bá a ṣàwàdà kó fún lérè tó dára. Ìbínú Ọlọ́run. Onírú ẹni bẹ́ẹ̀ máa ní. Tábà lọ sínú ìwé Amosi orí karùn-ún Amos chapter 5 verses 11 to 17. Ó ní nítorí náà ni níwọ̀n bí ìtẹ̀mọ́lẹ̀ yín ti wà lórí tálákà ẹ máa gbọ́ o tí ẹ̀yìn sì gba èrú àlìkámà lọ́wọ́ rẹ̀. Ó ní ẹ̀yìn ti fi òkúta tí a gbẹ́ kọ ilé ṣùgbọ́n ẹ kò gbé inú wọn. Ẹ̀yìn ti gbin ọgbà àjàrà dáradára ṣùgbọ́n ẹ kì yóò mú ọtí wáìnì wọn. Ẹsẹ̀ kejìlá ló ń bọ̀ nítorí mo mọ onírúurú ìrékọjá yín àti ẹ̀sẹ̀ ńlá yín. Ó ní wọ́n ń pọ́n olódodo lójú wọ́n ń gbọ́ owó àbẹ̀tẹ̀lẹ̀ wọ́n sì ń yí àwọn tálákà sí apá kan níbodè kúrò nínú àárẹ̀ wọn. Kò tí ì tán síbẹ̀ o nítorí náà ẹni òye yóò dákẹ́ nígbà náà nítorí àkókò ibi ni. Ó ní ẹ máa wá ire kì í ṣe ibi kí ẹ bá a lè yè bẹ́ẹ̀ ni olúwo ọlọ́run àwọn ọmọ ogun wí yóò sì pẹ̀lú yín bí ẹ̀yìn ti wí. Ẹ rí báyìí wọ́n kọ́lé gbogbo owó tán gbà wọ́n gbà ló dí aṣàbẹ̀tẹ́lẹ̀ aṣọ ọwọ́ kúdúrú gbogbo tán gbà ó ní wọ́n kọ́lé onígbà wọn ní rí lò wọn ní gbé bẹ́ẹ̀ wọn ní gbádùn rẹ̀. Ó túmọ̀ sí pé ó lè dàbí ẹni pé ó dára fá lọ́wọ́ àárọ̀ ṣùgbọ́n ìgbà tí ó dalẹ̀ rẹ̀ ńkọ́ yóò dàbá mọ̀ ó dẹ̀ lómi ò yóò di tálákà pátápátá. Àwọn ọmọ òwò pèsè bí lágbájá mo rò pé wọn ló ti jẹ kínní báyìí rí tẹlẹ ni. Mo rò pé wọn ló ti jẹ kínní báyìí rí tẹlẹ Nàìjíríà ni. Àwọn àgbà tẹ wàá rí nǹkan yóò máa tọrọ ni. Torí èrú ló fi kó ohun tó kó jọjọ. Bó lè kó lọ iná jò. Bí iná ò sì kó lọ, bó lè ò sì kó lọ, bí owó rẹ̀ ò ṣẹlẹ̀, àìsàn lè dé. Orí ẹ̀ ni dúkìá rẹ̀ máa run sí. Wọ́n ti ń fly lọ Amẹ́ríkà náà máa fly lọ. Ìgbà yẹ kò ní rá láàánú torí kò sánú láàárọ̀ ayé rẹ̀ kò sánú lọ́sàn ayé rẹ̀. Torí náà ó mọ̀ ń provoke Ọlọ́run ni. Kì í jẹ́ kéèyàn rí ìbùkún Ọlọ́run. Kò dé ní.
0: Ẹni tí ń gba àbẹ̀tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti ẹni tó ń fún ni.
1: Tó ń fún ni. Nǹkan kan náà ni yóò padà wá já sí. Ẹni gbópe lájà ni. Yóò bá rẹ́ni gbé bàbá àgbàálẹ̀.
0: Ẹni tó gbàálẹ̀ náà ni
1: ó. Onígbọ̀ wá tata.
0: Bẹ́ẹ̀ni.
1: Ohun èkejì. Òun náà ni ẹbí ẹ̀rí ọkàn. Guilty conscience. Ẹbí ẹ̀rí ọkàn. Ẹ̀rí ọkàn wà ẹ́ ṣe kókó o. Gbogbo ohun tí ọpọlọ wa bá ti rò ọkàn yìí la ti ń fi ń gbé e jáde.
0: Bẹ́ẹ̀ni.
1: Náà tá a bá wọnú ìwé Matthew chapter 27. Àárín tó ṣẹlẹ̀ sí Júdásì ń bẹ̀. Verses 3 and 4. O ní nígbà náà ni Júdásì ẹni tí ó fi hàn. Nígbà tí ó rí i pé àdáhùn lẹ́bi. Ó ronú pìwàdà. Ó sì mú ọgbọ̀n owó fàdákà náà padà wá sọ́dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà. Ẹ̀rí ọkàn ni o. Ó wí pé èmi ń sẹ̀ èyí tí mo fi ẹ̀jẹ̀ aláìsẹ̀ hàn. Wọ́n sì wí fún un pé kò kàn wá máa bójútó.
0: Owó tó gbà yẹn.
1: Ẹ̀rí ọkàn ni ẹ̀yìn kò yẹ ó gbádùn mọ́. Owó yẹn wá ń jó lọ́wọ́ ó ń jó lápò. Ó wá lọ dàálẹ̀ pé mi ò lè náwó owó mi ìfẹ́ mọ́. Àmọ́ wọn ni àwa náà àfẹ́ ọtí gbà máa bójútó. Ṣé irú àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ àtẹ Júdásì ẹsẹ̀ kan náà sẹ̀ wọ́n sì máa jọ gbèrè kan náà ni. Ẹ jẹ́ àbí àwọn èèyàn wà tàwa náà tó ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹ̀rí ọkàn wa ìdá wa lẹ́bi báyìí. Ẹ jẹ́ ká ronú àná. ba ti n ba bo ba ti n ko po e olowo ni bank lo to bo lo se po to be oni dukia bo lo se ri to be ti salary na ni
0: ba salary
1: ti allowance na ni
0: owo ijure o ju 10000
1: bo lo se rin bo lo se se
0: lo no 10000 no
1: so no gift ni
0: gift ni
1: eh na se gift ni ima memory ya ateni ti o gba iru ebun be
0: wahala
1: ati poju o ma mu ba won mejeji
0: ah ba lo se le mu
1: se ri gba tan ba ronu pe gbo mi oh igba tan ba ronu pe won o ma gbadun igba yen na ni elesin won yo dide ti won o si jiya yen daada je ka ko nu we Deuteronomy ori kefa verses 18 to 20 o ni ki iwo ko ma se eyi ti ko ma se eyi ti o to ti o si dara loju oluwa ki o le dara fun o ati ki iwo ko le wo ile rere ni lo ki o si gba eyi ti oluwa fi bura fun awon baba re verse 19 lati fi fun awon lati lati awo awon ota re gbogbo jade kuro ni waju re verse 20 nigbati omo re ba bi o lere leyin o la wi pe kini eredi eri ati ilana ati idajo won yi ti oluwa olorun fi lele le ase fun yin nigba na ni ki eyin ki o wi fun awon omo re pe eru farao le awa ti se ni Egypt ri ati be lo itan nbo iran ti nbo fun eni to fun ni
0: ateni to gba
1: eni to gba fe eni to fowo olare ni loju eni to ye kan fun ni contract oto owo eni to bo si oto tori pe owo eni to ye ko gba owo owo oyi oyi abi ko ma se doju ami ko fe se amokere okere eh okere mo fun yen lo kere mi o si ni ju be lo mu be ni tori eri okan na ma ba lare a ma so fun pe to fe se o ma da ti to ba ri gba lele o le ri gba nbo mi
0: o le ri gba
1: nbo o le ri gba nbo mi amo eh eniyan a o mo ba wo pe o nje re obe ni
0: eh
1: ayajajaja obe re
0: obe ni
1: obe so
0: obe ni obe so
1: eh tete se ti record to ku nbe tete lo ti record to ku nbe tete fun ti e la ko to ku nbe dara iye ko ri be e bi nbo Proverbs 15:27 oni eni ti o nje ire aisododo n yo ile ara re lenu sugbe eni to korira ebun yi o ye
0: eni to korira ebun
1: o le tele je ko ku sugbon awon omo re nko mo je ko ro re tori eni to re je ko to ku ko ti ku o si ti so etan na for my na gba ti o raye po omo eni to re je ni o wa gaju omo ti e lo ngba to ba ya you were the fire for fire e san wa bere ngba na ba yin ranti mo ai tun ranti mo e je ka fi papo mo kini abayori tabi bi a se le bori abetele gbigba titi fun ni
0: ba se le bori
1: e be ni ati ri abajade re number 1 ta so na ni pe ohun ru ibinu okan olorun soke number 2 eti aso fun wa lai pe yi o na ni wi pe yo ma mu ebi eri okan wa
0: be ni
1: o ba fe jeun gan yare atun ja ki
0: be ni
1: o ko ti le to kan bo ka si ri yen ti boto okan re o ni bale
0: be ni
1: iketa na ni wi pe yo mu ibi wa sori re ati wo to fun ati wo to gba tori iran re iparun le de ba yin tori pe olorun wa ko ni sinmi lo ara igbesan o bi a se le bori ani lati ni atunbi o je number 1 aba wo ikeji chronica no bi ikeji corinthi ori karun se iketa din ni ogun second corinthians chapter 5 verse 17 o ni bi enikeni ba wa ninu christi o di
0: eda titun
1: oni kiesi won atijo ti koja koja lo so ni ogun lati ni atunbi bo la se ni atunbi o na ni ko gba jesu christi ni oluwa ati olugbala re ko si je wese re ko si ko sile ko mo si pada sinu e mo to ba ti le se igbese meteta yi o ti bo lowo ebi ayiraye eyi ti o nbo ohun ekeji eyi ti a le se lati fi dekun re tabi bori re o na ni pe si okan re ni tuntun renew your mind ta ba wonu oro olorun we romo ori keji la ise keji o ni ki e ma se dara yin po mo aye sugbon ki e parada ati di tuntun ninu iro inu yin ki eyin ko le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe to yin na ironu mi ni Jesu Christ yo mo wa ni okan otun si ba ti approach nkan yo wa di eri si e yo wa di nkan rirun si e to pe o ni fe se mo mo wo pe ah oga koda won ma envelope si o na o wa mo wo pe ah oga o mo gba kini ki lo sele oga ti ba Jesu pade ni oga ti ronu pe wada ni mo je ko ya o lenu
0: be ni
1: won na ni ko lo ronu pe wada ko mo fun
0: ma to fun mo ma fun eyan gbadura si olorun re olorun yo se yanu
1: ti wo wo ba le corporate sir ati e ka eko ni o atoro aje ni o ati be lo o nwa se ni o o nwa admission ni o ti gbogbo wa team po ta fun enikan ni lebun mo en to fe gba konura ko fun yan lebun mo won sa le se fun ra won we will be forced to do what is expected awon ma to ya pe emi ni mi o le se eyin gba teyin e lo se o bo si yin lo e wa wo mi bi ode abi alaigbon bi ti wahala wa wa ni iru akoko yi oni eleye tori na on ta npe ni ese mo pe ni ogbon mo ogbon la mo npe a o sha o fast o mo we o menu e wisdom sin is not wisdom o si wisdom kan ninu ese sin is sin to when you God give you wisdom to lorun ba fun o ni ogbon tabi oye lo ni ona to to ise pe ko fi lorun eni keji je je pe eni to kolu fa si mo ji en ti o ko lo fa si mo jaye how do we judge that olorun asanu wa ah ti a ba wo ohun eketa plan ahead gberu si waju ni afojusun ola to ba fe bori abetele gbigba tabi fifun ni eleyi se koko pupo ju e ri pe enikan so pe opolopo abetele tan fun ni o ma nwaye ni yajo yajo you don't even plan for it o te mo pe ru en sele you walk and love with innocent mind peto mo wa kini wa so fun pe eh mo ba se nse e lo bere mo se nse and because of that cat tight corner ati be te need e ni kia kia you are forced to do it to you know o mo mu yan ni yajo yajo ngbo en to wa ni embassy bayi tan ni o ti ti mura gbogbo ti sopolopo owo tan ni o ni lo abi to se si mo abi to ba le
0: Si je
1: gba teyin
0: bene
1: yo wa kiri sa
0: yo wa kiri
1: yo wa kiri so that's the problem
0: yo wa yo
1: awon so fun yen pe bi ta wa na tin je niyan won ba salary o won tun mo so fun pe bi ta wa tin je niyan
0: won ti gba
1: ni ka si je
0: salary fun wa na
1: e won ti gba o ti dun mo won lenu boya yen si fa pe poju salary won lo
0: o to
1: se we
0: o to se niyan o
1: na igba ta fi
0: mu nkan to le ri ni ojo kan papa ye oju salary o tun meji
1: o pari sugba ta fi mu salary ati ebun ebun a fi pelu ara owo de a je toki
0: eje to
1: a se be aya moto sida ja moto sidi a gbe aso to gan lorun de wo ni chacha awon ago to nsa na eya o morun mi o odun marun ko legbo odun mewo tun ma ma shine ero ko ju awon bata ku eku eni
0: o ta
1: ni awon bata ta ba policy ti o le gbo mo
0: be de re de be de ki je ru awon bata ta wa
1: wo o da o better ka wo ru e ko kan bale batele sin won ba de awon ma wa ninu ifo kan bale owo lo yaju
0: a wo ri e ko kan
1: bale lesi lagba ka si pele pele o ohun ekerin have an accountability partner alasepo isiro mo ba eni to je pe ko leri okan o si ni o pamọ le ni eni to kia iwe jacob ori 5:16 o ni eje wo ese yin fun ara yin ke si ma gbadura fun ara yin torí náà olùbáṣiṣẹ́pọ̀ rẹ ti wà ní jẹ́ kó jẹ́ ẹni tó náà máa ní àròjinlẹ̀ ọ̀la tó máa náà máa lè ní ẹ̀mí ìṣirò tó jẹ́ wípé mo lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún òun náà lè jẹ́wọ́ tiẹ̀ fún mi a sì gbàdúrà fún ara wa ṣùgbọ́n ẹlòmíràn irú ọ̀rẹ́ tọ̀pọ̀lọpọ̀ ni ó yá láìpẹ́ a máa sọ lórí ọ̀rẹ́ irú ọ̀rẹ́ tẹ́lòmíì ní irú ìbòrùn ni the same gbọ́ àyẹn mo ti ń sọ bẹ́ẹ̀ bọ́kàn yín bá ṣe rí títèmi náà rí tó bá yẹ pé ó parapọ̀ orin lọ́nà kan náà náà là ń pè lọ́rẹ̀ẹ́ ẹ lè máa mu tí kì í mọ̀mú kí n lọ́rẹ́ mi ní rárá àpapọ̀ bí mi mú sì máa padà mú
0: ajá nígbà tí ó ti bá ọ̀rẹ́ tí ń mú
1: tó ọ̀rẹ́ èké abékèrè
0: bẹ́ẹ̀ni
1: tòótọ́ abóòótọ́ rìn that is the fact there tó yín náà aláṣepọ̀ tí wàá mọ̀ pé yóò ṣayé rẹ lóore ni kọ́ wá kiri kọ́ bá rìn kọ́ mọ́ bá ṣe pọ̀ ara tó lè mú kọ́ borí gbígba àbẹ̀tẹ àti fífúnni nìyẹn kí wọn náà sì máa béèrè ọsọ àgbọ pé iṣẹ yọmbì kan wádìí irú àwọn wo ló wà mẹkí náà ń ṣe ń bẹ kí ló ti pọ ọmúwe lọbẹ tó o bá sì ti débẹ tó o ti mọ wípé àwọn ẹni kì í ṣẹni ọlọrun ètò ìgbàwé rẹ kò ńbẹ kó wà mí wàá rí lágbára ọlọrun àìníṣúwò ènìyàn ni àwùjọ ti lọ àwọn èèyàn sì ń rí òfin mi rẹrìn kò sì rí bẹẹ tó kó wá ní lọkàn pé I will be able to tell one trusted elder tí mo ti ṣe that we will be able to pray for me that I will not take or receive bribe anymore. Ohun ẹ̀kaàrún tá a lè ṣe òun náà ni pé speak up godly. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní ọ̀nà ọlọ́run ká máa ṣètò rẹ̀ lọ́nà tó dára. A rí wípé gbígbóhùn àti ṣíṣe ohun gbogbo ní ìfẹ́ ti ọlọ́run ó ṣe kókó. Torí náà ẹ jẹ́ ká sọ òótọ́ síta ká sì hùwà òtítọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ títí di ìgbà mìíràn tí a ó tún máa tẹ̀síwájú àrò wá ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí lò olúwa yóò wà pẹ̀lú wa.
0: Ẹ ṣe púpọ̀ kí ni
1: ẹ̀sìn ọ̀rọ̀ wa Deuteronomy orí kẹrìndínlógún ogún ẹsẹ̀ kọkàndínlógún ìwọ kò gbúdọ̀ ṣe ojú ìṣáájú ènìyàn bẹ́ẹ̀ ni ìwọ kò gbúdọ̀ gba ẹ̀bùn nítorí pé ẹ̀bùn ní fọ́ ọ̀lọ́gbọ́n
0: lójú. Ṣé a ní àwọn ìbéèrè kan
1: tí bẹ̀rẹ̀ ìbéèrè tí a ń béèrè náà ni àwọn ọkùnrin mẹ́rìndínlógún tó olúwa bùkún fún nínú bíbélì.
0: Tó bá ti kọ tiẹ̀ kó o fi ṣọwọ́ sí wa ní cac ẹ̀dí ọlọ́gbà ń bẹ̀ tàbí kẹ́ ẹ̀rí àpótí tiẹ̀ fi sí ní ẹnu ọ̀nà ń bẹ̀. Ẹ̀kọ́ sì wé ni o kì í ṣe lórí fóònù cac wà ní Taiwo ní Taiwo ìsàlẹ̀ ìbẹ̀lẹ̀ ti fi fún wa níyìn ni a ti fi àdàgbà ètò rírọ̀ sí títí di ọjọ́ mẹ́jọ lónìí tá a bá rẹ́nikẹ́ni tó ní àwọn ìbéèrè tó ta kókó ó máa ṣàlàyé pé wá sórí àwọn ẹ̀rọ wọ̀nyí ó rí ètò 0055584206081 6167 6798 À ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó bá wa ṣe tò ní àsìní ìgbàgbọ́ àti ìdánilójú pé yóò tún darapọ̀ pẹ̀lú wa nínú ṣíṣe ti ọ̀sẹ̀ tí ó ń bọ̀. À ń pàkókò dí kí ìránṣẹ́ ọlọ́run Emmanuel Ayébùnmi tí ó bá wa ṣe tò ní tó sì dáhùn sí àwọn ìbéèrè tá a béèrè lọ́wọ́ agbádájọ́ àpé olúwa yóò túbọ̀ máa fún yín ní ọgbọ́n fún
1: ọgbọ́n
0: yóò fún yín lòlò fún
1: yín
0: ká tó máa lẹ gbàdúrà.
1: Ìṣeun àtọ́kùn ọlọ́run adúpẹ́ fún àṣeyọrí ètò ètò nígbà ọpẹ́ wa bùkún fún ọ̀rọ̀ rẹ nínú ọkàn wa kó ṣe èso rere iléeṣẹ́ diamond ẹ̀ tẹ̀síwájú olùgbọ̀wọ́ ètò ìjọba foundation ẹ̀ ò ní mọ bí ẹ̀ ò ní rí bí ọkàn yín á balẹ̀ ẹ̀ ó máa ga sí i jésù olúwa.

lásìgbò tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé mi tí wọ́n ń kojú lọ́wọ́lọ́wọ́ ni. Àdúrà mi fún yín ni pé Ọlọ́run títí ń bá yín gbẹ̀rù ayé yín láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé yín wá. Yóò túbọ̀ tẹ̀síwájú láti máa bá yín gbẹ̀rù ayé yín o. Ọmọ náà wà ní ikú mọ́ yín lọ́wọ́. Ṣùgbọ́n a rí nínú àwọn ìdílé mi tó jẹ́ pé wọ́n ti pàdánù ọmọ sírúfẹ́ agbọ̀nrin bẹ́ẹ̀. Wọ́n ti náwó wọ́n ti nara kíní ọ̀hún ná wọn lóògùn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yẹn kọ́ kíní ọ̀hún padà yí dandé mọ́ wọn lọ́wọ́ ni o. Ẹ má bínú. Ṣùgbọ́n kí lèyí máa já sí fún gbogbo àwọn ọ̀dọ́ táwọn náà fẹ́ gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀. Tó jẹ́ pé ariwo I love you nìkan ni wọ́n ń pa. Òye ohun tá à ń sọ yìí òye wọn. Àǹtí bọ̀dá. Ẹni tí wà tí ẹjọ́ ń rìn lọ́wọ́lọ́wọ́ báyìí tó ò lóye ń pa genotype ẹ̀ o béèrè lọ́wọ́ ẹ̀ ó ní am AA. O béèrè lọ́wọ́ ẹ̀ ó ní AA ni mí o. Mọ́mọ́ jókòó tì yùn. Ẹ wọra yín lọ ṣọsibítù ẹ̀ lọ ṣe tẹ́ẹ̀sì. Kí nǹkan mọ̀ bá jí mi mọ́ yín lọ́wọ́ ni o. Kọ́rọ̀ oyún ó tó wọ̀ ọ́ bọ́rọ̀ oyún bá fi lè wọ́ tán. Mọ̀ ń pariwo mọ̀ ń nagun tantan o. Kankan báyìí làárọ̀ fa adití ló wé àwọn àgbà. Tọ́ Ọlọ́run ṣàánú wa o. Mọ̀ rísíkì ẹ o. Ìwọ náà jáwọ́ kúrò nínú àwọn àbáwọn pò wí when I get to the bridge I will cross it. Ọtí ẹ̀ lè mọ̀sùn mọ́ rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ibi tí afárọ̀ ń wà tí nǹkan ó fi jí mi mọ́ ọlọ́run. Ẹ jẹ́ sáré dókè lọ́nà ká bomi làkíní ká polówó ọjà ó gba bẹ́ẹ̀ tí n bá ti padà dé ètò ń tẹ̀síwájú bá a ti kọ̀wé ẹ̀ díngí ọkàn lápẹ́ o tí a ò ní ta mọ́bọ̀ pápá.

kò sẹ́ni tó gbàdúrà pé kóun fi àgbélé bu ọkọ lọkọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń bẹ tí wọ́n ti sọra wọn di àgbélébùmọ́ àwọn aya wọn lọ́wọ́. Dábì ìwẹ̀ ẹ̀yìn ni mo bá lọ́rọ̀ láàárọ̀ yìí.

0: ṣe rí kinní kan ni mo ń dáwọ́ tẹ̀yàn lọ́kàn pàápàá jùlọ àwọn obìnrin wọ́n bá pàdé ohun tí wọn ò lérò lára àwọn ọkọ̀ tán bá fẹ́ ní ọ̀hún a máa bírèkì wọn gan jáde ìwà ṣọ́kọ níyà bí àgbélébù ẹ̀yìn náà ti gbọ́rọ̀ lẹ́nu ajínrere òjò adé tí wọ́n ti ṣe àlàkalẹ̀ kinní ọ̀hún agbọ́nrin bo ni kinní náà ti ṣẹ̀wò mọ́ yín la ṣẹ̀rí ètò yìí gbogbo wa pátápátá ló wà fún pàápàá jùlọ èyí tájọ́ ń yiríwò láàárọ̀ yìí gbogbo àwa tájọ́kùnrin pátápátá pàápàá jùlọ gbogbo ẹ̀yin baálé ilé ẹ yé sọ́ra yín di àgbélébù fáwọn ìyàwó yín owó ilé ọkàn wọ́n sì tún dáná gbọ́gbé ilẹ̀ ìwọ náà lọ́tún ni ẹran méjì ò tó mi o ẹran méjì ò tó mi oko ẹran méjì sínú oúnjẹ fún mi ò fi pọ̀ mọ́ sí i
1: àgbélébù okùn
0: ọmọ pé mi jẹ pọ̀ mọ́ ẹja dà
1: àbámọ́ lórin ìyàwó
0: aláìlójútì ni ọ́
1: kọ́nùmọ́ torí
0: ìsọkọ àgbélébù ni ọ́
1: fún ìyàwó wọn
0: owó ọbẹ̀ tó ò fi ilẹ̀ bàbá bèrè lọ́wọ́ ọkùnrin mí pé ìgbàwó ló ti fowó ọbẹ̀ ẹlẹ́gbẹ̀yìn wọ́n sì ń jẹun àgbélébù ni ọ́ ìsọkọ.

0: ọ̀rá rẹ̀. Kí n mo wí ìtàn yóò sọ̀ra rẹ̀.
1: Ẹ̀yin ọkọ tí ọ̀rọ̀ yìí kan ẹ fàyè gbọ́ lọ́rùn kó lè táyé.
0: Wọ́n bẹ̀ yín lóko Ọlọ́run dádì wa.
1: Torí ọ̀run o.
0: Lórí ètò ìlà tí ń síra wa ń gbẹ́rẹ́ pàkọ́ bomi ọgbọ́n mọ́. Agbọ́nrin ibi tèmi àti ń jọ kù sí ẹja túbẹ̀ ṣe.
1: Ṣé nílà pè yín.
0: Ẹja wà responsible. Ohun tó bá pè lórí ẹnìkan kì í fi tẹ̀lẹ̀.
1: A kì í fi tẹ̀.
0: Ọkùnrin míì ti sọra rẹ̀ di àkísà.
1: Lára orin
0: tí wọ́n fi ń nulẹ̀ nulẹ̀. Ìdí abánipẹ́.
1: Mo má ṣe bọ́.
0: O ti sún ara rẹ kúrò nípò ọkọ, o ti di àgbélébù fún ìyàwó rẹ.
1: Lórúkọ Jésù.
0: Bàbá bẹ̀rẹ̀ ẹ lọ́wọ́ ìyàwó ẹ, ọmọ ẹ ìyàwó ni ẹ, àti àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ adúpẹ́ adúpẹ́. Níwọ̀ kí ìyàwó rẹ máa sọ pé adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lórí ẹ, ọmọ pé nǹkan ti ṣí ọ. Ṣé ẹ mọ̀ pé ìyàtọ̀ ń bẹnu? Kí wọ àti ìyàwó rẹ kẹjọ jáde. Bóyá wá pàdé ẹnìkan tó mà. Ó wá fẹ́ introduce rẹ̀. Ìyàtọ̀ ń bẹ ńbẹ. Ìyàtọ̀ ń bẹ nínú meet my husband.
1: Ìrèésí gbogbo ọkùnrin o.
0: Àti meet my darling. Dìá.
1: Ṣé ọkọ bí agbèlè bo.
0: Bàbá àwọn ọmọ mi ni. Yọ èèyàn pàdé èèyàn níta. Ó wá fẹ́ introduce ẹ. Ó ní this is the father of my children. Bàbá àwọn ọmọ mi rèé. Kò sọ pé meet my husband. Meet the father of my children. Bàbá àwọn ọmọ mi rèé.
1: Ó
0: mọ̀ pé kò fẹ́ dojú ti ọ̀n gbangba ni. Ó ń palẹ́ náà fún ẹni tí ń bá sọ̀rọ̀ ni. Ó ti ṣe àfihàn rẹ irú ọkọ tó jẹ́. Eléyìí máa sọkọ bàbá ọmọ lásán mọ̀ ni.
1: Gbélébù igi ìnira.
0: Ọjọ́ mẹ́jọ wọ́n láǹfààní láti bá àwọn ìyàwó sọ̀rọ̀ náà. Mọ́mí wa, ṣé kìí ṣe pé èèmọ̀ ni yín?
1: Ìgbé àbámọ́ ló.
0: Ṣé ìyàwó lẹ́yìn náà bí èèmọ̀?
1: Òwọ́n tí wọ́n kọ́.
0: Obìnrin míì náà èèmọ̀ ni.
1: Torí.
0: Ọkùnrin míì ń kábàámọ̀ òun kégbe àgbá kò ní.
1: Òwọ́n
0: kí ló ń kàn yìí?
1: Ṣé ọkọ lẹ́yìn ni?
0: Ìjà ni sá. Atawẹrẹ ìyàwó. Ní ariwo ọ̀la ìjà mọ̀ ń bọ̀ ńbẹ̀ yóò dọjọ́ mẹ́jọ fẹ́yìn obìnrin agbára Ọlọ́run kò sí ohun tí ó ṣe gbogbo wa
1: àjọ
0: pàdé láyọ̀ àtàláfíà.

0: ṣẹ́dá. Kí gbogbo ọkàn tó retí ìfọwọ́kà gbára ọlọ́run tí ń tayé ẹ nísinsìnyí ṣẹ̀gànjogbó súnmọ́ bí o. Ayabayaba. Wákàtí àtúnṣe. Ètò tọ́lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ Pishon Prophetic Global Ministry láti sọ ayé gbogbo nípojípo tí ìfojoojúmọ́ làkàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń tì múnisí agbára òkùnkùn dòmìnira pátápátá láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ rán sí ìran yìí olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi ti ìjọ Pishon Prophetic Global Ministry tó wà ní nọmba 9 Stadium Road nílùú Ìlọrin 9:30 to 10 a.m. every Sunday ago mẹ́sàn-án bọ̀ sí mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sunday ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́ ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́rọ̀ Ọlọ́run lórúkọ Jésù láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pẹ̀ sórí nọ́mbà yìí 09022299187 don't miss it God has a word for you.
1: Bẹ́ẹ̀ni ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀.

0: tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí ní fún mi bí IAPP wa.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

Ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí, èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristì lẹ́ẹ̀kejì, ìpínlẹ̀ Kwara, Seventh Day Adventist Church, Kwara State, sanwó fún. Oníwàásù ni Olùṣọ́ àgùntàn Adéwuyì Yàyá. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 07036527016, 07036527016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmín.

0: Hammond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ìkànnì tọ́jàlejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí a bí bí fún mi mẹ́tù àbí. Bí a yẹ ṣe bí bí wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù tá wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jẹ́ ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlàbà yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́run nípasẹ̀ Jésù Kristì. A dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí a tún ní lónìí láti gbọ́ ọ̀rọ̀ ìgbìyà nípẹ̀kun Olúwa. Ẹ gba ọpẹ́ wa. A gbàdúrà pé ẹnu tó ń sọ àti tó ń gbọ́ ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà ní orúkọ Jésù. A gbàdúrà pé kí ẹ̀mí mọ Ọlọ́run kó fún wa ní òye ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ kí ó lè ṣe wá ní èrè. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa, àmín. Lónìí à ń tẹ̀síwájú nínú ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run ní abẹ́ àkórí tí a pè ní Jésù oníṣẹ́ ìyanu. Ní ọ̀sẹ̀ tó kọjá, a bẹ̀rẹ̀ sí wo iṣẹ́ ìyanu tí a kọ sílẹ̀ nínú ìwé Jòhánù orí ìkẹsàn-án. A ti sọ fún wa nípa ìmọ̀ ìyanu ni Jésù ṣe. Ṣùgbọ́n gbogbo ìyanu Jésù ṣe yìí ló ní ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe tó wá ṣe láyé. Jésù kàn ṣiṣẹ́ ìyanu kí ó ba lè gba orúkọ, kàn ṣiṣẹ́ ìyanu kí ó ba lè ní òkìkí. Kàn iṣẹ́ ìyanu bóyá torí àwọn èèyàn tí ẹ fẹ́ gan, ṣùgbọ́n gbogbo iṣẹ́ ìyanu tó ń ṣe ló ń tọ́ka sí iṣẹ́ ìràpadà rẹ̀, iṣẹ́ ìgbàlá rẹ̀, iṣẹ́ ìdáǹde rẹ̀, iṣẹ́ ìmúpadàbọ̀sípò àti ìbálàjà tó wá ṣe láàrin Ọlọ́run àti ènìyàn. Inú ìwé Jòhánù orí kẹsàn-án ni a ti rí àkọsílẹ̀.

0: Adam àti Eva ìfọ́jú ọkàn o ni ìfọ́jú tí ó sọ wá di akúrẹ́tẹ̀ nínú ẹ̀mí ìfọ́jú ọkàn ni ìfọ́jú tí ó mú wa kùnà ògùn Ọlọ́run tó jẹ́ pé gbogbo alájábọ́ tọwọ́ wa ò tó ògùn Ọlọ́run mọ́ ìfọ́jú ọkàn o ni ìfọ́jú tó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àti òye Ọlọ́run kó yé ènìyàn bíbélì sọ nípa ti ìfọ́jú ọkàn yìí nínú ìwé kọ́rìntì kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta ó wí pé ṣùgbọ́n bí ìrere wa bá sì farasin bí ìrere wa tó bá farasin ó farasin fún àwọn tí ó nù nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìrere Kristi tí ó lógo ẹni tí ń ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn ẹgbọ́ ó ní bí ìrere tí àwọn àṣù tó bá farasin bí a ò bá dá ìrere yìí mọ̀ tí a ò bá rí bí ìrere yìí ṣe rí ohun tó túmọ̀ sí ni pé ó ń farasin fún àwọn tí ó ti nù àwọn tó ti sọnù àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àìgbàgbọ́ wọn di afọ́jú ọkàn wọn ó sọ di afọ́jú wọn di afọ́jú ní ọkàn àwọn tí ó yẹ Ọlọ́run kò yé àwọn ni ẹni ìfọ́jú nínú ọkàn àwọn tí ó yẹ Ọlọ́run kò yé àwọn ẹni tó fọ́jú ní ọkàn wọ́n lè máa rìn káàkiri wọ́n lè láwọn wọ́n lè nójú ti ara ṣùgbọ́n nípa ti Ọlọ́run tá bá ń sọ nípa ìmọ̀ Ọlọ́run tá bá ń sọ nípa òye Ọlọ́run tá bá ń sọ nípa ìwàláyé Ọlọ́run tá bá ti sọ nípa ìfẹ́ Ọlọ́run àti ohun tí Ọlọ́run fẹ́ a rí pé afọ́jú pọ́nbélé ni wọ́n jẹ́ sí ìfẹ́ Ọlọ́run fún ayé wọn afọ́jú pọ́nbélé ni wọ́n jẹ́ sí ètí Ọlọ́run àti ohun tó wà ń bèrè lọ́wọ́ wọn afọ́jú ni wọ́n jẹ́ sí ohun tí Ọlọ́run fẹ́ kí wọ́n fẹ́ wọn ṣe bíbélì wípé ìfọ́jú ọkàn wà èyí sì burú jáì lọ́pọ̀lọpọ̀ torí ìfọ́jú ọkàn a máa jẹ́ kí ayé ènìyàn kó já sí òfò àti òfò bí ọba afọ́jú ti ara tó bá ní ẹni tó lajú wọ́n lè ràn lọ́wọ́ àìmọye afọ́jú ti ara tí wọ́n ń lọ sílé ìwé tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ṣẹ́ tí wọ́n ń lọ́kọ́ tí wọ́n ń láyà torí wọ́n rí àwọn tó la ojú àwọn tó lójú láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ìfọ́jú ti ọkàn kò sí ẹni tó ṣe kíni o kò sí ẹlòmíràn tó lè ràn lọ́wọ́ bíbélì wípé bí ìrere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìrere Kristi tí ó lógo ẹni tí ń ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn ẹ ò rí nítorí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí pé ẹnìkan wà tí ó wà responsible fún ìfọ́jú ọkàn kì í ṣe ohun tí ó ṣe nítorí oúnjẹ tá a jẹ ìfọ́jú ọkàn ẹnìkan ló mú ìfọ́jú ọkàn wá òun náà ni à ń pè ní ọmọ aládé ayé yìí òun là ń pè ní Ọlọ́run ayé yìí Ọlọ́run tó ń ṣàkóso àṣà àti ìwàsí àti ìlànà ayé yìí má jẹ gbàgbé wọn gbé ayé tí a wà yìí ayé tó polúkú muṣu yìí ayé tó fún òkùnkùn yìí ẹnìkan ló mú òkùnkùn wá òun náà ni à ń pè ní kíni o òun náà ni à ń pè ní ọmọ aládé ayé sátani òun ni ó mú ìfọ́jú ọkàn wá òun ni orísun ìfọ́jú ọkàn òun ni ẹni tó dá ìfọ́jú ọkàn ibi tó sì ti bẹ̀rẹ̀ ìfọ́jú ọkàn òun náà ni pẹ̀lú ádámù àti ìfà nígbà tí ó tan ádámù àti ìfà jẹ bíbélì wípé nígbà tó ló wá dé ènìyàn ní àìkọ́ṣe ó dá ní àwòrán ara rẹ̀ ó dá ní ìrísí rẹ̀ ẹni tí adáná àìkọ́ṣe ádámù àti ìfà tí adáná àìkọ́ṣe adá ní àwòrán ọlọ́run wọ́n dá ọlọ́run bí wọ́n rí ayé gẹ́gẹ́ bí ọlọ́run ti rí nínú ìmọ́lẹ̀ ọlọ́run ni wọ́n ti ń rìn nínú ìmọ́lẹ̀ ọlọ́run ni wọ́n ti ń jẹ nínú ìmọ́lẹ̀ ọlọ́run ni wọ́n ti mu nínú ìmọ́lẹ̀ ọlọ́run ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ nítorí pé wọ́n wà ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run olúwa ni orísun ìyé wọn òun sì ni ìmọ́lẹ̀ tí wọ́n fi ríran ṣùgbọ́n ní ké tí wọ́n gba òkùnkùn láàyè ní ọjọ́ tí wọ́n gba òkùnkùn láàyè ọjọ́ yẹn ni ìran ènìyàn ti wọ inú òkùnkùn ọjọ́ yẹn ni ìran ènìyàn ti ṣubú sínú òkùn ibẹ̀ náà sì ni a ti bẹ̀rẹ̀ sí ibẹ̀ náà inú òkùnkùn náà ni ádámù àti ìfà tó sì bí ìran ènìyàn sí ẹni tí a dá ní àwòrán ọlọ́run ádámù àti ìfà tí a dá ní àwòrán àti ìrísí ọlọ́run kò sẹ́ni tó bá wọn wọ́n ti ṣubú inú òkùnkùn kí ibi ti ara tó bẹ̀rẹ̀ a rí pé inú òkùnkùn ni wọ́n sì bẹ̀rẹ̀ sí bí ìran ènìyàn sí inú òkùnkùn ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ohun tí wọ́n ń ṣe inú òkùnkùn yìí òkùnkùn àìdá ọlọ́run mọ̀ òkùnkùn ìyapa kúrò nínú ọlọ́run inú òkùnkùn yìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ohun tí ohun gbogbo tí wọ́n ṣe òkùnkùn tí à ń sọ nípa yìí kò ní pé kó má bímọ òkùnkùn tí à ń sọ nípa yìí kò ní pé kí o má kọ́lé òkùnkùn tí à ń sọ nípa rẹ̀ kò ní pé kó má lọ ilé ìwé òkùnkùn tí à ń sọ nípa rẹ̀ kò ní pé kó má gboyè òkùnkùn tí à ń sọ nípa rẹ̀ kò ní kó má lówó ṣùgbọ́n ohun tí òkùnkùn yìí ṣe ni pé nípa ti òye Ọlọ́run ó fọ́jú kò jẹ́ kó dá Ọlọ́run ó máa mú ìdá Ọlọ́run mọ̀ sọnù kò ń jẹ́ kéèyàn dá Ọlọ́run mọ̀ kò ń jẹ́ kéèyàn kó rí ọ̀nà kò ń jẹ́ kéèyàn kó rí ohun tí Ọlọ́run ń ṣe ninu okunkun yi ni awon eyan wa en to ba de wa ni okun o ma group ni oyibo ti oluyibo pe group o ma ma kaakiri o ma rin kaakiri ni o ma rin kaakiri o mo sa ma o ba wa ona kaakiri en to ba ni okunkun okunkun lo mu arusisi esin wa nitori pe ninu okunkun ni yan so lorun ni ohun to bi esin kaakiri ni agbaye okunkun ni eniyan wa ohun to sonu ti o re eniyan wa o wa o wa olorun to sonu ohun lo mu esin kaakiri do mu esin jade esin de le gbenila esin kon ni mole esin kon lo run lowo ohun to sonu nje aye fi sokun oni iye olorun okun ifoju okan ti an so yi oni si so iye olorun nu ifoju okan yi oni ifoju okun jo je ka ni iye iye olorun so gbogbo eniyan to ba ni oju ti ara sugbon to foju ti emi yi a ri pe iru iru fe eniyan be won ni iye olorun won mo e ti olorun se won si le wo olorun ni won igba ti won mo en ti olorun se won le ni oye won ti olorun bere iru aye won iru fa to wa nbe yi won gbogbo so fun yi pe gbogbo egun olorun ni won si lo gbogbo egun olorun ni won si lo won ma bi omo won ma si omo to won ma lowo sugbon won ma se owo lo nitori won o ri iran ohun ti owo yen je won o ni oye ohun ti omo je ati ohun ti olorun fi fe ki a fi omo se won ma lowo won ma si lo ni won ma ni ipo won ma si lo ni won ma ni oko won ma si lo ni iwon gan ma o ma ja si isilo ko so ohun ti won ni ti won ma lo si ogo olorun nitori pe won se okunkun won ni oye olorun ifoju okan o ni aide oye olorun aida eni ti olorun se eni ti olorun je aidamo o ni ifoju okan ko de si a fi igba ti a ba mu ifoju yi kuro igba en la ma to le da olorun mo igba en aye wa to ma le wu olorun olorun nikan lo de ni agbara lati se kini o lati mu ifoju yi lati mu ifoju yi kuro mo fe ki mo wi pe ona abayo si ifoju okan o ni imole a se nbo nbe sugbon fe ki a mo kini abuda awon to wa ninu ipo ifoju yi ifoju ti ibi awon to wa nipo ni kini o ninu ipo ifoju ti ajogun lati ni bi wa lati o dadamu kini abuda yi won ba o mo se n bi aye won ki o ba le mo boye mo wa ninu kini o boya mo wa ninu ifoju okan abi mo si nbe ki n ba le bi olorun fun imole eni tin se imole aye ko ba le ran imole si mi mo si n gbadura fun pe imole yo to wa loni wa kuro nugun wa ri iran wa ri ara re wa ri olorun aye re o si yi pada ni oruko Jesu Kristi iwe fesu ori ikerin ese iketadinogun ati ese ikeji din ni ogun ati ikokan din ni ogun iwe fesu ori ikerin ese iketadinogun ikeji din ni ogun ati kokan din ni ogun Ephesians chapter 4 verse 17 18 and 19 oni nje eyi ni mo wi fun mi ti mo si nje eyi ni oruwa pe lati si yin lo ki eyin ki o ma se rin mo gege bi awon keferi ti rin ninu ironu asan won ki e ma se rin gege bi awon keferi ti rin ninu ironu asan won oye awon eni ti o sokunkun awon ti o si ti di ajeji si iwa bi olorun nitori aimo ti n be ninu won nitori ifoju okan won awon eni ti okan won le rekoja ti won si ti fi ara won fun wobia lati ma fi iwora sise iwa eri gbogbo e o ari bi eyi ni abuda aye awon ti o wa ni ifoju okan bibe so fun pe ironu won ironu asan ni ironu asan gbogbo ikole kan won asan ni lori asan ni won ni ikole kan won ni ironu to ni itumo ironu idibaje ironu ibi ironu iwa bi olorun ironu iwa eka ironu aisorudo o ni ironu won ironu asan o lo ma wa lati fun aye awon ti won wa ni ipo ifoju okan o ni ma se rin iru awon bayi ni a pe ni keferi gege bi awon keferi ti ma rin ninu ironu asan won nitori ki mo nitori oye awon eni ti o sokun oye won sokunkun won wa ni ifoju okan won o ni oye olorun won o ni imo olorun won re ni oro agbelebu si won awon ti won sebe awon ti o si ti di ajeji si iwa bi olorun awon to wa ni ifoju okan ajeji ni won je si iwa bi olorun iwa bi olorun sajeji si won iwa bi olorun o ba won lara mu ohun ajeji ni iwa bi olorun si won je sugbon iwa bi olorun o ni won feran lopolopo won dabi elede to feran erofo be gege ni igbe aye awon to wa ni ifoju okan awon to foju ti emi ati aiwa bi olorun awon eni ti okan won lere koja ti won si ti fi ara won fun wobia lati ma fi iwora sise iwa eri gbogbo gbogbo ta ti le ri iwa eri ifihan okan to foju ni ifihan aye to wa nu kun ni iwa iri iwa iwa be olorun iwa etan iwa ese iwa isodo iwa ika iwa ibi o je igbe aye okan to wa ninu okunkun o de je asilo aye nitori pe oye won sokun nitori pe won o ni imole aye ko si imole ninu okan won oro yin lagbara lokoropo awon ti e kini o awon eni ti okan won sokun nitori ifoju okan won iro won ja si asan se ki se ipo to wa ni se ki se ipo ti okan re wa ni o ni oju tera looto sugbon o ja foju ni ti emi so we da olorun mo esin ko lo fun yan ni imole ta so ni pare in fact esin gangan ara abuda ifoju okan ni esin to nje kiyan lo gbe ire kale esin to je kiyan lo gbe igi kale so pe igi iwo ni eleda mi iwo ni olorun mi esin to je ki a ma bo iseda ju eleda lo esin to je ki a fi iseda paro eleda awon kan bo on bo mi won bo igi won bo irupe won bo eja won bo igi won fi dana on bo ara won bo owo won bo eniyan inu ifoju okan ni ifoju ni asise ni igbe aye to lode nitori ifoju okan mo gbadura fun loruko jesu aye re ma ja ko ni ifoju okan wa ri mole olorun ni oruko jesu christi o lagbara lopolopo ati wa ni ifoju okan won to buru ni won to lewu ni e wo rome ori kini ese ikeji din ni ogun iwe rome ori kini ese ikeji ni ogun nitori a fi ibinu olorun na lati orun wa si gbogbo aiwa bi olorun e ma si gbagbe ohun ti a so ni pe awon to wa ni ifoju okan won ko ira iwa bi olorun ajeji ni iwa bi olorun je si won iseda won iseda aiwa bi olorun iseda ese ni awon to wa ni ifoju okan iwe rome ori kini ese ikeji ni ogun so pe nitori a fi ibinu olorun na lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole abuda awon to wa ni ifoju okan ni nitori ohun ti a le mo ni ti olorun o farahan ni won nitori olorun ti fi mo fun won nitori ohun re ti o farasin lati igba didaye a ri mo gbangba gbangba a n fi oye ohun ti a da mo ani agbara ati iwa olorun re ayeraye ki won ki o le wa ni airiwi nitori nigba ti won mo olorun won ko yin logo bi olorun abuda aye awon to wa ni ifoju okan ni nigba ti won mo olorun won ko yin logo bi olorun nitori wo da olorun mo bẹẹ ni wọn kò sì dúpẹ wọn jẹ aláìlọpẹ wọn ń di asán nínú ìrònú wọn ṣe tún lẹẹkan sí wọn di asán ní ìrònú bí ọba dẹ ṣe ń ronú bẹẹ náà ló máa bí ìgbé ayé rẹ o lè ya ìgbé ayé rẹ kúrò ní ìrònú rẹ ìrònú asán yóò bí ìwà asán yóò bí ayé asán bẹẹ ni wọn di asán ní ìrònú wọn a sì mú ọkàn òmùgọ wọn ṣókùnkùn a mú ọkàn òmùgọ wọn ṣókùn ọkàn àìlóye ọkàn òmùgọ a mú ṣókùn láti ọ̀dọ̀ ọmọ aládìí ayé yìí wọ́n sì ń pé ara wọn ní ọlọgbọ́n wọ́n di aṣiwèrè ohun tí wọ́n fi ń ṣe ọgbọ́n òun ni ìṣiwèrè ohun tí àwọn tó wà ní ìfọ́jú ọkàn fi ń ṣe ọgbọ́n òun ni ìṣiwèrè ohun tí wọ́n fi ń ríran òkùnkùn ni jésù sọ pé tí ohun tó ń pè ní ìmọ́lẹ̀ tó bá jẹ́ òògùn báwo ni irú òògùn bẹ́ẹ̀ ti burú tó ìgbé ayé ọkàn tó ṣókùn ìgbé ayé kiri ìgbé ayé tó ń fi ìṣiwèrè ṣe ọgbọ́n ni ìgbé ayé tó ń fi òògùn ṣe ìmọ́lẹ̀ ìgbé ayé tó ń fi òmùgọ̀ wà ni ó ní wọ́n sì pa ògo ọlọ́run tí kì í dìbàjẹ́ dà àwọn tó wà ní ìfọ́jú ọkàn àwọn tó wà ní ìfọ́jú ọkàn wọ́n pa ògo ọlọ́run tí kì í dìbàjẹ́ dà wọ́n sọ di eré ènìyàn tí dìbàjẹ́ àti ti ẹyẹ àyè ti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ohun tí ń rákò ẹ ò rí pé ìfọ́jú ọkàn àìmọyà ohun lónìí wọ́n sì wà ní ìfọ́jú ọkàn ìfọ́jú ọkàn ìbọ̀ ìṣà ìfọ́jú ọkàn ìbọ̀ eré ìfọ́jú ọkàn ìbọ̀ omi ìfọ́jú ọkàn ìbọ̀ sàtánì ìfọ́jú ọkàn ni wọ́n pa ògo ọlọ́run dà ògo ọlọ́run kì í dìbàjẹ́ wọ́n sọ di dúró wọ́n sọ di àwòrán èrè ènìyàn àwòrán èrè ẹranko àwòrán èrè igi tó ń dìbàjẹ́ àti ohun tí ó rákò nítorí náà ni ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìfẹ́kúfẹ́ ọkàn wọn sí ìwà èérí láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn ẹ rí ìwà ìwà ìfọ́jú ọkàn ìwà ìfọ́jú ìwà òmùgọ̀ ìwà ìṣíwèrè ọkàn àwọn tó wà ní òkun àwọn ẹni tí ó yí òtítọ́ ọlọ́run padà sí èké wọ́n sì ń bọ́ wọ́n sì ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ ẹ̀rí àwọn ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ ẹni tí ń ṣe olùbùkún títíláyé nítorí èyí ni ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ fún ìwàkiwà nítorí èyí olúwa fi wọ́n sílẹ̀ fún ìwàkiwà nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlẹ̀dá padà won se mo di sigbo si eda e o rishishi nkan to se laye ni obirin fe obirin okunrin fe okunrin awon iwa ifoju okan awon iwa idibaje okan isiwere okan to se ogun okan to foju awon to te iselegun laarin eranko o se laarin oyan mo so fa wi pe ti o ba ti wa ni ko afoju ba ti foju okan o ma saye re lo tori imole to nje ki a ri to fi imole to fi aye wa won tori ko si nibe ti o ba de ti ni imole aye yi o ma saye re lo ni mo gbadura pe oluwa yo mo kunukun ni oruko Jesu Kristi ese ki ile nogun oni ati gege bi won ti ko lati ni iro olohun ninu imo won olohun fi won fun irira lati se ohun ti ko to olohun fi won sile fun irira lati se ohun ti ko to won ko fun aisobodo gbogbo agbere ika oju kokoro arokan won ko fun ilara ipaniyan ija itoje iwa buburu ati oro kele banije asore ni leyin ako ira olorun alafojudi agberaga ahale alaroṣe ohun buburu asa igboran si obi alaini irin odale alaini ife agidi alailaanu awon eni to mo ilana olorun pe eni to ba nse ru nkan won yin o ye si ku won ko se be nikan sugbon awon to nilu si awon tin se won e ri ipo ti ifoju okan wa bayi e ri abuda won to wa ni ifoju okan ohun to buru ni ifoju okan o ni jijoko sinu ese iwa ifoju okan apere wa abuda ifoju okan ohun latu sile yi se kiye pe ipo ti won wa ni to n gbogbo ti a ka si bi bayi to ba se je onu aye re ore mi inu ifoju luwa o ti deni ti olorun se mo o ti ni iye o ti ni imole iye o ti ni imole aye a o ti la o ni oju emi ojo ti o ba la o loju ojo e lo ma ri wi pe igbe aye o yato ojo e lo ma ri ohun ti olorun fe ki o fi aye re se igbe aye ti o ko gbe ni aye yi awon to wa ninu ifoju okan won yo se aye won lo ni ere di re ni e nigba ti lo fi mu siga ton te tun ko si pe o nse ara ni jamba o ton fi awon ti oloro ti won si se se ku se nitori ifoju okan ni teyan ba ti foju okan o aye gbogbo aye to ko ma se gbeni to lu yawo yawo to bimo fun yawo to n ba sun yawo to n toje to ma lu to ma se ni jamba to ma se lose inu ifoju okan lo wa o ti de ibun olorun mo gbogbo to lo wa ba se fun o ase lo ma ja si aye yen bo ma se lo ni gbogbo owo to ni wa se lo wa na olu e lodo ni ti e ko na le wa lo si to ye ko lo eyin ma so to ye ko so oju e ko ni ri nkan ese ma rin kunrin owo e ma mumu kumu ara e ma se ku se nitori pe ifoju okan ni ko se to wa ni ifoju okan to n bi aye to ni itumo ore mi to n gbo mi ni wakati ipo ti gbogbo eniyan wa ni ipo ti a gbogbo eniyan si ni ifoju ti a jogun lati igba igbe wa ni lati nu adamu ati ifa ifoju to so gbogbo wa to mu gbogbo wa sina gege bi agutan ti ko ni oluso agutan ti ko ni oluso agutan ifoju to mu iwon eniyan sonu gege bi agutan to ti sakolo gbogbo en to ba si wa ninu ifoju okan yi yo sina ti ayiraye ni yo rin aye re jade sinu idajo olorun yo gbigbe aye igbaye to lewu o wa nibe ni role a o ma tesiwaju n fe ki o mo wipe ona abayo kan si okunkun oni imole ona abayo kan si okunkun oni imole ede kan so ti okunkun gbo ni imole ohun to n le okunkun lo ninu aye eniyan ona ni imole bi imole ba si de okunkun o ma parada jesu wipe emi ni imole aye enikeni to ba tọ mi lẹyin ki yo ninu okunkun ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ fún ayé rẹ̀ yóò ní ìmọ́lẹ̀ fún iyì ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi ẹ̀sìn kọ́ ni mo sọ fún ọ ẹ̀sìn ẹ̀rí òun tẹ̀ sí búmbá ayé mi ìpànìyàn ìgbé nípa oríṣiríṣi ẹ̀tànjẹ́ àwọn ìmúnisìn tí ẹ̀sìn ti mú wá bá wa jésù ní ìmọ́lẹ̀ ayé tí ó ti gbà sínú ayé rẹ̀ òun ló máa lé òkun jáde tó bá ṣílẹ̀kùn ọkàn rẹ fún yóò léwùkún lọ tó bá ṣílẹ̀kùn ọkàn rẹ fún yóò léwùkún lọ ni wákàtí yóò sì fẹ́ wọnú ọkàn rẹ ohun tó ná ni pé kí o mú ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ kó mọ ipò tó wà gẹ́gẹ́ bí afọ́jú ti ẹ̀mí gẹ́gẹ́ bí afọ́jú ní ọkàn kí o sì pé jésù wọlé jẹ́wọ́ bó ṣe rí sọ fún ọlọ́run pé olúwa ní títí di àkókò yìí léwùtọ́ wa àti ohun pẹ̀lú ni jésù fẹ́ fún ọ ní iye nínú ọkàn rẹ nínú ọkàn rẹ lónìí mo sọ ọkàn rẹ lónìí mo sọ wọnú ayé wọn jésù wọnú ayé wọn iye ọkàn tó ń ṣílẹ̀kùn ọkàn wọn sílẹ̀ lórúkọ jésù ó yá ẹ wọnú ọkàn wọn lórúkọ jésù kristo.
1: A gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlàyé ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlàyé ni ó tọ̀yìn wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn, tàbí àdúrà, Epo wa sori ero ibanisoro 0704948 1728. Lekan si 0704948 1728. E dara po pelu wa ni akoko kan na ni ose to nbo lori kan Jesu ni wa.
2: Bumi babale ani.

Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbárò tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni Olùṣọ́àgùtàn Ekonowo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n ńbẹ̀, ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹ jájọ máa gbọ́.

0: ìbùkún àti orí ọ̀fẹ́ rẹ̀ kún fún yín lórúkọ Jésù. Àwọn akọrin ìjọ aláṣeyọrí ti wà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa. Ó yà ó, ẹ jẹ́ ká yín ọba àwọn ọba.
1: Mi ò sí

0: Hallelujah.
1: Ẹyin Jesu Kristi logo.
0: Logo.
1: Láàrin ìṣẹ́jú kan a máa yà sí ẹ̀ka ìpolówó ọjà tá a bá dé láti ẹ̀ka ìpolówó ọjà. Ìyìn Dáfídì ń tẹ̀síwájú ẹ má gbàgbé pé orí òkè aláṣeyọrí ni a gbà lálejò lọ́sàn òní lórí ètò wa ètò yín Ìyìn Dáfídì ní Diamond 88.7 FM Ìlọrin. Tá a bá dé láti ẹ̀ka ìpolówó ọjà gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì darapọ̀ mọ́ wa nínú ìyìn sí ọba àwọn ọba àròyìn. Pé kí ẹ fi ohunkóhun tí ẹ bá ń ṣe tó ń di yín lọ́wọ́ sílẹ̀ kí ẹ fi àkókò yìí yin ẹlẹ́dàá ẹ̀mí àti yín ẹni tó ṣọwọ́ akọjá oṣù kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ìkẹfà ìkeje ẹlẹ́ẹ̀kẹjọ ni a tún wà yìí. Ẹ dákun ẹ kí hallelujah ńlá kan 1 2 go
0: hallelujah
1: ẹyin Jesu Kristi logo.

0: ṣùgbọ́n mo fẹ́ kọ mọ̀ dájúdájú pé gbogbo ọ̀nà àbáyọ tẹ̀yàn bá máa ní láyé ọwọ́ Ọlọ́run lọ́wọ́ o Jésù ní ẹ̀bi ni ọ̀nà òtítọ́ àti iyè kò sẹ́ni tó le dọ́dọ̀ bàbá bí ò ṣe nípasẹ̀ mi so bí àdúrà rẹ bá máa gòkè bí àdúrà rẹ bá máa ní dáhùn bí àdúrà rẹ bá máa ṣe ìtẹ́wọ́gbà tó bá máa rí èsì ayọ̀ tó dẹ̀ máa lẹ́rìí àfi kọ́ padà wá sọ́dọ̀ ọlọ́run tí ń gbọ́ àdúà èyàn kan ní ń gbọ́ àdúà o ọlọ́run tó dá ọ̀run àti ayé òun ló ń gbọ́ àdúà o torí rẹ̀ ló sọ pé tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ nínú ìwé Matthew náà Jésù náà ti sọ pé gbogbo agbára láyé àti lọ́run la ti fi fún mi nítorí náà ẹ lọ gbogbo agbára tí òjò lọ Ọlọ́run dáná sun lónìí.
1: Amen.
0: Gbogbo agbára tó dẹ̀ ni kó o lọ kó o mọ́ rìn jìnà Ọlọ́run já o gbà lọ́wọ́ wọn.
1: Amen.
0: Ẹ já kàwé Joel yẹn mọ̀mọ́.
1: Joel orí kejì ẹsẹ̀ kejìlá.
0: Ǹjẹ́
1: nítorí náà.
0: Ǹjẹ́ nítorí náà ní ìsinyìí.
1: Ní
0: Olúwa wí.
1: Ẹ fi gbogbo ọkàn yín. Yí padà sí mi.
0: Ẹ rí báyìí.
1: Àti pẹ̀lú àwẹ̀.
0: Ẹ fi gbogbo ọkàn yín yí padà sí mi. Torí ìwẹ́jọ́ ìyẹpọ̀ ọjọ́ olúwa ń bọ̀ ọjọ́ òkùdù ọjọ́ òkùnkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bí ìwọ àtẹ̀mí bá máa là tá a bá máa rí ọ̀nà àbáyọ ohun tọ́lọ́run kọ́kọ́ ń béèrè lọ́wọ́ rẹ ni àyípadà ọkàn rẹ abájọ ti ìwé act of apostles chapter 3 verse 19 ó ní ẹ̀rọ onúpìwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀sẹ̀ yín rẹ kí ìgbà ìtura kó lè bá àti ọ̀dọ̀ ọlọ́run wá báyìí ẹ̀rí báyìí bí orílẹ̀-èdè bá máa ní ìtura bí orílẹ̀-èdè bá máa ní àlàáfíà bí ayé mi ayé ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àti ayé àwọn gbogbo ènìyàn bá máa ní àlàáfíà tó bá máa nítumọ̀ àfi ká yí padà sọ́lọ́run láì jẹ́ pé a yí padà sọ́lọ́run eré wa lásán ni ọlọ́run dọ̀run àti ayé ìwọ ń sin tọ́lọ́run dá orí báyìí orí pé yè rẹ ra ó ní nítorí pé wọ́n kọ̀ láti ní ọlọ́run nínú èrò wọn àfi wọ́n sílẹ̀ fún ìrira láti máa ṣe àwọn tí kò tọ́ àwọn tó ń ṣe yìí ò tọ́ àwọn tó ń ṣe yìí ò tọ́ kí ló dé tọ́ padà wá sọ́dọ̀ ọlọ́run kò lè rí ọ̀nà àbáyọ mọ́ mìíràn tẹ̀síwájú nítorí àkókò mi ẹ yí padà sí ẹ fi gbogbo ọkàn yín wá mi nípa kí ni o nípa àwẹ̀ àti àdúrà
1: àti
0: pẹ̀lú kí ni o pẹ̀lú ẹkún pẹ̀lú ọ̀fọ̀ ẹ fa aṣọ yín ya ẹ fa ọkàn yín ya kì í ṣe aṣọ yín ẹ sà aṣọ kọ́ni ẹlòmíì àwọ sọ fún inú ẹ dúdú ẹ fa ọkàn yín ya ẹ fa àyà yín ya kì í ṣe aṣọ yín
1: ẹ sì
0: yí padà sí olúwa ọlọ́run yín
1: ẹ̀rí
0: báyìí ó pọ̀ lórí ọ̀fẹ́ kò sírú ẹ̀sẹ̀ tó le dá kò sí rírun àjò tó le rìn òrí báyìí ọlọ́run tó mú oṣù keje kọjá tó fún wa lóṣù kẹjọ ó ti bẹ̀rẹ̀ ohun tuntun nú ayé rẹ̀ tí ìwọ náà bá lè ronú pìwàdà ẹ̀rí báyìí ó ní ẹ má ṣe rántí nǹkan ti ṣáájú mọ́ ẹ má ṣe rò wọ́n mọ́ ó ní ṣùgbọ́n ní ìsìn èmi ó ṣe ohun tuntun kí ló dé tí ìwọ náà ò pinnu láti di titun nínú ìrònú rẹ kí ló dé tó ṣetán láti yí padà sí olúwa nípa àwẹ̀ àti àdúrà ẹ̀rí báyìí ẹ jẹ́ kí n tún lọ bùnmí ẹ má pa bẹ̀yẹn dé ẹ já lọ second chronicle chapter 7 ẹ já bẹ̀rẹ̀ láti verse 13 ó ní nígbà tí mo bá ṣí ọ̀run God bless you mommy
1: nígbà tí mo bá
0: ṣí ọ̀run ẹ̀rí báyìí ọ̀dọ́ ta ní gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọlọ́run náà ni so ọlọ́run náà retí kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa ó ní ẹ fi gbogbo ọ̀kan yín gbogbo àyà yín
1: yí padà sí ọlọ́run
0: bí mo bá sí ọ̀run tí kò bá sì sí òjò
1: àbí
0: tí mo bá pàṣẹ fún esu láti dẹ ilẹ̀ náà run ran àjàkálẹ̀ àrùn
1: sí àárín
0: àwọn ènìyàn mi ẹ̀rí
1: báyìí
0: ọlọ́run sọ pé ènìyàn mi ajẹ́pọ̀ ọlọ́run ò kọ́ sílẹ̀ ọlọ́run ò kọ́ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ọlọ́run bá Ísírẹ́lì ṣe búburú tó ọlọ́run ọkọ̀ wọn sílẹ̀ ẹ̀rí báyìí abájọ tí Dáfídì sọ pé ọgọ́ rẹ àti ọ̀pá rẹ ó ń tù mí nínú ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àfẹ́ ìbáwí àtọmọdé àtàgbà tá a bá ti rí tó bá wa wí báyìí àti flap up àti bínú àfẹ́ àtúnṣe kò sì sí ẹni tó fẹ́ ṣeré láyé tí ò ní fẹ́ àtúnṣe ẹ̀rí báyìí ọlọ́run ti kára rẹ̀ ó lóun ń bá wa wí gẹ́gẹ́ bí ọmọ ó ní sí ọmọ kan wà tí bàbá rẹ̀ kì í bá wí ẹ̀rí báyìí ọwọ́ wa ni pé ọmọ tí bàbá fẹ́ràn ni bàbá bá wí ọlọ́run bá wa wí pé ká ronú pìwàdà ká sì yí padà sóhun kó wo lè sọ ìgbà wa di ọ̀tún yes mommy.
1: bí wọ́n sì gbàdúrà sí mi.
0: tí ẹ bá sì gbàdúrà sí mi. tí wọ́n sì wá ojú mi.
1: tí wọ́n bá sì padà kúrò nínú ọ̀nà búburú
0: wọn. tí ẹ bá sì yí padà kúrò nínú ọ̀nà búburú
1: wọn. nígbà náà ni
0: èmi ò gbọ́. ọlọ́run nìyẹn torí pé kò kọ̀ wá sílẹ̀ láti ọ̀run wá.
1: èmi ó sì darí ẹ̀ṣẹ̀ wọn.
0: ẹ̀rù báyìí nọmba wa ọlọ́run ó darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ.
1: èmi ó sì wo ilẹ̀ wọn sàn.
0: ọlọ́run yóò wo ilẹ̀ wa sàn. eri ba ileri olorun niyan o ti da ba mo mi e ja pada lo e ma pa jewel yen de o e ma pa jewel yen de e ja lo iwo Matthew idi ti mo fi Luke chapter 6 yen e be lati verse 36 idi ti mo fi lo bere latodo re o bere latodo mi enikeni tin fe serere lori lede ni agbaye oko n fe sere lodo yawo re yawo n fe sere lodo oko re iwo na o gbodo bere latodo ma re mi ti mi sarait Luke 6 e bere lati verse 36 tori akoko mi nitori ki eye ki o ni anu bi baba yi ta na koko ba wi yen iwo ni fun alaanu le mi o fara mi han laanu emi na ba wi yen o n gbogbo to ba fe ri ogbodo bere latodo re ti o ba bere latodo re mo re ti e lodu elomiran idine to so pe e n wo erunrun gi ti n be loju elo ekeji yin sugbe yi ti re ogbo eloju ti yin eri bayi iwo lo kokko satunse aye re ko to mo re ti atunse layika re a n bujoba lotun a n bujoba losi awon ito wa lowo ti wa na sa ti dale in twitter gbodo ronu si niyan awon ti mo fe lu nbe na ni ta ba nka lo o so pe osun te ba fi won lo do fi se kini o lo o fi won e ma se dani lejo
1: ki a mo ba da yin lejo
0: a mo ba de yin na lejo
2: mo gbagbo wipe olorun ti buku fun yin lati pase oro olorun te gbo tan yi e ja tun pade lojo mejo fun akotun eto iranlowo lati oke wa fun imoran tabi igbaniniyanju ati adura leyin eto yi e pe woli olorun alaye sori ero ibanisoro yi 08033748289 ki oluwa ko buku fun yin o

0: láwọn táwọn aráàlú ni wọ́n sọ fún wa pé full autonomy ni Ramani grant àwọn.
1: Mo fẹ́ bèrè pé ṣé kò sí òmìnira ìdádúró.
0: Àwọn sọ bẹ́ẹ̀.
1: Ó wà.
0: Àwọn ń sọ bẹ́ẹ̀ pé ni ó wà. Àwọn ń bi wọ́n pé ni sọ wà lóòótọ́ àbí ò sí. Torí yí aráàlú pé ni kò sí. Kódà lánàá lánàá lérí ètò kan ní alẹ́ àná. Wọ́n gbé ọ̀kan nínú àwọn alága wa tó wá láti ìbílẹ̀ Ọfà. That is of our local government. Of our local government chairman. Wọ́n gbé orí ètò kan lálẹ́ àná tí mi ò ní dákọ̀ station yẹn. Tọ́mọ dàbí ìpolówó. So ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ náà ni pé ni tẹ́ bá ní full autonomy lẹ ni pé ni wọ́n fi yín lẹ̀ pé ni ẹ lè operate financially gẹ́gẹ́ bí alága. Ẹ lè dáwó ná. Èló lọ́wọ́ local government yín lóṣù tó kọjá. Ìbéèrè yìí pakasọ. Lọ́dọ̀ alága yẹn kò rí wí. Tẹ́ fi mọ̀ yí pé kò mayé tó wọlé kọ̀ kò lè mayé tó wọlé ni. Ó ní ẹ̀tàn kò lè lọ́wọ́ gbé fi ṣiṣẹ́. So ìjọ́ sì kò lè lọ́wọ́ òun náà ni ó tún wá sọ fún pé ni ibi tọ́yà sí ibi tọ́yà sí ibi tọ́yà sí ọgbọ́dọ̀ dé bí ibi ọgbọ́dọ̀ dé. So it's like that.
1: Bẹ́ẹ̀ bó ṣe rí nù.
0: Ẹ̀sùn
1: báwọn kan sọ pé nígbà tẹ́yìn náà wà níjọba lásìkò náà lọ́hùn pé kò sí autonomy náà nígbà tẹ́yìn náà wà níjọba.
0: Ẹ rí i pé ní autonomy tàsìkò tí wọ́n yàtọ̀ sásìkò ti wà.
1: Kí ni ìyàtọ̀
0: sí? Ìyàtọ̀ tí ń bẹ̀ ń bẹ̀ ni pé nígbà tí bàbá Tinubu dé tó lu ọdún kínní ni wọ́n lọ Supreme Court lọ́ndà tó yẹ pé ní Attorney General of Federation tọ́lọ́run ni kò jẹ́ ọmọ wa ní ìpínlẹ̀ Kwara. Ni bàbá yìí gbé ẹjọ́ ìlọ nípa pé ni àwọn ní the financial autonomy for our local government in Nigeria. Wọ́n sì win ní kéèsì yìí pé ní gbogbo local government chairman ló ṣe kínni ló ní financial autonomy. So Supreme Court gbé jáde bẹ́ẹ̀ ní Nigeria. Ṣé bẹ́ẹ̀ lọ wá rí tí wọ́n ń bi odidi alága yìí pé ní ìlú lọ wọlé. Ni mo fi sọ wípé ní tẹ bá ní àwọn kánsẹ́lọ̀ bó ní jáfáfá wọn. Àní local government chairman gan ọ̀ jáfáfá ká tó wá sọ pé ní kánsẹ́lọ̀ torí wọn àmọ́ iye tó wọlé iye tán fi hàn wọ́n náà ni wọ́n rí. Ẹni tí mo fi lọ́yà mò ń bọ̀ ẹni tí mo fi ní ọ yàtọ̀ síra wọn ni pé àwọn àmọ́ iye tó wọlé nísìnyí bẹ́ẹ̀ bá bi wá ní ti local government gangan á máa sọ.
1: Olórí
0: lásìkò tí wa irú judgment yìí ò wáyé ní fi sọ pé ní ìyàtọ̀ ń bẹ bẹ joint kò sí ibà joint allocation ní wà láàrin local àti state nípa pé jack pé ní iṣẹ́ tí local government ọba ṣe ti parí ọba ka wọ́n àjọ pawọ́pọ̀ láti jọ ṣe pẹ̀lú state tó ń kálukú ó ní certain percentage tí ó dá lórí iṣẹ́ àkànṣe tí wọ́n bá ṣe but eléyìí ó wá tí ilé ẹjọ́ gbé jáde nípa pé ní kò sí ti ń jẹ́ àjọṣepọ̀ mọ́ ẹ fún wọn ní free autonomy that is financial autonomy kí wọ́n lè operate kán lè mọ iye tó wọlé kán lè mọ iye tí wọ́n ná torí pé ní ta bá fẹ́ mú àmọ́ àwọn tá a mú but wọn òjò ṣiṣẹ́ àwọn gómìnà kan òjò ṣiṣẹ́ irú tiwa níṣẹ́ kò ṣiṣẹ́ ní Kwara.
1: Gómìnà ni òjò ṣiṣẹ́ àbí.
0: Gómìnà ni mo nà àṣekèsè gómìnà ni láàfin bí alága ipe lọ wọlé ní last month títí orí wí kèé wá sọ nìkan. Gbogbo ẹ̀ lè bí wọn kọ́dà bí Fẹ́mi bó ṣe lóun lágbájá tó nífẹ̀ẹ́ lódùn local government is a friend of mine kò lè sọ fún wa pé ní iye tó wọlé rèé.
1: Ṣé wọn ò mọ ní àbí wọn ò fẹ́
0: sọ. Wọn ò gbọ́dọ̀ sọ ni.
1: Kí lóde tí wọn ò gbọ́dọ̀ sọ.
0: Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ jẹ́ jù sí wọn lẹ́sẹ̀ wọ́n ti yọ ni.
1: Ṣé ìpínlẹ̀ Kwara nìkan nílé wà
0: gbogbo. Ìyìn táwa rí ti ìpínlẹ̀ Kwara tó kàn mí tó kàn yín ṣé ti ẹni sìn náà là ń sọ. Ṣé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọwọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìta bá ní wọ́n rí ni wọ́n gbọ́dọ̀ rí. Ìta bá ní wọ́n ṣe ni wọ́n gbọ́dọ̀ ṣe. Sáwọn tí wọ́n halẹ̀ mọ́ ẹgbẹ́ níṣẹ́ àmọ́ pẹ́ ìwọlé á gbé fáwọn tí wọ́n wọlé tí wọ́n tó ń kálukú náà fi sẹ́nu kẹ́m.
1: Àwọn wo ló ní wọn wọlé.
0: Ìjọba ìpínlẹ̀ ń sọ fún wọn bẹ́ẹ̀.
1: Pé wọn ò wọlé.
0: Ṣé wọn wọlé election ni.
1: Ṣé ẹ̀yin ń gbàgbọ́ pé wọn ò wọlé election.
0: Àwọn mo gbàgbọ́ 100% pé wọn ò wọlé.
1: Kí ló wá dé tẹ̀ lọ sílé ẹjọ́
0: sáà. A lọ sílé ẹjọ́ náà wọ́n dẹjọ́ wa nù ní.
1: Àwọn olódàánú.
0: Àwọn
1: olódàánú.
0: A lọ ilé ẹjọ́. So ti ẹni sè. A lọ ilé ẹjọ́ nígbà tó jẹ́ pé ní local government election gẹ́gẹ́ náà pé the whole body tí ó conduct rẹ̀ tí ó sì make a pronouncement state náà ni ó constitute rẹ̀ àwọn náà constitute àwọn tí wọ́n síbẹ̀ so náà fi dábàrú gbogbo ètò. So wọ́n mọ̀ pé àwọn wọlé ní wọ́ọ̀dù tẹ̀mí ti wá ní local government ńlọrọrin east ní sẹ́ àwọn wọlé tó sì wà tó sì hàn dáadáa wọ́ọ̀dù mi pẹ̀lú ògbọ́lọ́ wọ́ọ̀dù tí mo ti wá zango wọ́ọ̀dù ni mo ti wá. Ẹni sùúrù atọ́kùn ẹni sùúrù so ti ẹni sìn wọ́ọ̀dù tí mo ti wá

abẹ Ọlọ́run kí mi sí ọ̀rọ̀ rẹ̀ sọ̀kalẹ̀ léwa. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 Ọlọ́run Ṣògògèrè Alimi nítòsí Cottage Hospital nílọrin. Ń ló ṣagbátẹrù tó sì mú ọ̀rọ̀ Ọlọ́run náà tọ̀ wá wá. À ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe tó wà bíi Hebrew Women Hour, wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé láago mẹ́sàn sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday. Níbi takànṣe àdúrà ti ń gbà ní kí á fáwọn aláboyún àtàwọn tó ń wojú Ọlọ́run fọmọ rere. A special prayer program for pregnant women and waiting mothers. Àgọ́ mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà. Ní Winning News Hour, wákàtí ìṣẹ́gun látòrí ìkúnlẹ̀. Níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ṣẹ́gun ní kan mọ́. Hebrew Women Hour àti Winning News Hour ní Olúfúnmilayọ̀ Conference Hall, Sakula Hotels ní Yidi Road, Off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday. Màá jẹun ọmọ, ń làkàn ṣe ètò tó máa wáyé ní every 1st of October. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni. Ẹ̀ǹkan lọ́dún gbàǹkan gbé àkànṣe ètò àdúrà tàbí àmọ́ yìí fi ṣeré. Every second Friday of the month, ń làṣálẹ̀ oníṣègùn ńlá ni. The Great Physician, láago mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel. Sábòkè nílọrin ló ti máa ń wáyé. Lára àwọn àkànṣe ètò nìsin ìdáǹdè olóṣooṣù. Monthly Deliverance Program. Níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀. Bákan náà ni Operation Carry Your Toys. Níbi tádùrá àwọn tó ń wojú Ọlọ́run fọmọ ti ń gbà. Ẹ̀wẹ̀, spiritual checkup máa ń wáyé lólu ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run Ṣògògèrè Alimi ńlọrin. Ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà, ìsọjí, ìdánilẹ́kọ̀ọ́, ìtanijí, ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́. You can also contact us for your evangelical outreaches such as prayer retreats, revivals, crusades, seminars, conferences and conventions. Wá darapọ̀, jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá, torí oníṣègùn ńlá ni wà níbí o. Fún wa dé àtẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center. Àgbékalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí.

0: ọpọlọpọ ìdílé ṣe lónìí torí pé wọn kọ láti fi ọgbọn ọlọrun sí èrò wọn ẹni tó bá gbọ ọrọ ọlọrun tó tọ ọlọrun alàyè wá tó gbọ ọrọ rẹ tó sì ṣe irú wọn nìkan ni ọlọgbọn tó lè kọ ilé tí ò ní bí ìṣubú láéláé tá a bá lè ṣe eléyìí tá a bá lè tẹ̀lé ìfẹ́ ọlọrun tá a bá dúró nínú this our intellectual ability or our intellectual wisdom the wisdom of our thinking wisdom ti ènìyàn yìí tá a bá dúró nínú rẹ̀ tá a bá wá sí ọ̀dọ̀ ọlọ́run láti lè kẹ́kọ̀ọ́ lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti lè ṣe ìfẹ́ ọlọ́run a wá jẹ́ kí a wá open wa fún èṣù láti máa rẹwà jẹ èṣù rí ọ̀pọ̀lọpọ̀ ìdílé jẹ lónìí èṣù ti rí ọ̀pọ̀lọpọ̀ ọkọ jẹ ó ti rí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó jẹ ó rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ ilé tó yẹ kó jẹ ilé aláyọ̀ tó yẹ kó mú ìdùnnú àti ògo wá wàhálà ìjà ojoojúmọ́ domestic violence ó ti tú ilé yẹn ká yangan èṣù ti ṣe àṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ ayé ènìyàn gan ó ti sọ ayé ọ̀pọ̀lọpọ̀ di rádaràda láwọn tí wọ́n dúró lórí ọgbọ́n àti ìmọ̀ ti ènìyàn lórí ọpọlọ ìdin tó wà lórí wọn bákan náà ló ti wọnú ilé tó sì ti ba ọ̀pọ̀lọpọ̀ ilé aláyọ̀ jẹ́ ìwé according to the book of second Corinthians chapter 2 verse 11 yẹn ó ní kí sátani má ba ààrẹ wa jẹ nítorí àwa kò ṣe aláìmọ ààrẹ kérékéré let Satan should get an advantage of us for we are not ignorant of his devices ẹ jẹ́ sọ fún wa ṣe rí àwọn tí ó ń sọ̀rọ̀ ẹ̀fọ́ àwọn tó kọ́ra wọn nínú ọgbọ́n ọlọ́run ni o àwọn tó dóná ọgbọ́n ọlọ́run tí wọ́n ṣe ìfẹ́ ọlọ́run àwọn ni wọ́n máa rékéreke sàtánì o àwọn ni wọ́n á mọ̀ pé eléyìí àrékéreke ìṣúré ṣùgbọ́n àwọn tí wọn ò bá ti kọ́ra wọn nínú ọgbọ́n ọlọ́run tí wọ́n dó nínú ọpọlọ ọgbọ́n ti ènìyàn tó ń gbé kiri ọgbọ́n tó jẹ́ pé nǹkan tó mọ̀ ní ìsìn ló mọ̀ tí ò lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ìnáná wà to this time tó jẹ́ pé òun ló ń lò tó fi ń lo ilé ayé rẹ̀ irú wọn ò kí mọ àrékéreke sàtánì wọn ó ti ṣubú sínú àrékéreke ṣùtán tó ní wọn kọ ìlànà ọlọ́run sílẹ̀ ọlọ́run á fi wọn sílẹ̀ fún ẹ̀mí iyè ríra wọn á máa ṣe ohun tí ò tọ́ wọn ó ti ṣubú sínú àrékéreke ṣùtán kó tó di pé wọn á mọ̀ pé ní iṣẹ́ ìṣù ni iṣẹ́ ìṣù ni nígbàtí èṣù bá ti get advantage lórí wọn tán èṣù á ti rẹ́ wọn jẹ tán á ti gba nǹkan tó dá sọnù nínú ayé wọn tán ẹ jẹ́ ká fi ádámù àti eva ṣe àpẹẹrẹ ẹ rí pé bàbá ńlá àti ìyá látọ́lọ́run kọ́kọ́ dá kí ló mú wọn tán fi ṣubú kí ló jẹ́ kí èṣù kó rẹ́ wọn jẹ kí ló jẹ́ kí wọ́n sọ ipò wọn nù níwájú ọlọ́run nígbà tí wọ́n kọ ìlànà ọlọ́run sílẹ̀ wọ́n fi ìlànà ọlọ́run wọ́n ṣá instruction tọlọ́run fún wọn wọ́n ṣàtì tí wọ́n bá dẹ̀ ti fi ìlànà ọlọ́run sílẹ̀ tó bá ti pa ìkìlọ̀ ọlọ́run tì ó ti kúrò nínú ọgbọ́n àti ìmọ̀ ọlọ́run nìyẹn onípò ọ̀rọ̀ ọlọ́run ò ní kankan nìyẹn tó bá ní ọlọ́run ní kò ṣe bá tó ní àti yín lẹ́ ń sọ yẹn o gánà bí ó dèsè èmi ò yá dídùn rìn ayé tá a wà ayé kò gbọ́n ṣá àbí kò ṣe kò máa ń sọ kò ṣá pápá la wà yìí ó ti fi ọgbọ́n ọlọ́run sílẹ̀ nìyẹn èṣù ló máa dédẹ́kù tó máa tẹ́wọ́ gba olúwẹ̀ nìyẹn ádámù àti éfà wọ́n kúrò nínú ìlànà ọlọ́run wọ́n kúrò nínú ẹ̀kọ́ ọlọ́run wọ́n ṣubú sínú àrékéreke sàtánì sàtánì tàn wọ́n jẹ́ orí ẹ̀wọ̀n jẹ ó fi irọ́ ó fi gba òótọ́ lẹ́nu wọn ó mọ kò mọ nǹkan tọ́lọ́run bá wọn sọ ṣùgbọ́n ó fẹ́ mọ nǹkan tó dẹ̀ ṣe nínú ayé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ mọ̀ nìyẹn ó fi irọ́ gba òótọ́ lẹ́nu éfà nígbà tí éfà náà sì rí wípé tẹ bá ka ibi bẹ̀ yẹn tẹ bá lọ wo táìmù ni ò jẹ́ kí n kà á Genesis chapter 3 ó ní éfà sì wo èso yẹn wípé ó rí wípé ó dùn wò lójú ó sì ohun nínú èrò ọkàn rẹ̀ pé kiní sì fine ó sì yóò fúnyàn ní ọgbọ́n ó ti pa ìlànà ti ọlọ́run tì ó wá gbé ọpọlọ tiẹ̀ sí èṣù ráyè wọlé síbẹ̀ èṣù wọlé ó sì bá ilé yẹn jẹ́ ó fi wọ́n sí abẹ́ ìgún àti ìdájọ́ ọlọ́run èyí tó bá gbogbo ayé lónìí tó bá kan náà ni sátani ṣe lónìí nínú ìdílé gbogbo ẹ̀yìn lọ́kọláya tẹ̀ ń gbọ́ mi ẹ kọ́ ara yín àti ilé yín nínú ọgbọ́n ọlọ́run sátani lọ ènìyàn á fi sí ẹnu àwọn ènìyàn á mú oríṣiríṣi nǹkan tí ò tọ́ wá sínú ìdílé wọ́n á fi irọ́ wọ́n á fi gba òótọ́ lẹ́nu yín torí wípé sátani mọ̀ pé ìrìnàjò tẹ́ méjèèjì ọjọ́ rìn yẹn atọ́kọ àti ìyàwó yẹn pé inú ògo lẹ̀ ń lọ ó mọ̀ pé your coming together will surely bring out glory ogun edé ni ò fẹ́ kó wá sí ìmúṣẹ ó mọ̀ pé tí nǹkan bá ti bàjẹ́ láàrin ẹ̀yìn lọ́kọláya ayé àwọn ọmọ náà ó ti di dakuda nìyẹn a wá gba àwọn èèyàn nírọ̀ dìde wọ́n á fi irọ́ gbòótọ́ lẹ́nu yín wọ́n á wá sọ yín sínú àrékéreke wọ́n á sọ ènìyàn sínú àrékéreke rẹ̀ ẹ jẹ́ ká kó ara wa nínú ọgbọ́n ọlọ́run ìgbà míì sì ló lè má ṣe èèyàn kó jẹ́ pé nínú èrò ọkàn rẹ sàtánì máa mú èròkerò wá sínú ènìyàn á mú èròkerò wá sí òkan àyà ènìyàn á jẹ́ kó akọ ẹlòmíì rẹ lálàá bóyá orí ìyàwó rẹ ní ipò tí bí àìdá lójú àlà àbó rọ́kọ rẹ ní àìdá iṣẹ́ kan fi ọgbọ́n ọlọ́run tó yàjẹ́ níyàwó mi the next thing as akeru asako ninu le aye na ba fin satani na ba fin namo be si re yawo re oni kankan ade kedeke ju lasan ni imi asi roko pe ah oko mi ha mi le trust on bi mo se roko mi inu mi odun ke sisi kankan to wa lowo oko instead kon fogbon olorun to kon fogbon olorun wadi se lo to lori bayi iro o the next thing separation ti bere niyan opolopo ile asi darun kon te si fe se niyan a lu eniyan todi pe eyan buburu o le tan laye iwo lo ma guide ile ti e you have to guide your home eyan buruko le tan laye awon to jise fun satani po a ko sinu won a lu won o si le lu erokeru fun yin nipa bayi ife a wa sha ninu ile ife a kuro koni si fokan tan mo trust iyan ti lo then communication the communication line will be blocked already teach you bati bere kede kede ninu aye eniyan tabi ninu ile akoko block your relationship wa ti olorun o ni le gbadura mo gba me ni wa so pe gbadura wo adura ko lele jade oro adura ko lele oro ki wa ni ka lo mi gbadura oro se bo se olorun gbo ki olorun bo ti le fi sele se olorun igan lagbara oro ki wa ni adekede kesu ni ko ni le gbadura mo a block wa ti olorun a wa se se wa block lai wa ti yawo oro to ye ke yanju ami kebli ke set to e lara yin a wa din isu atayan yan a wa di wala awamu accusation wa e wa ma dara yin lebi oko mi ni iyawo mi ni awon atenuja the only thing tolorun breathing on ke to pada ninu ogbo olorun ko si ile to perfect e ni misunderstanding or argument whatsoever ele ni sugbon na ogbo olorun le gboro fi to ile yin that separation wa de ngba ti gbele ba ti sele nipa ibinu o ka ko awon ma binu oko abinu si yawo yawo abinu si oko ibinu agbale awon omogun oni gbadun oni si alaafia mo emi a ile idariji ni yo tun wonu ile wa tori bi te ninu ibinu ni emi a ile idariji ni tin sise the spirit of unforgiveness a wole wa oko ati musole kan oko ati yawo nja iga te ba ja bi eni nkan kan te fi se sira yin ti e ba wa ninu ogun ati mo olorun te ba ja laro e pari e ko to di osan sugbon te ba ni misunderstanding to gbojo kini ojo keji ojo keta ose kan ose meta ni owo yin esu ti wole wa arekere keju ti de ke before you know what is happening ina to ma dakale eni le pa mo dogban wa de wala wa de e ko ara yin ati le yin ninu ogbon olorun to di pe nigba to ba de ti se eleyi tan gbogbo ogo aseyori the achievement the success the glory and everything to olorun ni fun leyin esu wa block e to olorun o kin gbe nu rududududu ohun lo fa ti opolopo n gbadura to dabe ni padura ogba ele to tun wa se elekeji re to ri akoko mi ti lo ni pe ninu aye eniyan bi arekere to n gba pelu erokero to mu wa sinu aye eniyan ni wipe esu ma o ma fi emi self pity ikaanu ara eni lo fi n ba wa ja ti nkan ba sele nisin esu wa mu ikaanu a je ko ma ko ni spirit of self pity wa ma wo rade be ni pe iwo nikan lo worst iwo lo burugu laye iwo nikan to burugu de ba laye iwo nikan lo wa ni situation to burugu be dere ika yo dogba to ba ni ti e buruju ba to ri telomi to je pe o tu buruju ti e lo esu awa mu self pity awa ko ni je ko ri pe olorun se nkan kan mo erokero awa wale inipa be emi aini itelorun a wole wa oro olorun si so pe o ni iwa bi olorun pelu itelorun ere nla ni to ba ni aso to ni nkan to ni o le to fun o ko wa farabalẹ fun olorun bi nkan ba ti e ti to gbogbo se fe olorun pe ninu egba ninu idupe re ko ma fi ibere re han wa dupe le to ti se na wa si fi ibere re han ma fi aye fun satani mo ko ma ba re o je o ye ka ma re kere kere a wa je ko gba gbe obe ni pe won lo buruju won na re are be nti o ye wa bere si wa wa tiyan sinu egbe bibeli ni awon to nwa to fe di olorun ogigi esu ti won sinu egbe aye raye a ni se egbe o ki lona abayo Matthew chapter 8 and chapter 11 verse 28 to 30 Jesus so pe e wa si odo mi gbogbo eyin ti sise ti a die ru wole lori won ni emi o si fi si me fun yin e gba gaga mi si orun ki e si ma ko eko lodo mi toro ninu tutu ato ni rele okan ni emi eyin o si ri si mi fun okan yin agaga mi rorun eru mi si fuye Jesu lo wi be wa si odo Jesu loni bede fun ogun olorun bede fun imo olorun ko ma ba bo sinu arekereke satani ko gba le re ko lowo arekereke su e je ki n se oju opo sile tori time wa ti lo fun awon ti olorun ba tun fun ni orofe lati ba de si that's it to you ni 0913655695 0913655952 kila di so si es to ti o ni e ti wole o
1: Alaafia fun yin.
0: Alaafia fun yin daddy. God bless you sir.
1: God bless you daddy orin.
0: Yes, Oluwa wa pelu yin sir.
1: Olorun to bi ogbon Olorun.
0: Mm.
1: Atagbara Olorun.
0: Mm.
1: La le fi olowo ibi. O to gbogbo ojo ni bi ni.
0: Beeni.
1: Sugbon se adura la fura gba pada.
0: Mm.
1: E so ko so ko e ko rafe la wa ni o sele pe ke je o ba la pe orun yawo o gbogbo e ko nkan to se loju ti ba jawo e su ni o
0: mi
1: e su ni o
0: meni
1: e wa so lo olo atu ati e yo fi mo
0: meni
1: olo fi mo e mi le ka gba isilaye ta ba gba laye yo wa gbe aga awa joko
0: lo wa o
1: pa wa joba
0: meni
1: awa da king
0: awa gba nikan e se daddy god bless you I tori pe opolopo won ma re kereke satani ni tori pe won si kora won ninu ogbon olorun ni so wa joko si agba o ti gba opolopo kan e wa ma gba imona je omokunrin o to iwo na se pa ti ara instead ku kora re e ti wole o e ti wole e kro le ma o e ra ma ah god bless you mommy
1: e ku se oluwa
0: la o ma se ti wa ami ami
1: o ba ku ye olorun ni fi ni sile
0: ami loruko jesus
1: ni lo mu da
0: ami ami e seun god bless you ma e se adupe gan ni ani dia omokunrin oto he duwa kora re ninu ogbo olorun omokunrin yi omobirin yi aye yi oto nkankan ma je satani ti o sinu egbe ati iparun aye raye te ki ogbo gba ogbo olorun ri e ti wole o alaafia fun yin mami o
1: peto ma o
0: e seun ma oruko yin bi te tin pe wa
1: ati lorin na ni
0: e seun ma
1: lati okolowo
0: e seun mami god bless
1: you mi le ni but mo ba
0: do program yin olorun na olorun la nsin
1: te ba wa nile oko awon bi iyo oko mi
0: o
1: ma kin da sikini
0: oto
1: wo darin akoko ru
0: be ni ni kede ke sun ni be ni
1: Obinrin kan to wa ninu awon family oko mi, nkan ti ori a ma lo ri, o gba re kereke, o ti lo ju ori esi gan ni si temi ti twa, o te ni omo ti bi ma, omo ti se gbogbo e da ku, ti ma ka ti mo wa ka igba to lo, olorun wa wa pelu mi, olorun wa ka ise le, o ise we ko gidi ni, eko gidi ni, esu ni awon agent ti e to nlo, sugbon tori pe oduro ninu ogbon olorun o je ka ma re kereke satani, a wole were abankan je. Ile tu ye ko ni ayo ko ni ogo a pa na ogo yen e so ni pa na ogo gbogbo yin te gbo mi e je ka wa ogun olorun re ti wole o
2: hello ma
0: hello ma o e se ma e ba ti komo komo ma
2: ramon
0: yes ma
2: ogbon lo arogbon olorun na ni pe iru okunrin te pe iyawo nle
0: mm
2: to mama so pe obirin po nta
0: eh ai logbon olorun
2: yi nkan to sele ti mi ni
0: mm
2: Ipe obirin po nta
0: temi
2: o de mo pe mi te ko ni yawo akoko to fe mi ko ni
0: keji
2: emi ko ni feta
0: abe irise
2: se ri pe ogbon olorun yen iyan gbodo ba
0: be
2: ni gidi gan ni olorun a dugun fun gbogbo wa
0: ko amen god bless awon ni last call awa e ri ogbon olorun ni asamona ya to sona ko ni je ko jese gbe oluwa ran wa lowo a tun tesi waju o ti jesu ba ti de ni jo mejo oluwa ran wa lowo ola ni monday o lori oke agbara iwo tolorun ba fun ni ori ofe darapo mo wa ni ago mesan si mokanla to fe gbadura o fe ko ro ado wa si waju olorun ni ko wa ba pade bakan na te da ba pade eto ye pe mi sori number mi fun ito sona te ba fe wa tabi fun ibere abi counseling 070 32 49 50 16 070 32 49 50 16 anu olorun ati ori ofe re ko ma je ti wa titi lai loruko jesu ire o

0: bayi eko wa si uri number yi 091-36-55-69-52 leka si 091-36-55-69-52 oruko yi ati ni biti ati mpe eti wale.
1: Hello.
0: Amen. Et tu vois Amen. Okay, I did by me. Oh, my own, you bring your army. Could you bring Google Tell me? I'll sit there, say, Grammy. Ain't that good? You go, you sit down for me. On a love for you, Grammy. This will our army. At Wally,
2: I
0: love you. I love you. Okay, I call it, sir.
2: Oh, Makaban Badra, I'm not that. You said, Muria.
0: Educate Badra. Oh, God, this
3: army.
0: Ni oruko Jesu
3: amen
0: baba yo dara fun
3: amen
0: e buri ota
3: amen
0: a alaafia to peye ko wonu agbara Jesu Kristo ni o ma alaafia alaafia omi ara yin ko gba alaafia eja ara yin ko gba alaafia ifun yin ko gba alaafia edo yin ko gba alaafia orikeri kara yin ko gba alaafia e buri ota ota ko ni buri agba te ma fi wo nikan soso gege bi alase pe igbagbo olorun yo ndara ati eyin ati awa ijobo olorun awon ni pada na la oruko Jesu lo wa wa
3: amen.
0: Hello.
4: Ekalema
0: o.
4: Ekushoro
0: wa. Lo akusere.
4: Ya deju ba lati ja kan bi.
0: Ekalema mo wa ko simi oni.
4: Eje
0: ka gbadua. Oruko Jesu.
3: Amen.
0: Ni oruko Jesu.
3: Amen.
0: Olorun ti gbo gbogbo awuyewuye mama e nitori ko to bere ni e ni to ba da ba bere ni wo Olorun o se. Ohun ri gbogbo ti mama bere to se ba ife wo Olorun mu Olorun ko da en
3: lo Amen Jesus
0: e o ri ya
3: Amen
0: mo le ri ya
3: Amen
0: Alaanu yin ko ni dota
3: Amen Jesus
0: awon omo yin won ma ga
3: Amen
0: eyin na ni fa isan lo ba
3: Amen
0: be lo Oluwa wo
3: Amen
0: ko de yi pada
3: Amen
0: e o de ranu o si lojo sayo fun yo
3: Amen
0: Jesus Oluwa wa
3: Amen.
0: Hello.
5: I love you.
0: Babao. I love you. Yes, sir. Eje ka gbadua. Oruko Jesu.
3: Amen.
0: Baba yo da fun yin.
3: Amen.
0: Mo ni yo da fun yin.
3: Amen.
0: Ona ala fun yin.
3: Amen.
0: E o ni da mu.
3: Amen.
0: Be se ni fi oro Olorun loruko Jesu. E ni de la lo pa
3: ti. Amen Jesu.
0: Ta ba ri gbogbo te nla koja Olorun segun na wa.
3: Jesu.
0: Mo ni Olorun segun na wa. Aye yin ko gba alaafia.
3: Amen.
0: Idile yin ko gba alaafia. Okan ya de bale baba o.
3: Amen.
0: E o de ni fojo Olorun.
3: Amen.
0: Awon eleye yin o ni saju yin
3: o
0: Olorun ya da yin
3: Amen
0: won re gbo to kan yin fe to ba ife Olorun Oluwa da yin lo ke si ri ya lo
3: lo
0: lai loruko Jesu Oluwa wa
3: Amen.
0: Hello.
6: Hello e kuro le
0: ko to. Yes sir Oluwa lo nse to re. Yes sir.
6: Ke gbadua fun wa.
0: E je ka gbadua. Oruko Jesu.
3: Amen.
0: Olorun ko gbadua fun.
3: Amen.
0: Kogun ose
3: Amen
0: kona ko la
3: Amen
0: agba te fi duro sisin nu Olorun ko Olorun yo ndare
3: Amen
0: e ni dida kuda
3: Amen
0: ogun to ku te ma nla koja Olorun mo ju eniyan lo ogun na Oluwa se
3: Amen Jesus
0: mo Oluwa se
3: Amen
0: Oluwa se
3: Amen
0: e o si le ri
3: Amen
0: Jesus Oluwa wa
3: Amen
0: ki eni kan yin ko ma se pe mo e je ki gbogbo wa e je ka si ororo wa omi wa ki a je jo gbadua. Adua lo ngba agbara ko boyo license kan lara Olorun se tan lati wo wosan ma wo Jesu gege bi alase pe igbagbo re wa de ri pe wa ri awon to ti le ri iwo na je kan ninu won e je ka dupe lowo Olorun o pe Olorun o se to dami city di akoko yi ki sa won ta jo bere odun lo wa bayi o sugba anu le mi ati wo ri gba adura ope
3: oruko jesu oruko jesu oruko jesu
0: adupe to da wa si akoko yi o
3: to ko da wa si
0: akoko yi olorun
3: o se
0: atawa atawa to gbe ti o se o la se o la se o la se o la se ki si agbara wa ki si mo wa ki si ogbon wa wo lo da wa si akoko yi olorun o se o Olorun so, Olorun so, gbo adura Jesu Oluwa wa.
3: Amen.
0: E so Olorun eyin mi Olorun pe o ki Olorun ko pa agbara ese ninu aye wa adura.
3: Oruko Jesu, oruko
0: Jesu, oruko Jesu, oruko Jesu, pa agbara ese ninu aye wa. Pa agbara ese ninu aye wa. Pa agbara ese ninu aye wa. Pa agbara ese ninu aye wa. Ati awa, ati awa to gbe to gba ese ninu aye wa. Pa agbara ese ninu aye wa. Pa agbara ese ninu aye wa. Gbo adura Jesu Oluwa wa.
3: Amen.
0: E so Olorun Olakun fun agbare, agba ti o se gbogbo gun aye mi, agba tin do, tin fi le do sese, inu re Oluwa yonda re fun mi, fun wa o ya adua.
3: Oruko Jesu,
0: oruko Jesu, ati awa ati e te gbeto. Agba ta fi buru gun aye te buru gun so. Agba ti o te ta fi di eni segun to ba aye wo fi se, Oluwa ko yonda re. Agba ta fi do sese inu awon ogun te nla koja, ta nla koja, Oluwa ko yonda re fun wa. Ba yonda re fun wa. Gbo adua na Jesu. Oluwa wa
3: amen
0: so fo Olorun mo ti mo Oluwa ma je n pada seyin Oluwa mo ti mo ma je n pada seyin o ya adua
3: oruko Jesu
0: oruko Jesu oruko Jesu eyin eyin gbadua eyin e ti de ti mo Kristi Oluwa ma je n pada seyin ah awon ti o ti mo Oluwa je ki le mo oruko Jesu Oluwa ma je ko pada seyin Ọlọ́run ti mọ Kristi mọ́jọ́ wọ́n pàdé sẹ́yìn àwọn tó ti mọ̀ ọ́gájẹ́ wọ́n lè mọ̀ wọ́n lè mọ̀ pa alágbára ni ọ́ ma ń sẹ́gun fún yàn ọgbogbo ní gbogbo ní àkàwọ́ lórúkọ Jésù lájẹ́ mọ́jọ́ kan padà sẹ́yìn
3: wọ́n
0: àdúrà Jésù Oluwa wa ẹ gbàdúrà ẹ̀yìn ènìyàn yìí ẹ sọ fọlọ́run Oluwa mo ti mọ̀ wá sẹ́gun fún mi náà tẹ́kẹ̀mí náà lè gbé gbọ́ pẹ́ ó yà adúrà
3: orúkọ
0: Jésù orúkọ Jésù àwọn èèyàn rí ọlọ́run bá mi sẹ́gun fún wọn tẹ́kẹ̀ wọ́n lè gbé gbọ́ pẹ́ tẹ́kẹ̀wọ́n rí ìyanu lórí okùn tí wọ́n ń là kọjá tẹ́kẹ̀wọ́n rí ìtúsílẹ̀ lórí okùn tí wọ́n ń là kọjá lórúkọ Jésù gbàrà mọ́tì wọn gbójú ẹ̀yìn tẹ́kẹ̀ wọ́n mọ̀ pé wọ́n ọlọ́run lè ṣe ọlọ́run ṣe bẹ́ẹ̀ gbọ́ àdúrà náà Jésù Oluwa wa ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká sọ fọlọ́run Oluwa tún agbára mi ṣe ọ̀pọ̀lọpọ̀ ti rẹ̀ lójú ọ̀nà ẹlòmíì ti gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà òun wò bí ìpàdúrà kì í gbà àdúrà máa ń gbà ní sùúrù kì í ṣe bí ìwọ́ ṣe fẹ́ bí kò ṣe bí ọlọ́run ti fẹ́ ẹ sọ fọlọ́run Oluwa tún agbára mi ṣe mọ́jẹ orí ẹ̀mẹ́ ó yà àdúrà
3: orúkọ Jésù
0: orúkọ Jésù Oluwa àwọn èèyàn wọ̀nyí Oluwa tún agbára wọn ṣe ó ti rẹ̀ wọ́n lójú ìjà Oluwa tún agbára wọn ṣe mọ́jẹ kó rẹ̀ wọ́n agbára tí wọ́n fi dúró ṣinṣin tí wọ́n fi máa wọ̀ ọ́ gẹ́gẹ́ bí sedaki bí sega àti abegnigo Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn gbọ́ àdúrà Jésù Oluwa wa ẹ sọ fọlọ́run Oluwa jẹ́rìí ara rẹ̀ nínú ogun tí mò ń là kọjá jẹ́rìí ara rẹ̀ nínú ogun tí mò ń là kọjá tí àwọn èèyàn ń là kọjá Oluwa wa jẹ́rìí ara rẹ̀ wa jẹ́rìí ara rẹ̀ dẹ́kun wọ́n mọ̀ pé wọ́n Ọlọ́run tí wọ́n mọ̀ pé ìwọ ni ẹni tí àwọn èèyàn wọ̀nyí sìn ó yà àdúrà
3: Jésù
0: orúkọ Jésù orúkọ Jésù Oluwa wà á jẹ́rìí ara rẹ nínú ayé wọ̀nyí ọjẹ́rìí ara rẹ ọjẹ́ nìkan nínú náà nínú ayé àwọn sẹ́dákùn sí abẹ́gínígò ọlọ́run wà á jẹ́rìí ara rẹ nínú ogun táwọn èèyàn ń là kọjá ìbáyìí síta sàn ni ìbáyìí síta gan ni ogun tó wù tẹ́ ńlá táwọn èèyàn wọ̀nyí ń là kọjá ọlọ́run jẹ́rìí ara rẹ ọlọ́run wà á dá wọn lóhùn wà á sẹ́gun fún wọn jẹ́rìí ara rẹ Oluwa jẹ́rìí ara rẹ Oluwa nínú ayé wọn jẹ́rìí ara rẹ nínú ayé wọn Oluwa jẹ́rìí ara rẹ nínú ayé wa gbọ́ àdúrà Jésù Oluwa wa ẹ sọ fọlọ́run Oluwa jẹ́ kí ìgbà tó dé bá ayé mi oṣù tuntun la wà ẹ Oluwa sọ tuntun láyé mi jẹ́ kí ìgbà tó dé bá mi ẹ gbàdúrà orúkọ Jésù lórúkọ yìí àti àwọn èèyàn wọ̀nyí jẹ́ kí ìgbà tó dé bá wa a wà ní oṣù tuntun jẹ́ kí oṣù tó ṣẹlẹ̀ a ní oṣù tuntun wa jẹ́ kí ìgbà tó dé bá wa àti ọmọdé àti àgbà tó ń gbọ́ ìtàn tó ń gbàdúrà ìgbà tó kó dé bá ayé yìí ìgbà tó kó dé bá wa ìgbà tó kó dé bá àyípadà rẹ̀ kó wọnú ayé wa inú oṣù kẹjọ yìí kárí ìjánu kárí àánú gbà kókó jíjáde kàkà ní ẹ̀rí gbọ́ àdúrà Jésù Oluwa wa ẹ̀yin tẹ́ ń ṣàìsàn gbọ́wọ́lé àìsàn yẹn sọ pé Ọlọ́run Oluwa wò mí sàn. dan lafia mi pada o ya adua
3: oruko jesu
0: oruko jesu oruko jesu bo kan ti sai se gbo oluwa o je gba iwosan ko pe e gba lafia bu sa emi o fe mo bi ogun na se ri olorun olusegun olorun ko koja lo se ti o fara fara olorun olusan ko waye yin san ko tun sile ko ra pada ko fun ni segun ke ri segun ke ri tun sile ke ri dani ko gba yin ko se be oluwa wi Oyi pada line oruko Jesu Oluwa wa
3: amen
0: e gbadura e so fo Olorun gbogbo ami ota owo ogun lara awon eyan wi pe ki agba tin be nu eje Jesu ko pare patapata oya adua
3: oruko Jesu
0: oruko Jesu oruko Jesu gbogbo ami ota
3: tin
0: be lara awon eyan
3: je
0: agba tin be nu eje Jesu ko pare ko pare ko pare ko pare
3: oya pare
0: Jesu Oluwa wa
3: amen
0: e si omi esile e juju yen ka jojo gbadura oruko Jesu
3: amen
0: agbe oga lopolopo gba ope wa
3: amen
0: ati gbo oro re oro na ta ti gbo jomu waye
3: amen
0: me ti da wa lodun bi lo kan omi atoruru waye ko gba gba
3: lo
0: agba tin be na je Jesu ko wo na awon mi lo ko si agba ko se ijanu loko Jesu gbogbo aye yin loko je ko se wole
3: amen
0: a o ri da adua a o ri anu e o le ri e de gbogbo ope oro yin o di e ri be Oluwa wi ko yoku pada okan ya bale e o si sire ogun na ti olorun ti se en to ba no tun gbe dede ke mi ri lo si ke si ri anu ateyin atawa a o ni pada nu jobo olorun lai loruko Jesu Oluwa wa amen
5: o da mi loju pe e ti di alabuko fun lati nu eto akoko aloyo breakthrough half hour to ti deseti gbo yin latenu professor Sanusi Peter Abiodun tinu ijo CAC Mountain of Deliverance fun ibere siwaju si e pe professor Sanusi Peter Abiodun sori 0706599 0015 Jesus

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7pm to 8pm every sunday atọ́kùn ètò ní olùṣọ́ àgùntàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́ àgùntàn ak ogunyemi láti cac òkè mọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́lá tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi john bat foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́

0: rẹpẹtẹ.
1: Alo alo alo re alo rẹpẹtẹ. Ẹ ká ẹnu gbogbo ita tẹ́gò kan ní fẹ́ dé nílẹ̀ Nàìjíríà. Ẹ kú gbogbo déédé àsìkò tó bá bá inú gbé ẹ̀yin tẹ̀ sí nílẹ̀ Nàìjíríà nìyẹn.
0: Akinye o.
1: Òní ni ọjọ́ Àìkú tí í ṣe Sunday. Ìkànnì Diamond FM ni wọ́n ń pe bí ìlú Ìlọrin ni a wà lọ́pọ̀pọ̀nà yìí tuntun ojúlé kejìlá Àjòkó sí níbẹ̀. 88.7 FM ni frequency tẹ́ fi mọ̀ gbọ́ wa káàkiri ogun bíi tẹ́ ẹ bá ti fẹ́ mọ̀ gbọ́ wa. Ẹ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Sunday bẹ́ẹ̀ náà ni ètò yìí máa ń wá sí etí ìgbọ̀ yín.
0: Bíi
1: aago mẹ́jọ tó bá ti gbẹnu lera wọn títí tí aago mẹ́jọ àbọ̀ ó fi là wá níjà náà ni ẹ mọ̀ ṣe alábàápàdé ètò àlọ́ bàbá àgbà. Ìyẹn ni ètò tó mú wa rántí àwọn ìṣẹ̀lẹ̀ tọ́jọ́ ti pẹ́ lórí rẹ̀. Ọ̀nà tí àwọn bàbá wa ń gbà níjọ́ òun láti fi máa kọ́ àwa ìwé ìjọ́hun ní ẹ̀kọ́ bá a ṣe máa ronú kíákíá bá a ṣe máa kọgbọ́n àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ló sodo síbẹ̀. Afatai jẹ́ káwọn ara ilé ọmọ pé àjọ wà ní.
0: Ẹ̀wọ̀tán ni a ní ẹ kò lè gbogbo ibi tí ẹ ti ń gbọ wa orí ètò tẹ́tí mọ̀ náà ni àlọ́ bàbá àgbà náà ni ẹ tún fàpò ìtẹ̀dí àtúntò ẹ̀wọ̀n nìdí tá a bá dó bàbá yà mọ̀ bẹ́ẹ̀. Inú alámọ̀ yóò bàjẹ́.
1: Lórúkọ olùdásílẹ̀ Kànnìyí. Lórúkọ gba àwọn lọ́gàlọ́gà tí wọ́n di Kànnìyí mú. Tí Kànnìyí fi ń dán tí fi ń tayọ tó fi wà lóyún ọwọ́ wájú. Ní orúkọ ọlọ́wọ́ kọ́ńsọ̀ àfotìta lẹ́yìí. Olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí.
0: Do mi mi.
1: Ní a tún fi ń ké káàbọ̀ sórí àkọ́tún ètò àlọ́ bàbá àgbà. Ẹ ti mọ̀ pé abala mẹ́ta ni ètò yìí ní.
0: Àkọ́kọ́.
1: Abala àkọ́kọ́ ni àlàyé àlọ́ níkangun abala kejì ni
0: àlọ́ aládùn
1: ní abala tààtì kádìrẹ́ alabala tààtì mẹ́tàkù tó ìbéèrè sẹ́yìn ìwé tẹ̀ wà ńlé tó sì jẹ́ pé àtabala kínní àti kejì ni ìbéèrè yẹn ti lè jẹyọ. Ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báyìí
0: káàsì jọ wa akọ ẹ̀gúnlẹ̀
1: torí wípé téèyàn bá sọ pé òun ọba wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bí ìgbà téèyàn fọwọ́sún gbàgìrì ni mọ téèyàn fi gùn wọn gbàgìrì ni mọ rí lára wa pé yóò wọ ni lẹ́yìn yóò wọ mí ní ọmọ tọ̀ṣọ́ ara yóò wọ ni alárẹ̀mú ara. Ká tó bọ́ sábàlà àkọ́kọ́.

0: ìṣe aya ẹni àdúrà ilé ẹ̀kọ́ tí wọ́n gba ipò àlọ́lálejò lọ́sẹ̀ yìí àwọn ni a mọ̀ sí amina group of school tí wọ́n wà ní agbègbè ìdí ayọ̀rẹ́ ní kankatu ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ mrs saheed asiat jumai alaya àwọn akẹ́kọ̀ọ́ náà ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí ìyá alálọ́mú wá ẹ̀yin akẹ́kọ̀ọ́ a bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀ àlọ́ o àlọ́ o gbogbo lẹ́kùnrúrú òkú gbàkọ̀ ta ló mọ́ o ó yá mà bọ̀ wá.
1: Orúkọ mi ni Ibrahim Abiba. Ikán.
0: Oya.
1: Orúkọ mi ni Jami Salama Iso.
0: Iso gbà fún látẹ̀wọ́. Àlọ́ o.
2: Àlọ́.
0: Ó ní gba aṣọ orin òhò wọjà. Oríṣi èso ìkànnì oríṣi kinní kan tá a máa ń jẹ ni.
3: Orúkọ mi ni Abdulkabir Taofik. Ìdóhùn sí Alọ́yin ni èso.
0: Ara ó ní gba aṣọ orin òwò ọjà gbogbo bó ṣe ní aṣọ tó òwò ni wọ́n máa ń sàrò òwò la máa ń jẹ.
3: Orúkọ mi ni Abdulwahab Muhammad Jami. Ìdáhùn sí ìbéèrè ni Yangan.
0: Yangan àbí àgbàdo ẹfun látẹ̀wọ́. Ó ní gba aṣọ orin òwò ọjà gbogbo wa la mọ àgbàdo bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ mọye ìpele aṣọ tó máa ń wà lára rẹ̀ ṣé ta bá fẹ́ jẹ́ pẹ̀lú aṣọ ara rẹ̀ là ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ a ní láti bọ́ gbogbo aṣọ ara rẹ̀ la fi sọ pé ó ní gba aṣọ orin òwò ọjà ẹ fún ìyá alálọ náà látẹwọ́. Àlọ́ o.
2: Àlọ́.
0: Owó tú lórí ọmọ bàbá ń pọn ọlá.
4: Orúkọ mi ni Abashaki Ọdà ìdáhùn sí àlọ́ yìí ni ìgbádùnmọ̀.
0: Ọ̀sán àgbálùmọ̀ ìpàtẹ́wọ́ fún. Àlọ́ o. Òkun hóye ọ̀sán hóye ọmọ burúkú torí bọ̀.
2: Èmi mọ̀.
5: Orúkọ mi ni Abubakar Shukura ìdáhùn sí ibi àlọ́ yìí ni okun odo.
0: Òkun hóye
2: ọ̀sán.
3: Orúkọ mi ni Jami Salamo ìdáhùn sí àlọ́ yìí ni orógún.
0: Ọmọ orógún ẹ pàtẹ́wọ́ fún. Àbúkọ̀ ó fẹ́ gbà díẹ̀ ló kú látòrí ìjìbá kankan náà ni wọ́n kàn lè jura wọn.
6: Orúkọ mi ni Ọlá Ibrahim.
0: Olójú kan ta wọ ọjà tún tójọ bá dé ń sìn ẹ́ fọ́nká bẹ́ẹ̀ ni fọ́nká.
2: Á fọ́nká.
0: Àlọ́ o.
2: Àlọ́.
0: Ọlọ́jà kú ilé rẹ̀ ń dá gbẹrẹgbẹrẹ oríṣi ṣé ẹranko ni kà á pè ni ẹ rí i pé ilé rẹ̀ ó máa dání ní ṣe aláìlẹ́nu ó yá wọ́n tó náwó lẹ́yìn. Ọlọ́jà kú ilé ẹ̀ ń dá gbẹrẹgbẹrẹ.
3: Orúkọ mi ni Jami Abdulbasit ìdáhùn sí àlọ́ yìí ni ewu.
0: Ero. Rárá. Ó yà nìkan ṣe ọmọ fún láǹfààní kó wá dáhùn tẹ́ ẹ bá ti mọ̀ ṣe ìfẹ́rẹ́ yín ní mo yá. Sọ̀rọ̀ sókè.
3: Orúkọ mi ni Abdulwahab Muhammad Jami ìdáhùn sí ìbéèrè yìí ni. Ìdáhùn sí àlọ́ yìí ni Musu.
0: Ẹ sọ pé mò ń. Mo fi rẹ gbogbo ojú imú àtẹnu yín ìdáhùn sí àlọ́ yìí ni ìgbín kí ni mo pè é.
2: Ìgbín.
0: Mo ní ọlọ́jà kú ilé rẹ̀ ń dá gbẹrẹgbẹrẹ gbogbo yín lẹ mọ rí kara wọn ìgbín ẹ mọ iye ọdún tí gbin yẹn ti kú bẹ bá sì rí ìkara wọn rẹ báyìí yóò mọ dání ó yẹ fún ìyálálọ́ látẹwọ́ ta ni ó pàlọ́ fún wa.

gbogbo bí ìjàpá ṣe ń kọrin ajáṣà ń lọ ìrìnrìn níwájú ni títí tí olóko fi padà pàdé ìjàpá lójú ọ̀nà olóko ni àṣẹ pẹ̀lú mọ́ wá bí owó tẹ̀ ọ́ lónìí ìmú ọdẹ ọ̀dọ̀ kábíyèsí ìjàpá ni àṣẹ mi jẹ́jẹ́ o èmi nìkan kọ́ ni mo wá pàápàá jùlọ mi ò wá bí ìrí àkọ́kọ́ tí màá kọ́kọ́ wá rèé èèyàn ló sì mú mi wá ajá ló mú mi wá nígbà tí oní tó bá déwájú kábíyèsí ó mọ̀ lọ sọ bẹ́ẹ̀ ó mu déwájú kábíyèsí gbà tán lọ́dọ̀ kábíyèsí kókó ó rò gẹ́gẹ́ bó ṣe sọ fún olóko wípé òun ò wá rí ó bá ní ó dáa ọba nítọ̀ ó wá pe àwọn ìránṣẹ́ kí wọ́n wá lọ sílùú òdì kejì ajá ti ó kọ́kọ́ lọ fara pamọ́ sí inú igbó kan nígbà tó rí pọ́wọ́ ti tẹ̀ jàpá gbà tó yá tó rí pé wọ́n ti mú jàpá lọ òun bá gba ilé lọ gbàrà bó ṣe délé báyìí ó ti pè ìyàwó rẹ̀ ó ní kó báwọn wá ẹyin adìyẹ méjì ó mú ẹyin ó fi kan sí ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún ó fi kan sí ẹ̀rẹ̀kẹ́ òsì ó wá ní tí àwọn àlejò bá ti bèrè ó sọ fún wọn wípé ó rẹ òun tó ló ti mọ̀ wípé kò sí àní-àní wọ́n bọ̀ wá gbé òun gbà tọwọ́ ti tẹ ìjàpá bí ọba ṣe ránṣẹ́ nìyẹn pé kan lọ gbé ajá wá nílùú òdì kejì wọ́n débẹ̀ wọ́n lọ gbé ajá ńgbà tí wọ́n débẹ̀ bí wọ́n ṣe débẹ̀ báyìí ajá fi èrìgì fọ́ ẹyin ó bẹ̀rẹ̀ sí ní pọ ẹyin lẹ́gọ̀rọ̀rọ̀rọ̀ bí ìgbà tó ń bì àánú àwọn tí wọ́n wá náà ṣe ajá pé dájúdájú irọ́ ni ìjàpá pamọ́ ẹni yìí ẹni tó rẹ̀ yìí ó ní ẹni òun tó ti rẹ̀ láti bí ọjọ́ mélòó sẹ́yìn wọ́n ṣàní ó dáa káwọn mudé ọ̀dọ̀ ọba wọ́n ṣe mu dọ́dọ̀ ọba yẹn ó dọ́dọ̀ ọba báyìí ó tún fi èrìgì tẹ ẹyin kan yòókù ó tún dá lẹ́gọ̀rọ̀rọ̀ ni ẹni tó ń bì àwọn tọ̀hún náà ní báwọn ṣe bá tó ń bì ní àmọ́ ìgbà tí jàpá ní òun àti ẹ̀làwọn olùkọ́ bá ní à dájúdájú rọ́nì jàpá ń pamọ́ ẹni yìí o ọba bá dalẹ̀ ní pé kó mọ lọ ń tiẹ̀ ní àlàáfíà pé dájúdájú rọ́nì jàpá ń pa bí wọ́n ṣe mú ìjàpá nìyẹn wọ́n bá lù lálùkì lẹ́yìn ìgbà náà ọba tó wá ní kí wọ́n ti ojú rẹ̀ yọ idà kí wọ́n ti ẹ̀yìn rẹ̀ yọ ní kúkúrú wọ́n pa ìjàpá ó jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣàrọ́gbọ́n kọ́ ń bẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ fún yàrá lọ látẹ̀wọ́ ibi ni àdẹ̀dúró lórí àná aládùn lórí ètò àlọ bàbá àgbà yìí tó wáyé sétì gbọyìn láti lè ṣe diamond 88.7 fm ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò ilé ẹ̀kọ́ sí àwọn ni amina group of school tí wọ́n wà ní ìdí ayọ̀rẹ́ ní kankatu ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí mrs saheed asiat jumaye alaaya hm wa ni mrs alaaya nígbàtí olùdarí ètò yìí wọ́n jẹ́ mrs mokhtar karim kausara adolapo orúkọ yàrá ló yí padà mo tún ráyọ̀ lu adámiláre ẹlẹ́sìn ayẹyẹ ni àdúà òun lèmi ń jẹ́ èmi lọ́mọ agẹṣíkárọ̀ ọmọ súdẹ èmi lọ́mọ pààrọ̀ òjò tó ń bá wọn jà tó ń kó tòde bàbá wọn lọ èmi nìkan kọ́ mo wà lórí ètò pẹ̀lú mi ni àwọn ojú ẹ̀rọ wa tán bá yí sókè yìí sísàlẹ̀ tó fi ń láǹfààní láti bọ̀ wá lé ẹnjìnìà ráfẹ̀ àbọ́lárin àti alàgbàfẹ́mi bánirẹ́

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: Adam will go at your lot in your paddle, say, or the load market to go on the canal, new near for two mega militia at your kumbubo. I do below a long about daughter for a love funny. Latter is Sunday, a cocoon no should catch your liar to laugh here, quench me more. She could share bugger, quench your boggy, wash boggy affair. I tell no, no, I will be a lot of the long while to jaggy Sunday, a cocoa ye, a dupe lower long. A lady laughing keep work, we are called Jess Simeoni. Will you about Fabi Borges saying how she opal up with Simeonia, you boba de Loni, imiatin ya about Christy Joba, logo called Jason. I'm a kiki, well, that's no jokers. Apostle the Church, House of God, Fire and Thunder Ministry, as almost the God of 1930. If it alone about that thing, Luba Bawa, no Lua, no, you know, Ben, it alone be California, so you can ye, Apostle Victor Ebenezer, will be JP. Ibapa the alone 1930, the two Batman, she did away, Nibuba, Jess, me, Latia, go major, Abuale, Sago, Messa, Ben, it, Baba, no Lua, the man was soon Badua, for Nipu, Jupu, Tadi, Mangberry. Lot and Lucy, who come with your paddle, let me do my loud, you look call to me. Tell if any names your last balloon, only Amba Bawa one be a Kalesa.
1: A Kalesa.
0: I want Badra found.
1: Passing my year, I want to bomb in your chalet. Uriti Tunku won no ayena. I say your itty Tunku won no ayena. Only key is see me shoot it on this, say you knew who Jaddy. Ore, I say your ya shepe, oh ye ba. Gbogbo awon to gbo yi ni asale egba iyanu
0: amen
1: asegun
0: amen
1: jesu oluwa
0: amen
1: oruko mi ni ajinrere Victor Ebenezer Owolabi Omalagun Aji
2: Olorun 1930 ti setan lati be opade ninu adura owuro ti Olorun gbe kale lati owo iranse Olorun alaye Evangelist Victor Owolabi JP papade Olorun 1930 God of 1930 divine encounter ni akori ipade owuro na ni gbogbo ojo Thursday ni ago meje aro ni a o ma parapo lati be Olorun pade si Olorun yo si ma duro dio lati wa gba ise ara ti ise iyanu bi Olorun yo se ma lo baba wa Evangelist Victor Ebenezer Owolabi JP lati ma soro Sinu ayi olukaluku Ijo Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry to wa leyin Nebo Studio ni egbe Mainway Filling Station Testy Ground Songo Area Ilorin ni ipile Kwara ni adura yi yo ti ma waye o fun adura ati itoni e le pe si ori number yi 08063742508 ma gbagbe omi re sile o wa ba Olorun igbala re pade
0: Baba wa nulu eja wo ni wasun la
1: Ogbe ni fun Oluwa loke o
0: Hallelujah
1: Mo ki gbogbo awon omo Olorun loni Happy for Sunday Mo gbadura pe ti Christ ba fa bibo re seyin Emi ati yin loruko Jesu a o se bibo re
0: Amen Jesu
1: Hallelujah
0: Hallelujah
1: Hallelujah
0: Hallelujah
1: Hallelujah
0: Hallelujah
1: Atu wa ninu osu titun osu akojopo orere no ni o bi e tin gbo ohun yi ore ti olorun ti kojo eyin te le koko sami bi e wa owo yin o gba lale
0: amen jesus
1: o se yi o e gba ore titun
0: amen
1: ase ti gun
0: amen
1: jesus oluwa wa
0: amen
1: awon ti oluwa re mi si lale o na ni awon onigbagbo be ni awon onigbagbo je o da oloju pe onigbagbo ni o so onigbagbo ni o be ni opolopo ni won pe awon ni kristeni sugba won o mo pe kristeni tu pe orisirisi ona meta be ni o awon onigbagbo awon ni jesu pada bo wa fun be ni jesu pada bo fun awon onigbagbo Beni ko se pe o je kristeni o ma we gba pastor ni awon yen ko awon ti jesu pada bo wa gba o na ni awon onigbagbo Hebrew 11:1-3 kilo window
3: inje igbagbo ni dani loju ohun ti a nreti
1: igbagbo ni dani loju ohun ti a nreti
3: Ijeri ohun ti a ko ri
1: Ijeri bani bi mo se wa lori radio yi emi so fun gbogbo awon omo eniyan mo de fi owo mi so ya wi pe Jesu n pada bo boya araye fe o boya araye ko iwo ba mo iwo to mo wi pe o je onigbagbo o le tare shubu ni gba ti awon kan ton ba confuse re elomi won ti gba kuro lodo e won ti gba kuro lodo Jesu be ni nitori oro kekere ani aye igba won akande ede aye igba oba dare ni won ti bi Jesu pada wa elomi ti fi Jesu le nitori wi pe awon eniyan kan tan je bi satani yes
3: nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo ni a mo pe a ti da aye ni po oro olorun
1: nipa igbagbo ni a fi da aye yes
3: nitori na ki se ohun ti o han ni a fi da ohun ti a nri ki se ohun ti o han ni a fi da ohun ti a nri
1: to ba wu igbagbo pe Jesu mo to ba wu omo igbagbo sugbon to Oluwa ni won so fun awon eniyan lale ni pe awon ti Jesu n pada bo wa ba Una ni awon onigbagbo. Yes, John 14 verse 2 to 3. Yes. John 14, kilo wi?
3: Ninu ile baba mi.
1: Eni to soro o mo tin se. Yes.
3: Opolopo ibugbe ni o wa.
1: Jesu lo soro yi. Iwo to ba je onigbagbo. Ko se pe o lo church lasa. Onigbagbo gbodo mo wi pe leyin igba to n ba ku laye yi, o ni bi to dara to n lo. Yes.
3: Iba ma se be. Emi ba ti so fun yin.
1: Ti Jesu o ba ni se nkan ko ni so. Opolopo lo ti fi oro bu Jesu. Opolopo lo ti so oro egan si Jesu. Pe mo tara yin eyin o mu bo. Sugbon bibeli pe yes
3: nitori emi lo npe saye sile fun yin
1: bi
3: mo ba si lo pe saye sile fun yin emi o tun pada wa
1: emi o pada wa
3: emi o si mu yin lo sodo emi funra mi pe nibi ti emi gbe wa ki eyin le wa ni be pelu
1: Hallelujah. Ba mi wa wo 2 Peter chapter 3 verse 9. Hello mi ni wi pe bi mo se soro eyan kan ti emi o mo tare nti e mo tara mi bayi. Be ni story mo nti se re. Tori emi gbagbo. Yes.
3: Oluwa ko fi ileri re jafara.
1: Jesu o fi ileri re jafara. Hello mi, kwara ka lo gbogbo odun. Ti emi ti mo soro e gan ki n darugo ki n ko. Komo ti de Olorun gbo ko ti pe ben yes
3: bi awon elomiran ti ka si jafara
1: iwo lo ka si jafara iwo to ni Jesu ti Jesu nsanu to tun bu Jesu pe o pa ede yes
3: nitori o mu suru fun yin
1: o mu suru fun yin ni
3: nitori ko fe ki enikeni ki o segbe
1: o fe komo ko fe ko sori ibu den change dada ko lu gbo Jesu o fe ko sori ibu ni o tori to ba ti le padanu e bi awon wundi a to somu gomaro o tan eyan yes
3: bi ko se ki gbogbo eniyan ki o wa si ronu
1: pe tori idi to fi pa ti o fi de ni igbaye awon badare ti o fi de ni igbaye babalola ti o fi de titi disi ko ba ko paro ni o yes ko fe ko se kini ko fe ko paro danu Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: John 20 verse 27. Yes. Jesu n bo wa fun awon onigbagbo. Yes.
3: Nigba na ni o wi fun Thomas pe.
1: John 20 verse 27. Yeah.
3: Nigba na ni o wi fun Thomas pe.
1: Mother be Thomas, o wi fun Thomas pe.
3: Mu ika re wa ni yi.
1: Mu ika nke to ba pa ni time ni. Thomas ti n so fun awon eyan bi won na se so. Olohun o gbagbo pe Jesu ji. Mo gbagbe pe ge, mo gbagbe wi pe Thomas omo leyin Jesu ni o. So to ba le mu ki Thomas mo gbagbo emi o ba ro o nitori oro ti Jesu so ti Thomas oro ye every time tin ba ti ka be se la ya mi aru gan wo na mo go yes
3: ki o si wo owo mi
1: wa wo owo mi
3: si mu owo re wa ni yin
1: mu owo re wa
3: ki o si fi si iha mi
1: fi si iha mi
3: ki iwo ki o ma se alaigbagbo mo
1: o mo ba le se alaigbagbo mo
3: Sugbon je onigbagbo Thomas da o si wi fun pe Oluwa mi ati Olorun mi Jesu wi fun pe nitori ti iwo ti ri mi iwo se gbagbo
1: eyin to je pe tori pastor le fi gbagbo oni mo so pe orisirisi Christian lo wa a àwọn tó gbàgbọ́ nítorí ìyanu àwọn tó gbàgbọ́ nítorí pastor àti àwọn tó gbàgbọ́ jésù gangan sórí àwọn tó gba jésù ní olúwa àti olùgbàlà rẹ̀ ó ní àwọn tí jésù ń padà bọ̀ wá fún kò sí àwọn tó gbàgbọ́ pé ọlọ́run torí pastor yẹn òun ni mo fi ń lọ chọ́ọ̀chì yẹn mo gbóhùn ẹ̀ lórí afẹ́fẹ́ no kò ṣe torí àwọn yẹn torí ìyanu ni o mo gbọ́ pé wọ́n ṣe ìyanu mo no kò ṣe torí ẹnìyẹn mo gbọ́ pé pastor yẹn nínà nú no àwọn onígbàgbọ́ tí wọ́n gba jésù gbọ́ òun ni jésù ń bọ̀ wá fún yes.
3: alábùkún ni àwọn tí kò rí.
1: bọ́ọ̀ tí jésù sọ ó ní alábùkún ni ọ́ victor tó wà lórí rédíò lónìí torí pé ò bá mi rìn ní ìgbà ayé àwọn peter tó sì gbàgbọ́ yes.
3: tí wọ́n sì gbàgbọ́
1: alábùkún ni mí ìwọ tó bá gba jésù ní olùgbàlà rẹ alábùkún ni ọ atọba post chapter 1:11 yóò àti lọ atọba post chapter 1:11 àwọn angẹ́lì gan jẹ́rìí sí yes.
3: tí wọ́n sì wí pé ẹ̀yin ará galili èéṣe tí ẹ fi dúró
1: èéṣe tó fi dúró bí
3: tí ẹ ń wojú ọ̀run jésù yìí náà tí a gbé sókè ọ̀run kúrò lọ́wọ́ yín yóò padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí
1: jésù tí ẹ rí tó lọ sókè yóò padà yes.
3: tí òun sì lọ sí ọ̀run
4: Hallelujah.
1: Bawo Matthew 8:26. Oya. Matthew 8:26.
3: O si wi fun won pe ese ti eyin fi sojo be.
1: Ese ti e fi sojo eyin omo na te la ilakoja loni. Ese ti e fi sojo. Yes.
3: Eyin onigbagbo kekere.
1: Iwo onigbagbo kekere. Igbagbo kekere mura lasale. Yes.
3: Nigba na ni o dide. O si ba afefe ati okun wi.
1: O ba afefe ati okun wi.
3: Idake roro si de.
1: Bami wa wo mi da pari ti Olorun si John 14:6 fun gbogbo awon omo Olorun tin gbo ohun na yes.
3: Jesu wi fun won pe emi ni ona
1: to ba wu oko lo mo wo na nbo mi nu gbe emi ni ona
3: ati otito
1: bo ba wu oko gbagbo abi ko mo gbagbo Jesu ni otito
3: ati iye kosi enikeni ti o le wa sodo baba
1: kosi enikeni tí ó lọ sí ọ̀dọ̀ náà tó dá ọ̀run àtàyé yìí ọ̀run àtàyé yìí ó
3: bí kò ṣe nípasẹ̀ mi
1: jésù pariwo jésù bí wà
4: jésù
1: ń bọ kò ní pẹ́ dé mọ́ alágbára bọ̀ jésù wà ń bọ̀ wá jésù wà ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé God bless you
0: amen.
2: Ọlọ́run 90:30 ti ṣe tán láti bá ọ pàdé nínú àdúrà òwúrọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Victor Owolabi JP. Pápàdé Ọlọ́run 90:30 God of 90:30 Divine Encounter ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ní aago 2 àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá Ọlọ́run pàdé tí Ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé olúkálùkù ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Testy Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ni àdúrà yìí yóò ti máa wáyé o. Fún àdúrà àti ìtọ́ni ẹ lè pè sí orí nọ́mbà yìí 08063742508. Má gbàgbé omi ìrẹsílẹ̀ o. Wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.
0: Bàbá wa ni Olúwa gbàdúrà fún gbogbo.
1: Ẹyin tẹ́ lè ṣàmìyànà láìkáwórí pàórí mẹsàkáìdíà lálẹ́ yìí ẹgbà ìgbéga. Ẹnìkan gbọ́ mi tí ń ṣàìsàn mo pe Jésù ẹni tó sọ omi di wáìnì níbi ìgbéyàwó lórí àìsàn yìí lálẹ́ yìí bóyá parẹ́. Mo pe orúkọ tí mo gbàgbọ́ nínú rẹ̀ ó ní àti fún mi ní orúkọ tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù gba ìwòsàn. Iṣẹ́ rẹ lọ́sẹ̀ kó gba ìwòsàn. Ìwọ tí ò ń làlákàlà jàkáríwọ̀ lójú oru ogun ìbálòpọ̀ lójú oru ó yá parẹ́. Bí o ti ń gbọ́ mi yìí gba kọ́kọ́rọ́ ayọ̀ bí o ti ń gbádùn ẹ̀ gba àṣeyọrí. ọ̀sẹ̀ yìí ọ̀rẹ́ rí ayọ̀ ọ̀sẹ̀ yìí iṣẹ́ rẹ̀ ó gbagbára ọ̀sẹ̀ yìí wà á gbá oore títún nínú oṣù yìí máa jóṣù ayọ̀ rẹ̀ oṣù yìí máa jóṣù ìyanu rẹ̀ oṣù yìí máa jóṣù ìgbéga rẹ̀ oṣù yìí máa jóṣù ìyanu rẹ̀ ọmọ rẹ tó pa ọ lẹ́kùn yẹn ó yá kó gba ìtúsílẹ̀ kó gba ìwòsàn kó gba ìtúsílẹ̀ kó gba ìṣẹ́gun kó gba ìdáǹdè jésù olúwa sáré mú báírò àti ìwé kó dẹ̀ gbé omi yẹn jáde mú báírò àti ìwé kó kọ sáàmù yìí lẹ̀ kọ sáàmù méje yìí lẹ̀ sáàmù yìí ni wọ́n kọ́kọ́ kà ní aago márùn-ún ìdajì ọ̀la omi lọ́mù ọ sì fi wẹ̀ sáàmù méje yìí tọ́ ọba ti mísì ẹ̀ mi ò fẹ́ gbọ́ pé ẹgẹ́ ń mẹ́ṣẹ́gi dáńdé o mo fẹ́ gba sáàmù ó ti lọ nìyẹn psalm 24 psalm 20 psalm 24 psalm 20 psalm 29 psalm 18 psalm 18 psalm 51 psalm 51 psalm 27 psalm 27 psalm 121 psalm 121 psalm 121 a ma ṣe irúbọ ọrẹ kan lónìí ọrẹ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni tó bẹ̀rẹ̀ láti 1000 wọ 2000 ọrẹ àkọ́kọ́ kò tó wọnú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí 80 60 63 63 74 74 25 25 08 08 iwọ tó bá ṣe ẹbọ ọrẹ ẹbọ yìí kó pé nọmbà mi lálẹ ẹyin 200 ní kẹsí o kẹsí pé nọmbà mi mo máa gbàdúrà fún yín ẹyin 200 ọsẹ yìí o máa lẹ́rìí ọpẹ ọsẹ yìí oríire ò ní bọ́ sọ̀rọ̀ 80 60 63 63 74 74 25 25 08 08 ọrẹ yẹn má fi ṣeré 1000 to 2000 1000 to 2000 bẹ́ẹ̀ ni tọ́ ọ bá ti ṣe lálẹ́ yìí ó pè mí o 80 60 63 74 74 25 25 08 08
0: ẹni kan bèrè pé owó kan olúwa wà
1: mẹ́rin ẹni rí god of 1930 àbí olúwa ṣẹ́gun mẹ́ god of 1930 àbí olúwa ṣẹ́gun 80 60 63 64 74 25 25 08 ẹ wá pé nọ́mbà mi yẹn nọ́mbà mi yẹn náà ni ó pè yẹn mà wá gbàdúrà fún yín 80 080 60 63 64 74 25 25 08 08 tó bá ti ṣe irúbọ yẹn irúbọ àkọ́kọ́ ọlọ́run 1930 ó ń báyìí ni kò ṣe fún mi ọwọ́ gbàdúrà olúwa tù mí lára oṣù yìí ṣe mí lórí àṣepé bẹ́ẹ̀ ni wàá sì rí ọwọ́ ọlọ́run.
0: ẹ ṣeun gan ẹbá mi dárúkọ ibi táwọn ìjọ yín wà àti ìtúta ní nínú ọ̀sẹ̀ yìí.
1: Olúwa ní tuntun sáàmù yìí pé bẹ́ẹ̀ni sáàmù méje yìí ká ní aago márùn-ún àárọ̀ ọ̀la psalm 24 psalm 20 psalm 29 psalm 18 psalm 51 psalm 27 psalm 121 ẹnìkan bèrè ń bẹ̀rẹ̀ nínú ẹ̀mí pé kí ni sáàmù yóò ṣe sáàmù yóò ṣiṣẹ́ fún iṣẹ́ òjò ẹ iṣẹ́ òjò ẹ ó máa ṣiṣẹ́ fún wàá gbágbára àṣeyọrí fún iṣẹ́ gbogbogbò ní ọ̀nà fún àánú káàkiri lọ́sẹ̀ yìí fún ìmọ́lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni fún ìrànlọ́wọ́ láti òkè wá àṣepé bẹ́ẹ̀ ni ohun tí ó ṣe nìyẹn ohun mo kà yẹn ìjọ wa wà ní ṣàwó bẹ́ẹ̀ ni tẹ bá ti dé ṣàwó tẹ ẹ dé express yẹn ẹ bèrè god of 1930 wọn á gbé yín wá síbẹ̀ ní ọ̀nà olómù ìjọ wa dẹ̀ tún wà ní ìlọrin bí ní ẹgbẹ́ ilé epo manway ní testing ground a máa ní programu ní every àràárọ̀ thursday tí àwọn ènìyàn ń sọ testimony bí omi bẹ́ẹ̀ ni testimony ti pọ̀ bí omi ní programu ọjọ́ thursday yìí a sì ti ní ìjọ ní èkìtì ẹ̀jẹ̀ bá ń gbọ́ mi lẹ́kìtì ó kú ó bẹni ọmọ alagbo ajilu yo wa lekiti ni ọse yi tori oluwa to ti ran mi lo sekiti church wa to wa nbe mo gbọ pe awọn kan ni wa tu wa sile awọn meji kan ba pe mi lana dadi amọ ri ti olorun yi mo ni ọmọ wori oluwa ni mo nbe wa sekiti so lọse yi ma wa lekiti na god bless you
0: eshanga awọn eyan ti gbo mi jade sir
1: o mi ta gbe lọwọ igbagbara
0: amen
1: o mo oluwa wo mi mi lo ase wo mi mi iyanu wo mi mi
0: ti se la wo be ni church yin wa lekiti te lo wa
1: onara o ba ti wa ni kole onara ni bi sunday lagbara olorun mo wa nbe lo se yi inu awon omo olorun de dun lati tori god of 1930
0: aba mi pe number o pe ye dada fa won eyan ti won ti
1: o pe yen fun irubo yi fun ose yi 80 80 63 63 74 74 25 25 08 0 te ba ti se e pe mi lale titi won 12 AM e pe mi ma gbadura fun yin
0: e gbadura fun ori ikanni ta wa orilede nigeria si
1: pele kwara gbadura fun ori radio yi loruko jesu e ma ran bi orun
0: ami jesu
1: e o ni se dadu
0: ami
1: gbadura fun orilede nigeria gba alafia
0: ami
1: gba itura
0: ami
1: kwara state gba iyanu
0: ami
1: gba itura
0: ami
1: gba isegun
0: ami
1: awon ti won gbo mi lale awon onigbagbo oya aratu yi
0: ami
1: ase ti gun
0: ami
1: jesu oluwawa
0: ami e ma da oko yin sir
1: oruko mi ni ajirere victor ebenezer owolabi oma lagu ajilu
0: pelu ogo olorun oba apade ni gbogbo program ta ni lose ye ma gbagbe gbogbo ojo isimi la mo nseto yi latago mejo abo ibapade olorun 1930 beni ibapade olorun 1930 na ni ojo thursday ni ilu ilorin ojo wednesday ni ilu sawo gbogbo re olorun agba gbogbo ko ti digba na ta ma pade ninu awon program wa o ko mi yi pada olamide omo lawo jologo ko temi ta fe pe ni mc olas ma se bi o ma se ka to ko pada abo wa bawo alafia kristi Kwa nifiwale. Amin.

ẹtí mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Láwọlé sùn lábala sọ síta.
2: Ẹ̀lú ẹ̀ka lẹ́ o, orúkọ mi ni ẹni tọ́lọ̀ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
1: Ṣé ẹni tó bá dákẹ́? Tara rẹ̀ bá a dákẹ́ ni.
3: Mo bá yà nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pẹ́pẹ́ ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
4: Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
1: Má dákẹ́. Wọ́n fi ronú para rẹ̀.
5: Ẹjọ́ kínní ètò wá ń tẹ̀bi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ìra ti ń wá.
1: Gbìyànjú kọ sọ síta lórí ètò láwọlẹ́sùn lábala sọ síta. Kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣù ká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
6: Wọ́n lẹ́rí wọn péjọ, ọ̀ràn mi ló fi ṣe ké.
1: Láwọlẹ́sùn pẹ̀lú abala sọ síta. Lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
7: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
1: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin ti ń tuni lára nígbà ìpọ́njú tẹ́dá wà nínú ìdojúkọ. Láwọlé sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí kò ṣe é má gbọ́ ni.
8: Feels, Mr. Producer.

0: 0913-655-6952. Tabi 0913-655-6864. Hello, we Doctor Orlando Wono Lili Temboy Ma Womiru Lako Lili Ati Wonwe to no lo dear no no Adi number Lake Jimu 0913-655-6864 0913-655-6864 La Wolisu ja wo ni papa papa ba lori ofe lati le ri pe ipe akoko to ba wole yi boya won eyan to ngbiyanju lati le so sita na ni e so sita o ka won eyan gba yin moran kan ton isona lori eto la sale e ma binu oju opo ti Facebook wa nse sege sege e tun darapo mo wa nbe na le kan si oju opo yen ti duro die bayi e ja tun tesi waju e ja pada be ka tun tesi waju ka ma mu lokan kan lejeje nbe. Okay, hello, Ekale.
1: Hello, Ekale.
0: Ekale, sir.
1: I'm not alone.
0: Ekabo, sir.
1: I'm not sure, sir.
0: Yeah,
1: I'm not sure. Ini ato ma e wa ti wa jo nbara wa bo ko ti to bi 5 years bai yo se ra wa so suddenly o kan de dem kan na lo kan de so mi pe se mo mi de ma kan do fun mi je lati bi last week bai ti so mi o se mo mi wa okay ko da ile ni mo wa mi gbadun mo de pe ko pick ko mi mi mo kan ti mo fe se mo se ni ti so sorry to graduate as a family more.
0: Awon o se mo o ko n kaluko ma lo lo re seyin o gbianju lati e ti sare bi won bere kankan pe ah ki lo sele ki mo se abi ewo gan leyin ti ro pe e fi se si won ko to di pe won to le so ru ona tori ngba mi na awa na o ko bira wa n bere na bi pe ah ki ni mo se na o ki lo le faru nkan bayi se se gbese yen
1: won ti se koda mo tun pe ore ti mo mo to je pe kai friend ti be abi o ni ese kan ti mo se ti mi mo ni pe ko ba mi tun fogbon bi pe kini kan to ni kini kan ti o so pe mo se o da ni mi se kan kan na pe relationship partition na ni so mi ma pa ti mo se
0: ati gba ton te ti so fun yin ni okan yin o ti e bale lara yin o bale mo rara
1: mi wa o giraji ni paro fun mi wa o ki
0: ko si wala e ma iso e ma iso awon eyan gba yin moran won gba yin moran nigba te si ti so pe e ti gbera yin le bayi je ka wo nto le sele nbe laarin ibe na te ba ti pe won te ti bi won lawon ibere kankan wi pe ah ke mo se fun e abi ah te na ti gbe gbogbo e lowa ta igbero eyin te bi won ton sha ni pe ah awon o se mo a si dabi pe nkan kan wa nbe sugbon bi nkan kan ba wa nbe abi bi o si nbe ba o le se ririn ajo yi tori be tin so yi arabirin jeyan kan to je pe e fi sokan yin dada omo mu lokan aya yin dada e ja wo ba ti ma ririn ajo na lo la sale yi hello e kale sa
1: e kale sa
0: sa
1: e ze e ku tu
0: bo ba mi
1: hello na e ku tu sa
0: a wa pelu yin sa
1: pa arakunrin to soro ni so nkan temi ni Tunde Oniyegi
0: she on Tunde Oniyegi
1: lati beni lati lu lori so eku eto na olorun de mama fun
0: yin yes,
1: ani tori oro loro ani tenugo bi owo olorun mama fi be so wa si ku ti mi ni na sa tẹ̀rí arákùnrin yẹn tó sọ pé obìnrin yẹn sọ pé òun wípé ó fi òun kàyẹ́lẹ̀ pé ara òun ò ṣe bákanbákan kankan. So tó bá jẹ́ kó kún fún àdúrà dáadáa, ó sì tún lọ bá àwọn tó jẹ́ aládùúà tán jù lọ, bóyá mùsùlùmí ni bóyá kìrìsìtẹ́nì ni, kọ́ lọ pé kìrìsìtẹ́nì ni, kọ́ lọ bá àwọn aládùúà pẹ̀tọ̀ kán ṣe àdúrà fún un. Ṣeye tọ̀ pé bóyá kó mọ̀ jẹ́ pé ó ti gbé nǹkan kan jẹ fún ni gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi rí lọ́wọ́lọ́wọ́. Náà ló fi dá pẹ̀tọ̀ pé tí èèyàn bá ní àfẹ́sọ́nà ọ̀yẹ́ kéèyàn mọ bí ọ̀dá rẹ̀ ni àbí bí àǹtí rẹ̀ kan ni tó jẹ́ aláṣẹ fi sùn ní ọkùnrin ni lóbìnrin ni tírú kan báyẹn tó bá wá irúgbà tírú nǹkan báyẹn ṣẹlẹ̀ irú àwọn ẹni ẹlẹ̀ ó tọ̀ lọ ó sì bá pẹ̀tọ̀ pé àti ní arákùnrin yìí ṣe fún ọ àwọn ènìyàn yóò lè ṣàlè sọ fún àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀.
0: Ẹ ṣeun bá mi, Mo rí kọ́kọ́, mo rẹ́kọ̀ọ́ kan dì múnú tẹ sọ. Bó bá dàbí pa arọ́kùnrin àbóbìnrin, bóyá obìnrin ló pàdé ọkùnrin àbọ́kùnrin ló pàdé obìnrin. Àwọn alẹ́jọ́ fi sùn, ó yẹ kí a lè ní. Bàbá mo bóyá ẹ̀gbọ́n la mọ̀ mọ́ ẹni tá a fẹ́ bá rìnrìn àjò ìfẹ́ yìí, àbá àbúrò àbí iye kan àbí bàbá àbí ìyá. Tí àwa méjèèjì sọ nírú àwọn èèyàn báyìí tá a lè bá ṣe kí ni tá a lè fẹjọ́ sùn tó bá dàbí pé ìrìn àjò náà ti ń dé apá àbí tó ti fẹ́ máa wọ́ díẹ̀díẹ̀. Kò sí nǹkan náà tó dùn lọ tààràtà bẹ́ẹ̀ náà. Wọ́n ní bí sánmọ̀ ṣe funfun tó bá a ti rí dúdú díẹ̀ a máa wà bẹ́ẹ̀ nǹkan nígbà míì lẹ́ǹkọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí ìgbà tí sánmọ̀ dúdú tó bá ti wà kí la lè ṣe nínú rírìn àjò báyìí. Arákùnrin sì ti sọ pé tọ̀ àtìgbà tó ti sọ fáwọn pé kọ́ńkálukú máa lọ lọ́wọ́ tí wọ́n jàre ọkàn wọn máa fà sí o, ó máa fà sí gan, kí ni káwọn ṣe. Hello.
1: Hello, Mr. Fred.
0: Bàbá mi sà.
1: Ọ̀pẹ mi sọ̀rọ̀.
0: Ẹ kàbọ̀ sà, ẹ kàbọ̀ sà.
1: Ṣé n fẹ́ rí ẹni tó ṣàpèrè òun ní bàbá náà láti lọ rẹ̀? Kí ẹnìyẹn sọ, ó sì ṣe ní kankan yìí.
0: Ẹ mọ́ mọ́ bínú ojú òpó yẹn ògúnrégé látapá àtọ̀dọ̀ wín ni o, bóyá abí tapá bísínọ́ọ̀sì ni kò gúnrégé látapá abẹ. Ṣùgbọ́n aráwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ kan dìmúnú ẹ̀ náà ni pé bírin àjò tó bá ti ń di pé ó ti fẹ́ di ọkọ̀ àtayà àbí jẹ́ àkántì ẹ̀rìnrìn àjò náà wò káwo bí tí ó darí sí, a gbúdọ̀ máa ní àwọn tí wọ́n ń pè ní alárinà. Bàbá ti náwọn alárinà ìrìn àjò fẹ́ bẹ́ẹ̀ a máa dùn rìn díẹ̀díẹ̀díẹ̀. Ṣùgbọ́n àwa náà ò tún nígbàgbé wípé gbogbo ẹni àkọ́kọ́ tọ́kọ́ pé wọ́n ní ẹ jẹ́ kárákùnrin kún fún ìbẹ̀ lọ́hùn, ẹ jọ kún fún ìbẹ̀ lọ́hùn, kún fún ìbẹ̀ lọ́hùn, tó jẹ́ pé tírìn àjò náà bá ti débi irú ibi tá à ń sọ yìí, ìkóríta báyìí, tá a bá tún fi jẹ́ kí àwọn alábàárìn náà kan ṣe kínni kó bá rìnrìn àjò náà, a máa tún di apá ibì kan náà mú pé tọ̀ àárìyàn tá a lè fẹjọ́ sùn. Ok, ẹja gbé náà bíbá náà díẹ̀ sí ká máa dúnà pẹ̀nu jù ká sì máa dá wọn lágara lójú òpó ti WhatsApp ń bẹ̀. Ẹja sáré débẹ̀ pàápàá.
2: Ẹ kú ètò Bàbá Fresh. Orúkọ mi ni Samson láti Basin nílọrin Kwara State. Mo fẹ́ dá sí títí arákùnrin tó sọ nísìnyìí lórí pé àfẹ́sọ́nà òun ó fohùn sílẹ̀ kínní kan ìgbà wo ọmọ ìyá you better face your hustle. Ó ti lọ nìyẹn, ó ti rẹ́ nìkan nìyẹn tóbìnrin bá ti ṣe orúkọ báyẹn, ó ti rẹ́ nìkan tó kó bẹ́tà tá ti ń parọ́ fún nìyẹn. Bàbá face your hustle, thank God ẹ ti fẹ́ra yẹn sílé tá bàbá gbé kínní kan gbogbo mi ilé jẹun kínní kan ó ti ọkàn mi wà lọ́dọ̀ ẹ̀yẹn nǹkan tí èèyàn fi sọ́kàn ni tó ti yé kẹ́kẹ́ àfi sọ́kàn ni. So ẹ tí fẹ́ra yẹn sílé ni gbogbo orúkọ báyìí ti ń ṣẹlẹ̀. Bàbá face your hustle, lock up on that on do as in on to uma mata pe kini kan pe ngba to ti di pe kini yen o ti gbe gbogbo gbe sati e ko gbe na o ti lo be o ti rawo yen si o ni kosi yan kan na ni. So the best thing for you is to move on your life. Samson nso lati basin le kan si ma be to bo
0: Ashun Samson lati basin te ba tu gbo on ti arakunrin Samson no so on ta on so ni pe ah ko baba ni ati ewo e ti to kabora lowo debi pe ti pera yin loko ati yawo abi debi pe ti e ti nbara yin gbe gan boro ba deru bi bayi won ni nkan to ku te tun se na tun wa o na ni pe ise te ba nse gbajumo lowo te wa yi e ko gbajumo se yin daada be ba si wonu bu te rin eja ti nbe nu bu wa ma po daada be si woju ofurufu eye ti nfo loju ofurufu ko se ka bu pe boya e ri awon kan to je pe oro yin ajojora to si je pe ko ti e ni fun yin wa la kankan bo ti le wo mo sugbon lowo te wa yi won ni ke face ise yin o baba won ni ke face ise yin gege bi imoro ti eyan kan gba yin laipe yi.
3: Hello, ekale emi le tolorun lati tolorun mo te ba wo igbe irin ajo yen ti pe ju ta ba te gbo oko na to be te ba ti nbara yin bo odun marun eyi obirin o mo yo mo ra won ti o mo to so na o ti ra won nkan to ti ra won nkan to to ju ti oko re aye to nfe o ti ri awon to to beta ti e ni so eyi omo kun eni ko ti ronu ara re e mo be to bo
0: ashun ko ni baje 0913-655-6952.
4: Fresh, Baba. Abu Sunday. Ni se to se o. Apele na. Ti arakunrin to ni girlfriend ni mo fe da si. To ni girlfriend to wa ti jo wa ni ori owo. O ni go fun un ni breakfast.
0: Lo n gbianju to eja tun pe lekan si be ba gbo 0913-655-6864 tabi 0913-655-6952. Hello, ekale
5: ekale peto
0: eka bo sori eto ma
5: eh en olohun mo ni lati lu tolohun
0: mo e se wen ni olohun mo
5: mo fẹ́ dá sí ètò tí arákùnrin yẹn sọ síta ni.
0: Kò sí wàhálà mà.
5: Ok. Nǹkan tí ó jẹ́ kó affect àwọn ni pé obìnrin òpé méjì lọ́wọ́ ti fi wọn. Dẹ́nu òun ti ṣe mí nìyẹn, ó tún ti rí bẹ́tà ọ̀fà. Àwọn nìkan jára wọn. Ọlọ́run á ṣe mí fún àwọn náà.
0: Ẹ ṣeun. Wọ́n ti rí bẹ́tà ọ̀fà ni. Bọ́ọ̀ bá rí bẹ́tà ọ̀fà, àwọn ò ní sọ fún yín pa àwọn ò ṣe mọ́. O fi hàn pé ìfẹ́ yín ṣì wà lọ́dọ̀ arábìnrin nígbà táwọn sọ fún ọ pé àti ìgbà tó ti sọ fún yín wípé tọ̀ kó ń kálukú kó pin gàárì ẹ̀ lọ́nà ọ̀tọ̀ pé àtìgbà yẹn náà lọkùnrin tí wọ́n á ń wà mọ́ wọn tó ń wà mọ́ wọn tó ń wà mọ́ wọn sí tó túmọ̀ sí pé nínú ìwòye ẹni tó pè tán pé kò tí ì séyàn ọ̀kan lọ́wọ́ yẹn ṣùgbọ́n lọ́wọ́ tẹ wà yìí wọ́n ní kẹ́ ṣe kínní kẹ́yìn náà mú fún ọ̀nà. Hello.
5: Ẹ̀kálẹ́
0: o.
5: Mo fẹ́ dá sí ọ̀rọ̀ ọkùnrin yẹn ni.
0: Yes, sir.
5: Sẹ́rí kó mú bọ̀ pẹ̀lú láìfẹ́. Torí gẹ̀yẹ̀ ó ti rí ẹlòmíì tó fẹ́ bá lọ ni. to come up with your life. Could have my praise alone, alone and space. You talk to Julie the yellow at all.
0: A show, Connie Badger.
6: 01356552. Gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ láti àárọ̀ ṣẹlóbìnrin bó ṣe wà yẹn tọ́kàn bá ti ṣí lọ́dọ̀ èèyàn mi mọ́rùn kọ́dá lè ṣe o ti ṣe pé bóyá ti wọlé o eléyìí tó ti wọlé gan tó bá fẹ́ ṣe ṣìná tọ́kàn bá ti lè ṣí lọ́kọ́dọ̀ ẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ báyìí kò sí nǹkan tẹ́ lè fi bẹ́ o kò sí nǹkan tẹ́ lè fi bẹ́ àfitó bá mú tójú ẹ̀ta yẹn. So my brother, God will bless your hustle, continue. Focus, obìnrin tó lálùbáríkà jù ń lọ ṣì máa wọlé wa. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun gidi gan ni kò ní bàjẹ́. Láwọlé sùn lórí ìkànnì Diamond 887 FM. Ibẹ̀ náà lẹ́wà. Tàtíńdà kẹ̀kẹ́ lúkẹ́ tá ń rọ̀ bí òwe lápá bíi náà làwà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá. Ẹ ti ń gbọ́ bá ti ń ṣàwọn ètò ìfáhùn tó bá ń gbọ́ nígbà àkọ́kọ́ bá ti ń ṣètò ire o. Gbogbo ohun tẹ́ ẹ bá ń là kọjá. Ìṣòro tẹ̀ ńlá kọjá tẹ̀ mọ́bi tẹ́ gbégbà tẹ́ ti dé ìkóríta bo ní kẹ́ ìyá síbọ̀ ò ní kẹ́ ṣeṣe lẹ lórí ọ̀fẹ́ láti lè sọ síta. Èmi lẹni tọ́lọ́hún mọ̀ láti ìlú tọ́lọ́hún mọ̀ báyìí kàsa báyìí káwòdì bẹ́ẹ̀ bá ti sọ. Ẹ wo ẹ̀yin ẹ fi gbẹ́lẹ̀ fún àwọn agbépo kẹ́ ẹ fi omi ìlẹ̀ kẹ́ ẹ filẹ̀ fáwọn tí ó gbé tó túmọ̀ sí pé bẹ́yìn bá ti lórí ọ̀fẹ́ àti lè sọ síta. Àti ráwọn èèyàn kọ̀ọ̀kan náà tó jẹ́ pé wọ́n ti larú ẹ̀kọ́ járí tó sì jẹ́ pé gbogbo ọ̀sán tòru làwọn náà fi mọ̀ pé bàbá tiẹ̀ ríyàn kan náà tó tiẹ̀ ti larú nǹkan bá ẹ̀kọ́ járí mo ti là kọjá bọ́ọ̀ máa ṣeṣé bọ́ọ̀ máa tó ń tàn sọ́nà irú àwọn èèyàn olóore bá lálùbáríkà báyìí lágbàgbà lọ́mọdé lọ́ba lọ́ba níjòyè níjòyè bá ti rí wọn lórí ètò ire láti lè ṣe kinní láti lè tọ wá sọ́nà lórí àwọn ìṣòro tá a bá ń bara wa. Hello.
5: Hello, Kalema.
0: Kalema.
5: Ẹjọ́ ẹni ọlọ́run mọ̀ ló ń sọ̀rọ̀.
0: Ẹ̀sìmá.
5: Ẹ sọ fún bọ́ọ̀ yẹn. Broken relationship is better than broken marriage. Ó kó tọ́kàn ni o. Òun ló ṣe ń dààmú ẹ̀. Gradually ìfẹ́ rẹ̀ máa kúrò lọ́kàn rẹ̀. Bí ẹ̀yẹn ti lọ nìyẹn. Kí ló wá fẹ́ parẹ́ ẹ̀ fún? Ẹgbẹgbẹ̀rún obìnrin á kọjá lórí sàárì ẹ̀. Ó fi ọkàn ara rẹ̀ balẹ̀ obìnrin pọ̀ ń lu ó bẹ́tà bẹ́ẹ̀ bí relationship yẹn ṣe bí ṣe fail báyìí wọn sì fẹ́ra wọn wọlé náà ṣé bẹ́ẹ̀ lobìnrin wọn tó ni ẹni kó move on pẹ̀lú láìfẹ́ kó lówó lọ́wọ́ bó bá lówó.
0: Hello.
5: Hello, mo ní ọmọ ìyá padà regret owó bá dọ́wọ́ rẹ̀ tán kó lọ náà kó move on pẹ̀lú láìfẹ́ ó kọjú mọ́ṣẹ́ ẹ̀ kó máa róbìnrin obìnrin pọ̀ ń lu.
0: Ẹ ṣeun màmá mi. Tó tiẹ̀ ti ẹnu àwọn obìnrin jáde wọn lọ́rọ̀ ti pèsè ìjẹun arákùnrin. Èèyàn kan náà gbìyànjú láti lè sọ síta lápá bí ṣùgbọ́n ẹ jáwọ́ gbọ́n tá a dá sí wọ́n gbìyànjú àti sọ síta ni ẹ jáwọ́ gbọ́n tá a dá sí.
4: Ẹ kalẹ̀ olótù ẹ kú àtàwọ́ èmi lọ́lọ́ ẹni tọ́lọ́ ọmọ ó ní èèyàn mi kan tó ní tóun bá ti sùn òun máa ń lálàá pé òun bóbìnrin sùn àwọn tóun bá ti jí òun máa rí pé òun ti dà sára ó ti wá ṣe àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan tẹ́gbẹ́ kínní yẹ kó lọ wọn á ní kí n bá sọ síta nǹkan tí ó bá lè tún ṣe káwọn èèyàn gbà ní mọ́ wọn.
0: Ẹ ṣeun. Dàbí tí a ti gbóru irú nǹkan báyìí rí níbi bí ọ̀sẹ̀ bíi méjì sí mẹ́ta sẹ́yìn ṣùgbọ́n bóyá arákùnrin náà ò fi ọkàn bá wa lọ lọ́sẹ̀ tó kọjá ni ṣùgbọ́n tọ̀ òun náà làwọn èèyàn náà tún ti gbọ́ yìí ẹ ti gbìyànjú láti lè sọ síta. Ẹ mọ̀ sọ́nà ni tọ́lọ́run á fi ṣe kínní táṣọ́nà àbáyọ hàn yín to si je pe yin gan e se kini e lenu ope lati le dupe lodo Olorun oba pe to mo dupe o e wa tun wa dupe lowo awon eyan tan Olorun lo lati to yin sona to e ti gbo arakunrin ti won ni pa won na re kon ni to je pe ton ba ti sun gbogbo gba lo ma nla la pe awon ba won obin sun bo ma si ti ba won obin sun won ni ta won ba ma fi ji ah awon ti da sara o miliki ti ma nbo lara okun sara obin nigba ti won ba jo nse ajosepo yi yi o ti da si won ni sokoto ti o ti ya ma bo be o si je je nkan ti arakunrin ti nro wipe to kilo na abayo gege bon ti sona won na won na ti rin ajo die die die kan kan na to je pe to babu na gbogbo e ja si ba o lara kunrin o sese ona wo ni o to ba wo ni o che ta ti o to ti o ni derun oni din e ba gba arakunrin moran kini ka arakunrin se hello igbo yin dada o se le gbohun soke die si
7: Eh,
0: ba gbohun soke die si. Eh. Okay, I show. Pe boya iyawo orun nlo nda won laamu kon si kun fun ibe kon kun fun ibe luwa daada olohun si gbo olohun gbo to 0913-655-6952 0913-655-6864 eja tun gbe ele latapa bi
8: elo e kale o akweto ani se oro so Olorun aran wa lowo seri ti omokunrin to ni pe boya ohun ni girlfriend yen ohun le mi fe dasun e so fun ko mu phone pelu life e obirin po ngboro to ba lowo lowo to sise obirin lo ma ma le ki kon se ohun yo tun ma le obirin ki mo iyen ti ri elomi legbe kan ni e to ntoju e o ti ri elomi ni ko mu fun pelu life e ko sise karakara ko lowo lowo amo yi obirin ta
0: seun ko ni baje
9: o akunrin tan so pa awon mo lala n pa awon miss pelu obirin lojo iyan pa o fun baba ifaseyin gidi kesin pe boya kini o si ton ba tin mi alakoko elekeje leketan fa seyin ko kun fun adua adua na ni to ba se pe muslimin ko bi awon afa ti o ba le se adua ko bi awon kan kan joko kan se adua ko ma se adua to ba je christian na ni on lo church kan pray fun pe ti olorun dade se ma
4: fresh baba o ku eto le kan si mo fe da si to obo to lohun ba ore so sita pelu to man da mi kilen pelu ofurufu so the best ni to ba ti to mari ko lo mari to ba de ti mari to ko wa girlfriend so to ba ri bi kan da si to a ri bi kan da si na lojo ma lala ko ma se gugun yen oju be lo busko na lo nso lati lo rin akweto
10: olo je ko e kale akweto olo sagbara dotun emi leni tolorun mo seriga e mo fe gba niyan ju kan ma sira won lese pelu ronu olorun to birin kan ba so po se igbagba obirin o se and obirin to ba ti so po se mo kan mo wo le stress ara won lati so pe ba won fe be awon fe se kini in fact kan feel e kan free her to ba pada realize the mistake re iru awon obirin na pada mo wa bebe and then it will be too late so when you know you did not do anything bad to her just leave her let her be she will come back definitely. To ba se pe tiyin ni, she will definitely come back. Ti ba se tiyin olo so ko ati yawo fun both parties. E ko eto Olorun tu. E mo ba an ba yin bo.
8: E kale Olotu. Emi le ni t'Olorun mo ati ni ilu t'Olorun mo. Mo fe so sita ni. Anti mi kan wa e dakun. Last born 20 years, o ti lo 20 years by the last born. Mo de se messages lojoojumo. Ko fi gba koko duro. Won ti lo so hospital. Mo ma ri mo ri nkan kan se si. To ba jade bayi, o ti ba ise ise ojo won gan mo ri se. O wa ru to je wi pe ton ba ni pe won jade. Pe won ko manage lo iro mo wa fi labe iro bi meji wa fi labe dakun ko mo Nigeria kan ton ba le se ni nkan ti Yoruba kan dakun to ri Olorun awon nu ni so mo nu ise
0: ah Olorun ba sanu fun wa o Olorun ba sanu fun wa e ti gbo eyi ti arabirin kan tun so laipe ton be gbo won so wi pe to egbon won yi omo to je bi egbon won ton so obirin ni omo to si je abikeyin won o ti pe ni omo ogun odun bayi sugbon arabirin ti on be gbo won so yi egbon won ton ba so yi wi pe won se nkan osu ti o dawo duro won si ti se de bi pe awon eyan na ma jade a ti fe gba won bi ta ti n se kini ta ti o su die die die ta ti n gbe soke ko le gbe wale ka le ri nkan fi banu sugbon ton ba jade bi kan faso awotele ko po kan sa ro gbogbo re si ba si abe awotale won nitori eje yi ti nkan osu yi ti o dawo duro beje ba si ti n po ju lara eyan nkankan ye yin aha eyin o ma sofo eje lara ni won si ni pe o ti n de ipele ti arabirin ti n ru iyen gbon won ton n se nkan osu yi sugbon won ni pe nkan bile wo la won le se ti a le dawo duro ta le dawo duro larabirin se so sita sugbon ko si wahala ko si wahala lo se ka polowo oja laipe yi ohun ta wa na o se ni pe lati odo arabirin eja senu ro die lori ti arakunrin ti awon so pe to won jo ririn ajo ife pelu arabirin kan to so fun awon pe to kini ajo won ko pari sibe eja senu ro lori e eja bo si ti arakunrin ti won beyan kan won na so wi pe inlala ala ti ba tin la yo bobirin sun loju ala to ba ma fi ji ati da si sokoto eja ko mu yen lokunkundun eje ka tun wa mu ta arabirin to ba ti won so yi to je pe won se nkan osu ti o duro yi eje ka mu mejeje ka benu si ka gba won moran ta ba ma fi ti wole de lati oke ta fe de yi ipolowo oja yi eje ka mu lati bi mejeje won eja mu be sugbon ezari di number imu 0913 655 6952 tabi 0913 655 6864 0913 655 6864 edi nomba imu ba ba ti de lati oju oja a tesiwaju latapa be la wole sun pelu precious Afolabi fresh ba bao
7: omo by $1 baba oni pasa kokoro nkiyin o seni to ba moju ogun ni pabi nire gugu eyi je ti dagbadarugo te re yi jeran be se nfe esun moto si omo by $1 baba oni pasa kokoro baba 30 minutes loko gugu on to ba jo ma kokoro eyi tabi kokoro to ba ndani la mu ninu enu woda anti ti o le rerin laarin eyan tori pe gugu eyi ti dera ona bayo si gugu osoro eyi nbe lodo omo by $1 baba oni pasa kokoro 30 minutes kini tumo
11: ìwọ̀n 30 minutes yẹn gan. Ó máa yé yín nígbà tẹ́ ẹ bá débẹ̀. Ìtọ́jú akókóró nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì, ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba Ewédọ́là, bàbá onígbàsán akókóró ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságó wọ. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu ọmọ rùn. Sí ọmọ ọba Ewédọ́là, bàbá onígbàsán akókóró 30 minutes lónìí kò bọ̀ nínú ìṣòro. Lórí 08057466077. Eyín tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí bàbá onígbàsán akókóró 30 minutes.
12: Akúdédé wòye ara lé. Orúkọ tèmi náà ni ọmọọba Ewédọ́là, bàbá onípàsán akókóró. Tí mo wà ní Rasia Omuto, ní Randabatu Giri Alimi, nílùú Ìlọrin. Ọmọọba Ewédọ́là, bàbá 30 minutes, àwa náà wọ́n ń pè bẹ́ẹ̀. Ní iléeṣẹ́ wa àìsè kan míì ju tó ní ṣe pẹ̀lú àìsàn ẹnu àbí àìsàn tí ń kó bá ẹyin ọmọ ẹ̀dá ènìyàn. Tí ẹ bá ti dé Randabatu Giri Alimi, ẹ bèrè ọ́fíìsì Rasia Omuto, ibẹ̀ náà la wà. Tí a ti ń ṣe ìrànlọ́wọ́ ìtọ́jú nípa kòkòrò fún àwọn ẹ̀dá ènìyàn. Bákan náà nọ́mbà tí ẹ lè máa pè mí sí, òun náà ni 08057466077. Ẹ tún gbọ́ nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 08057466077. Gírí Alimi Roundabout náà ní kẹ́ ẹ ti bèrè fún bàbá onípàsán akòkòrò ọmọọba Ewédọ́là. Akòkòrò tí àwọn olóyìnbó ń pè ní toothache, òun náà ni àìsàn bíi kí eyín máa ru ẹ̀dá ènìyàn, kí eyín máa ṣe ẹ̀jẹ̀ nígbà tí ẹlòmíràn ń fọnu, kí eyín máa ṣe ètútú tàbí kí eyín àbí èrìjì ènìyàn tí wọ́n ń pè ní jọ̀ bíi kó máa ní ìṣòro bíi pé nǹkan ń jẹ tí wọ́n á ti ń jẹ́ wọnú téyín ẹlòmíì fi ń yọ bọ́ sílẹ̀. Àbí pàápàá jùlọ àwọn tí ẹnu wọn ti bá máa ń ní òórùn tí à ń pè ní mouth odor. Àwọn àìsàn akókóró yìí a máa fà á. Kí ẹnu kí ó máa ṣe egbò àbí ahán tá à ń pè ní tongue. O lè já sí pé egbò ló bá wà ńbẹ. Tí wọ́n máa ń pè ní mọ̀jàta fún àwọn ọmọ kéékèèké, a máa jẹ́ bí egbò ní ẹnu fún àwọn àgbàlagbà láwọn àsìkò mìíràn tí èèyàn bá ti ní àìsàn yìí nínú ara. Ẹnu ríro, orí fífọ́, látara ríro yìí, àkòkòrò máa dá wàhálà tó pọ̀ sílẹ̀. A máa fara gbígbóná fẹ́lòmíì. Tí ó bá sì ti ń da ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ènìyàn láàmú, a máa kó bá wọn débi pé yóò máa fa etí dídùn. Tí ó bá ti jẹ́ pé kiní yìí bá ti ran etí à ń pè ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀dá ènìyàn, a máa ṣe àkóbá fún eyín tó wà ní inú ẹnu ẹ̀dá ènìyàn láti má le fi jẹ nǹkan kan mọ́. Gbogbo eyín ni ó máa dààmú ẹni náà torí tí nǹkan ìyẹn téèyàn bá ti jẹ nǹkan sọ́ọ̀tún sósì nínú ẹnu ni máa jẹ́ kí kòkòrò yóò tètè ràn sí ọ̀tún yóò sì ràn sí òsì. Gbogbo yín ni àwa máa wá tọ́jú nílé bàbá onípàsán akòkòrò nílé iṣẹ́ wa ọmọọba Ewédọ́là. A wà ní Randabatu Giri Alimi nílùú Ìlọrin. Ẹ bèrè Rasia Omuto, ibẹ̀ la fi kalẹ̀ sí. Tí akòkòrò yìí bá ti wà chronic tí à ń pè ní toothache, tó bá ti di dìgbòlugu sí ẹnu ẹ̀dá ènìyàn míì, tí àìsàn tá à ń pè ní akòkòrò yìí tó bá ti gbilẹ̀ ní ẹnu ẹ̀dá ènìyàn, ó lè fa àwọn nǹkan wọ̀nyí tí mo fẹ́ dárúkọ fún yín. Ó lè fa kí èèyàn má le jẹ ata lásìkò tó yẹ kó jẹ ata. Ó sì lè mú ẹlòmíràn nígbà tó bá mu omi tútù, ìyẹn a máa wá ro débi pé yóò máa fọ lórí kódà tẹ́lòmíì ò ní rọrùn sùn. Pàápàá jùlọ nígbà àsìkò òtútù, tí òtútù bá mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ènìyàn lọ́wọ́ gbẹ òru, orí fífọ́ ní òjì àti ẹnu ríro. Akòkòrò tá a sì ń sọ yìí ó pé oríṣiríṣi, ìlànà tọ́jú wọn sì wà lọ́tọ̀ọ̀tọ̀ níléeṣẹ́ ti bàbá onípàsán akòkòrò ọmọọba Ewédọ́là. Bákan náà mo sì ní ẹ máa pè mí sí orí 08057466077 08057466077. Bàbá onípàsán akòkòrò bàbá 30 minutes. Àìsàn akòkòrò tá a lópin sí ìlànà méjì yìí tí ìtọ́jú wọn sì yàtọ̀tọ̀. Àwọn àfi ọwọ́ fà ń bẹ tí máa ń dá kòkòrò lẹ́sẹ̀nu ẹ̀dá ènìyàn níbi nǹkan jíjẹ àbí nǹkan míì tí èèyàn mu. Ẹlẹ́ẹ̀kejì òun ni tí wọ́n máa ń pè ní àjẹbí. Tí ó bá ti wà nú ẹ̀jẹ̀ ẹlòmíì tí wọ́n bá fi bí i, tí ó bá sì wà nú ẹ̀jẹ̀ ẹni tí wọ́n bí yẹn, ó lè ṣeéṣe kó ràn tí wọ́n pè ní inheritant. Ká máa tutọ́, ká máa fọnu, kẹ́jọ máa jáde. Àìsàn akòkòrò yìí ti wà lẹ́nu wọ́ tó o bá ń gbọ́ mi tó o bá rápẹ̀rẹ̀ yìí. Máa bọ̀ wádìí mi ọmọọba Ewédọ́là. Pípẹ́ àìsàn akòkòrò yìí ní ẹnu fún ọjọ́ tó pẹ́ tí èèyàn bá tètè mójútó, a máa tún wá dá wàhálà míì lẹ̀ sínú ẹnu. Bí kí ẹnu máa wú àbí bí kí èrìjì kí ó máa wú, ó sì le tibẹ̀ kó di tí ó lead sí n tá à ń pè ní tumor of the jaw. Bákan náà ó tún le tàtara bẹ̀ kó lead sí n tá à ń pè ní tumor of the tongue. Àdúrà tèmi wá ń ṣe fún ẹ̀yin ọmọ ìyá wa ni wípé Ọlọ́run ọba ò ní já rogun jẹjẹrẹ ẹnu tí à ń pè ní cancer. Ní iléeṣẹ́ ọmọọba Ewédọ́là, a máa bẹ̀rẹ̀ sí látago mẹ́sàn-án àárọ̀ titi di ago marun role ni gbogbo ojo Monday titi to fi di ojo Saturday bakan na ni gbogbo ojo Sunday lati ago mewa si ago merin osan la mo fi ro lati fi se itoju fun awon omo ede niyan nipa aisan kokoro enu ta npe ni akokoro yiyo eyin ko ni iwosan opolopo ti yo eyin won yo to tun won yo to si o yo to ki o ti yo ti sale ti kini si tun da laamu pataki be julo ni pe ke wa ki eyin o fo awon nkan tin je kokoro yi ko jade opolopo eniyan won ti lawon yo kokoro lotun won yo kokoro lo si melo ni gbogbo eyin tin be ninu enu ti a ti yo kokoro bi 100 ti eyin si je 36 bakan na ti si tun da won laamu ni ile ise omo ba iwe dola fi pidan o a si itoju re laarin 30 minutes won fi pe awon baba 30 minutes ni pe laarin 30 minutes yen a fonu a si fun yin ni ogun teddy manu to je pe oni o pa won tan pe ni kokoro yi te si tu danu bakan na la fun yin lawon ogun te mo ko lole lati bi won le fi se itoju kokoro jeje yi ti won pe ni sangoworm lede leyibo bacteria ni mo fa sinu enu eda eniyan to ba wa pe lai ti ri itoju o mo lead si awon aisan kan ninu enu tan pe ni mouth disease ilana itoju to ba ti di mouth disease yi o tun yato fe ni tin ta tin ru abi tin mu mi tutu ti o gbadun ara re inu awon kan ta wa npe ni mouth disease yi lawon kan won yi bi mouth odor bi watery of the mouth bi ki enu ko sa mo fanto o mo fa to senu ti tonu mo wa run bi ki ete o mo be abi bi ki enu mo si egbo bi ki eriji ko mo wu abi ko mo so ti o mo wa ta ti o mo yo itutu wo to ba tin gbo mi ni agbara tolorun to ba ti di odo emi omo ba iwe dola ah isuru re yo di petele lori akokoro omo ba iwe dola baba 30 minutes opo eyin lodo ti wa ti eyin ba ti mi latara wi pe in to ni se pelu in ta npe ni gum of the teeth to ba ti ni aye ti eyin ba mi amo ti n to je itakun re ta npe ni root ti o ba ti kan abi ti o ba ti fo lagbara olohun eyin na o duro pada amo ti eyan ba pe lati se itoju yi ni asiko o le si akoba debi pe funra re yin le yin o mo bole ti kokoro ba ti je erigi ta npe ni jo to ba ti je yo fi aye le ni sale bi ti eyin fi se gbongbo yo si yo bole funra re ko to wa diri be e ma bo wede mi omo ba we dola baba oni pasa kokoro baba 30 minutes gbogbo omo de ti nkan wa nba wa nda laamu segede le npe ni o eni gbogbo ruko to ba le je to ba ti jo pe laarin soro idamu lori enu ni abi eyin abi erigi abi ahan e ma bo wa do mi omo ba we dola baba oni pasa kokoro baba 30 minutes ke si mo pe mi sori number ti mo n pe fun yi na 08057466077 08057466077 ki wa ni mo wa fa awon kini isi enu eda eniyan nibi ki a ma fi eyin si nkan to ba le to lagbara bi minerals abi bi koki ti a ba tin fe yin si lera won o le ko ba eyin ati nkan miran be be lo ki eniyan ma fi eyin je nkan to le bi egungun to le abi ki eyan ma je nkan to ni egun to be le gun yen leyin bi eja ti o ba moju to aye o le gba laye ti nkan o ma store sibe tawon kankan o ma wonu be to ba wa tin dijoke dijoke ta yo di nkan tin form kokoro ta nwi papa julo lawon igba miran eyan le ma je nkan ko fi eyin pa okuta logigi o le ko ba eyin iwo to ba ti wa ri apere awon kan won yi mo jina se mi baba oni pasa kokoro baba 30 minutes ti eyan ba fi eyin je nkan to le abi fi si nkan to le o le create o abi ki eyin e ko san ti nkan ma wa store sibe yo wa di nkan ti o fi wa gba le ti nti an pe ni kokoro yo fi wa gba le lenu eni na iyen ti nkan ti eyan ba je ba ti ro pa mo sibe ti o ri bi jade eyin kikan e kan se mi baba oni pasa kokoro kokoro ta n soro nipa re yi o je nkan to buru o dabi terrorist of the teeth ni tori pe o ready lati yo gbogbo nkan ti nje eyin ede eniyan lati mo si nkan kan nbe mo be na la wana si wa ti wa si awon ogun kale ni ti gba lode lati ma fi koju awon igbenija yi awana mura pa akokoro yi kale gege bi ko je nkan ti etete gbogun ati wa mura re kale togun togun togun togun inu awon ogun ti a wa fi seran lo fa awon eyan to je ni ilese ti wa ohun na ni ogun ti egbo ti awon eyan pe ni pasan akokoro atun lati tun si ogun kan ta npe ni anti toothache to ye pe o ma gbiyanju fun awon ede eniyan nipa pe gbogbo tin je yin yo si di ohun gbagbe lagbara olohun emi baba ewe dola a wa ni gere alimi roundabout te ba ti debe e bere russia omuto ibe la fi se joko e si ma ri wa lati aaro ni ago mesan si ago marun abo irole àmọ́ ní ọjọ́ Sunday tí ń jẹ́ ọjọ́ ìsinmi láàrin aago mẹ́wàá sí aago mẹ́rin ọ̀sán lẹ́lẹ́rí wa. Bákan náà ni iléeṣẹ́ wa a ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé lóríṣiríṣi. Ní tó ní ṣe pẹ̀lú Complete Tooth Equipment and Tools ó ti wà ní iléeṣẹ́ àwa ọmọọba ewé dọ́là. Ultrasonic Scaler Machine ó ti wà ńlẹ̀ láti fi ṣètọ́jú ẹnu fẹ̀yìn ọmọ ìyá wa lówó pọ́kú. Check Retractors ó ti wà ńlẹ̀ náà fẹ̀yìn ọmọ ìyá wa Telefista fi ṣe ìtọ́jú eyín fún yín lówó pọ́kú. Check Retractor yìí òun náà làwọn míì ń pè ní Lips Retractors bẹ́ẹ̀ làwọn mìíràn sì ń pè ní Mouth Retractor ní iléeṣẹ́ bàbá onípàsán kòkòrò ọmọọba ewé dọ́là. Bákan náà Dental Lead Teeth Whitening Lamp Machine ó ti wà ńlẹ̀ náà ní agbára tọlọ́run lówó pọ́kú láfi ṣèwòsàn fún yín. Eyín tẹ́ ń rí yìí ó ní ẹ̀ka tó pọ̀ gan tó ní ẹ̀ka ní oríṣiríṣi. Bí eyín ṣe jẹ́ ọ̀kan ẹ̀ka tí bẹ́ẹ̀ tó ṣe pàtàkì jù tó ìjà sí pé tí nǹkan bá yẹn le ṣe ìdààmú ni máa kó bá ara àfi kéèyàn tètè mójútó. Eyín ó ní gbòǹgbò ó ní egun nínú bẹ́ẹ̀ náà ló sì ní àwọn ṣan kéékèèké tí wọ́n pè ní versus tó máa gbẹ́jẹ̀ rìn tí nǹkan bá ti ṣe a máa ṣàkóbá fún ẹ̀dá ènìyàn. Bẹ́ẹ̀ náà sì ni eyín ó ní adé tá ń pè ní crown òun lẹ̀dẹ́ ènìyàn tẹ́ ń rí yẹn tó bẹ́ẹ̀ fi lè fọ́n tí nǹkan bá wá ń kan bí egun tó wà nísàlẹ̀ abẹ́ rẹ̀ yóò máa mú ìnira wá kàn sí èmi bàbá onípàsán kòkòrò. Bákan náà eyín tẹ́ rí yẹn ó ní gọ́ọ̀mù tiẹ̀ tó lẹ ìrìgì papọ̀ mọ eyín tó bá ti ní ìṣòro a máa mú eyín mì kàn sí èmi bàbá onípàsán kòkòrò. Bákan náà ó ní tí à ń pè ní root ìtàkùn rẹ̀ tó fi gbé amú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti ní ìṣòro kíní kejì ó lè máa fi fífọ́ ara ríro ara títa kàn sí èmi bàbá onípàsán kòkòrò. Ní gírí alimiran dabat ọmọ abẹ owó dọlà bàbá 30 minutes. Eyín tẹ́ ẹ sì rí yìí tí ìdààmú bá ń bá èyí tá ń pè ní upper teeth ó ní ìtọ́jú tá a sì fún èyí tá ń pè ní lower teeth ìtọ́jú ẹ wà lọ́tọ̀. Bákan náà front teeth ó ní ìtọ́jú tá a fi ṣètọ́jú ẹ yàtọ̀ sáwọn èyí tó wà nínú tí ẹ̀dá ò lè fojú rí fúnra ara rẹ̀ àfi tá a bá fẹ́ bá ṣètọ́jú ẹ. Ọlọ́run ọba kò ní fi àìsàn tí ò gbógun fi ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan o. Ẹ kàn sí èmi ọmọbẹ owó dọ́là bàbá 30 minutes. Ní gèrè alimiran dabout ẹ bèrè ráṣà ọmọ tọ̀tẹ́ bá ti dé gèrè alimiran dabout ẹyẹ méje jásá ọmọ ẹbí owó dọ́là bàbá onípàsán kòkòrò. Nọ́mbà mi náà ní tún pè fún yín lẹ́ẹ̀kan yìí 08057466077. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08057466077 bàbá onípàsán kòkòrò ọmọ ẹbí owó dọ́là. Àìsàn tí ò gbógun ní sí ọkùnrin sì ran rẹ o àmì.
13: Lámì yọ iye ìta àti bọ́lá bẹ́rì èyí tí mo tún ń pè ní.
11: Ọmọọba ewé dọ́là bàbá onípàsán kòkòrò ń kì í yín o. Sẹ́ni tó bá mojú ògún ní pabìnírè gbogbo ẹ̀yìn jẹ́ ti ìdàgbà darúgbó jẹ́ ẹ̀rẹ́ yìí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọọba ewé dọ́là bàbá onípàsán kòkòrò bàbá 30 minutes lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn torí pé gbogbo eyín ti dẹ́ra ọ̀nà àbáyọ sí gbogbo òṣòro eyín ń bẹ lọ́dọ̀ ọmọọba ewé dọ́là bàbá onípàsán kòkòrò 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tẹ́ ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání má lọ yọ o. Gbogbo eyín tó ti dẹ́ra eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọọba ewé dọ́là bàbá onípàsán kòkòrò ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságó wọ̀. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín ó lè fa kẹ́nu ó máa rùn. Kò sí ọmọọba ewé dọ́là bàbá onípàsán kòkòrò 30 minutes lónìí kò bọ̀ nínú ìṣòro lórí 08057466077. Eyín tó ń mì tí ò tí ì yọ ẹ kàn sí bàbá onípàsán kòkòrò 30 minutes.
14: Lẹ́sùn lábala sọ síta.
15: Ẹ̀lú ẹ̀ka lẹ́ o, orúkọ mi ni ẹni tọ́lọ̀ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
14: Ṣé ẹni tó bá dákẹ́? Tara rẹ̀ bá a dákẹ́ ni.
16: Mo bá ya nǹkan tó sún mi, ikú ò ṣe é kú fún mi ni, pé pé ikú rọrùn fún mi ni, màá ti ní kí n gbé ka jẹ.
17: Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
14: Wọ́n dákẹ́. Wọ́n fi ronú para rẹ̀.
18: Ẹjọ́ kìíní ẹjọ́ wá ń débi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ìra ti ń wá.
14: Gbìyànjú kọ sọ ọ síta lórí ètò láwọlẹ́sùn lábala sọ ọ síta kọkàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣùká kọkàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
19: Wọ́n lẹ́rìí wọn péjọ ọ̀rọ̀ mi lọ fi ṣe ké.
14: Láwọlẹ́sùn pẹ̀lú abala sọ ọ síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
20: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
14: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú ati orin tin tuni lara nigba iponju teda wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
19: oro wa lo fin seke.
1: E kale atokun e ku eto Olorun a ma tin siwaju a nipa awon mejeji ti won ni soro eyan akoko e okunrin ti o ni ibalopo ni oju orun ati ti iya ti awon na se nkan osu ti o da ora awon mejeji mo fe da si akoko na okunrin yen ko mura daada ba je muslim ni ko to awon afa lo to ba je pe christian ni ko to awon woli gidi lo e se nkan to da o because n to sele si won yen nkan meji lo mama sele si won akoko na ma ma ri ifaseyin koni je ko loju kan koni je ro lore koni je ra laanu elekeji koni je ri yawo fe o koda tan ba ni girlfriend won ja because n to si won yen ki se nkan ki so oju lasan isoju lasan so won ma mura gan won ma mura gan so ton ba n gbo radio lale yi lati ale yi lo bayi ton ba ti fe sun kan ma ka Psalm 18 Psalm 35 ati Psalm 109 kan ma ka meteta yin sinu omi won fi won ton ba ti ka somi tan omi to ba se mu won bu mu nbe won fi won ibi ton ma n sun won de da yoku si omi we won won fi we kan ma se yen ni everyday lalale leyin yen kan wa lo sumo awon eni olohun kan sumo olohun gidi gan kan mura o nkan to nse won yen ki tete lo boro mo ti ni eni ti iru e se ri ki lo boro kan mura gan ni elekeji ya ti ti isun agenda la mu yi kawon na mura kan to awon eni olohun lo kan de tun lo so hospital kan lo sayewo eyin tan ba ti ko lo hospital kan to awon eni olohun lo loruko Jesu mo gbadura fun Olorun fun ni segun o
21: Hello baba fresh
9: Olorun ni damu owo owo je lojo Olorun ni ji ka ku gbe wa do bi ti o ye ki o gbe wa di se ri oro yi akoko na pe àwọn òbí this time tá a wà yìí wọ́n ò kẹ́ ọmọ mọ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé ẹtọ́ ọmọ yẹn náà nu ẹ̀bẹ̀ lọ́ọ̀rẹ̀ nǹkan tóun náà ṣe so ti ẹ̀bẹ̀ lọ́ọ̀rẹ̀ pé n tó ṣe ó máa ní reason kò sáà lè mọ́ kò lè sáré gbígbà ó máa òun náà máa ní reason gbà nkan báyìí ni mo ṣe o pé àwọn ọmọ tó wà láyé nísìnyí wọn ń hide nǹkan o tí wàhálà bá dé tán àwọn gan o kì í sọ ọgbọn ara ni wọn kò sí mọ àwọn òbí ni ẹtẹ lọrẹrin pé kó jẹwọ ohun tó ṣe ọlọrun ní dààmú wa tó bá jẹ ń pé tọ kò ṣe nǹkan kan náà ni ẹjẹ tí tó múra sí o ẹba kun fájú àná ni ọlọ́run ní dààmú wa.
15: Hello, ẹ kalẹ́ o. Orúkọ mi lẹni tọ́lọ́mọ láti ìlú tọ́lọ́run mọ̀. Mo fẹ́ gba àbọ̀dá tó sọ̀rọ̀ pẹ̀lú girlfriend wọn yẹn lámọ̀ràn ni. Mo gbọ́ nǹkan táwọn èèyàn sọ bá times ọ̀rọ̀ kì ń rí bẹ́ẹ̀ yẹn gbà mí. Tí love bá turn to hatred, wọ́n máa hard. Ó lè má ṣe pé bọ́yá ó lẹ́lòmí tó ń fẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi ni kì í dẹ̀ ṣe pé bọ́yá mo lẹ́yìn ẹlòmíì tí mo ń fẹ́ but kan move on pẹ̀lú life wọn. Ó lè má lẹ́lòmí tó ń fẹ́ kó kàn ṣe pé ó kàn ṣu náà ni but ìyẹn ò mean pé life ti end. Kan move on pẹ̀lú life wọn láṣẹ ẹlòmíì tá love wọn dáadáa.
22: 0913-655-6952 tabi 0913-655-6864 ẹ lórí ọ̀fẹ́ láti lè pé ẹgbà àwọn èèyàn nímọ̀ràn àwọn tí wọ́n ti gbìyànjú láti sọ síta gẹ́gẹ́ bí a ti sọ̀nà pé tọ́ bàbá ṣe ti láti ẹ̀ka polówó ọjà a tẹ̀síwájú ibi tá a bá dé yìí nígbàgbà ibi tá a bá dé yìí náà e ba wa gba won o e ba gba won kini kan se ona bayo lo nfe ibi ti won le gbe gba ni korita ton wa e ohun na lo nfe 0913-655-6864 tabi 0913-655-6952 hello to eja tun sare tesi waju ka gbe lapa bi le kan si hello
2: hello
22: yes ma
2: hello
22: ekale ma
2: yes sir oruko mi ni eni tolomo ati lu tolomo
22: e seun ma
2: mo fe so sita ni
22: e so sita ma
2: fe ki ọmọ Nigeria la mi loye single mother ni mi bo ọkùnrin ti mo sese pade laipe o ti ni iyawo kan tele iyawo re ti salaise first wife to bimọ fun o second wife to wa fe ni o bimọ fun to sa fi kuro ọmọ pẹ̀lú ẹ̀sẹ̀ pàdé mo wá ń jẹ́ kó yé mi pé ìyàwó tó fi òun lẹ̀rẹ̀ pé ó búra fóun lọ́jọ́ tó máa kúrò lọ́dọ̀ tóun pé ọkùnrin mi ò ní gorí òun máa láyé pé ọjọ́kíjọ́ tọkùnrin mi bá ti gùn orí ti tòun kọ́lọ́run mú òun sọ́dọ̀ ìyàn wá ń bà mí lẹ́rù pé pé mo sì sẹ́fù pẹ̀lú ẹ̀sà ẹ̀rù ń bà mí wá fẹ́ kọmọ nàìjíríà láàmì lọ́yẹ̀ pé obìnrin tó ti kúrò lọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ ń búra pé ọkùnrin mi ò ní gorí òun mọ́ ṣé tó ń bá wá fẹ́ rọ ọkùnrin bẹ́ẹ̀ ṣé mo sẹ́fù ni mo fẹ́ kọmọ nàìjíríà láàmì lọ́yẹ̀ kan dákú.
22: Ẹ̀jẹ̀ ń sáyé bí ní ìbéèrè ta ni ó ń sọ pé òun ò ní fẹ́ kọkùnrin mi ògùnrin òun mọ́.
2: Ìyàwó tí ẹni yìí fẹ́ ti kejì tí kò bímọ fún.
22: Tí kò bímọ fún.
2: Ìyàwó kejì tó wá fẹ́ lẹ́yìn ìgbà tí ìyàwó ìsàláìsì ìyẹn ò bímọ fún. Ìyẹn ló wá búra nígbà tó máa kó lọ́dọ̀ ẹ̀ pé ọkùnrin mi ò ní gòrí òun mọ́ láyé.
22: Ó sì wà ń dẹ́rù báyìí. Pé ṣé kò ní léwu fún yín báyìí?
2: Ìwọ́n bá ní pé tẹ́mi bá ṣẹ̀ ṣe ṣe mo ṣéfù ṣe kò ní léwu. Ó mú màá yàn yẹn padà láti wá máa tẹ́tẹ̀ yìí.
22: Ẹ sì rí sọ.
2: Ẹ
22: wá láyìn lọ́yẹ̀. Ẹ máa kó ń bí rédíò yín. Ẹ máa kó ń bí rédíò yín. Ẹ ti gbọ́ ohun tí arábìnrin sọ. Ìka lè sọ pé orí ara wọn ló wá ń jà fún báyìí pẹ̀lú ohun àbí ohun àbí àdéhùn tí a lè sọ pé ìyàwó kejì tí arákùnrin tó ń bá pàdé yìí tó sì jẹ́ pé ìyàwó kejì tó fẹ́ má gbàgbé pé àkọ́kọ́ tán náà fẹ́ wọn ni wọ́n ti ṣàláìsí arákùnrin sì ṣe kíni ó sì fẹ́ lè kejì ẹni kejì náà kò tí ì sí ọmọ arábìnrin náà sọ bíi májẹ̀mú bíi ẹ̀hẹ́ẹ̀dán lọ bára wọn sọ pé òun ò nígbà kọkùnrin míì kò ṣe kíni kò gorí òun mọ́ arábìnrin tán sì sọ síta yìí wọ́n ní single mother ńlá wọn àwọn náà ṣe ṣetán láti fẹ́ ṣe kíni fẹ́ rìnrìn àjò ìfẹ́ láti dàbí ọkọ̀ àtayà pẹ̀lú arákùnrin ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ní ìyàwó kejì arákùnrin tí ò rọ́mọ bí tán sọ yìí wọ́n náà ọ̀rọ̀ tán sọ yìí ó ń dẹ́rù bá wọn o wípé ṣé kò ní dọwọ́ ewu mú báyìí ṣé kò ní dọwọ́ ewu mú tó ẹ̀ka lẹ́yìn. Hello.
3: Hello.
22: Yes, ma.
3: Hello.

0: mo fi we ko ba se muslimi ni ko mo gbadura si o ti sele somo ore mi kan be na ko wa tun to awon onisegun bile lo wa fun ni to ma lo to ma lo tori to mo yen ti lo kodo ti bi mo bayi ni se Ọlọrun ba gbe kuro nbe o
1: se o mama mi koni baje eyan kan na si so sita ni pe e farakunrin na to je pe won sun ton si na si osepo loju orun pe ton ba ti ka Psalm 18 Psalm 35 woni kon ka so mi logojoru kon ka lala le ton ba fi sun kon si se kini ka won na kon ma jina si awon eyan ta le pe ni to awon eyan lohun o fun adua lore kore ati nigba kugba hello
0: Fresh Baba.
1: Ah, ma gbalagba.
0: Ya mo de FM ko ni baje lagbara Olorun.
1: Ami o.
0: Awa ta wa nda se to pata obe la gbo ni e. Ola la so ke. Ya jukura lore, ati la ko sere ati gbo gbara yo ko pata to mi se ni yara mo la sale ko ke ni ba wa ni so ro yi. A ni se to da si o.
1: E se o ya da mo la mi o.
0: Aba na o ni je se to se lagbara Olorun. Abo Olorun mo wa ko ni.
1: Yes, ma.
0: Eite mi fe da sin taro be ara ti re to so si sala. Ani ara ko re ta won fe fe won ni singu mo re ala won. Ara ti re ta ara ko re ta won fe fe wa ta o re kan ti ku. O tu wa ta yawo mi. Yawo ye o sabi amo fun o ni ko ti lo. Amo gba ti o ko to lo o so pe okunrin mi o ni gori ohun mo laye. O wa je iberu fun wa dije ko.
1: Beru fun o.
0: Ebi ko so fun okunrin pe okunrin won ogboro gori obirin ni mo laye. Olo le okunrin mi o ni gori o mo laye. Ti o ba je kokunrin mi gori re mo laye ni o pada wa bo bi ogbo ogbokunrin ni ni o ti ba yawo nle. Bo ba le faramo awon ejojo mo ko mo lugbo. Ti o wa nu nle. O ti beru de eyun le pe ko ku fun be lo akagura. Bo ba ni fresh lati sokunrin ye o. Aburu kan ko ni se. Kọkun obinrin ni ọba adọ́nà àbáyọ tí ó sì gbọ́kàn ní kò lè padà wá pàmò tí ṣégun pé ọkùnrin ní òní ju orí òun. Àmọ́ kò ní kí ọkùnrin yẹn mọ́ dọ́rọ̀ obìnrin ní ìmọ̀ o.
1: Ṣé
0: wọn ò sọ yẹ kún?
1: Wọn ò sọ yẹn, wọn ò sọ.
0: Ṣé wọn ò bàjẹ́? Àyè sí ètò ìṣúra gbára
1: ọlọ́run.
0: Àmì ọlọ́run bá wà.
1: Àmì màmá, ẹ ṣeun kò ní bàjẹ́. Tabi 0913-655-6864 ni nomba te pe si ati ri pe o ti wa kun o lale yo lokan kan le jeji be ba igbagbe arabirin ta won na pe ni aipe yi ta won na so sita e ti gba ohun to so kilo na abayo farabirin to ran ni eru n ba won lowo ta won wa yi o
0: Fresh Baba.
1: Yes, ma.
0: Ìrọ̀rùn fún gbogbo alágbára Ọlọ́run.
1: Ma.
0: Ìrọ̀rùn fún Diamond.
1: Ẹ ṣeun, màmá.
0: Olólùfẹ́ sọ síta ànífìgbà ànífìsọ.
1: Mi ò.
0: Fresh Baba.
1: Ma wo. Ẹ
0: máa fresh ni ẹ̀ ní ìdààmú o.
1: Mi ò.
0: Ayé òní ti bí o mọ́ ẹ máa jèrè ọmọ yín lágbára Ọlọ́run. Mo fẹ́ ya àdàmọ́ lánà. Gbogbo olólùfẹ́ sọ síta ànímọ̀ nira o. Àní ṣètò dá sí ṣáhàlá o. Ọlọ́run àgbàdua alágbàjálẹ̀ ìṣàlá. Alérí ọmọ lérí ẹbí àwọn òníṣà ọ̀hún sí ní ṣọkọ ní. Ọlọ́run tó lò ní ọlọ́run tó ní gbogbo ọjọ́ láti ní wọ́n dùn lọ́wọ́ àní ìbà ní jẹ́rìí ọ̀kankan náà. Ṣé ẹ rí ìyá tó kọ́ sọ́gbà ìmùfẹ́ single mother ni ọ́? Ọ fẹ́ single father. Ẹni tó sì mọ yẹn ti kú. Ó tún wá fẹ́ lò mí. Onítọ̀ wá nínú. Nígbà tí màá sọ pé kò gbọdọ̀ gorí obìnrin kankan continue life rẹ̀. O kàn fún fàdúrà. Tó bá jẹ́ tó bá ti bọ́ ọmọ lọ́yẹ̀ kò sí nọ́ọ̀sì tìtù. Jẹ́ni ìdèrè ìṣù wà láàrin wa àtọ̀pẹ́ pẹ̀tọ̀. Ṣé tó bá yí gẹ̀ pé tí ó jẹ́ nìkan tó wà ní mí lára? Ọkọ ní wà fún rìpáì pé kò sínira kankan fún ọ. Tí ó wà sínira sí àkún fàdúrà kò dẹ̀ sọ́wọ́ lọ́yẹ̀ pé láìpọ́ náà lélẹ́ yìí. Láàkàn ọlọ́kùnrin kan láìpọ́ lónìí. Ọlọ́run sì kan ibi ọba fọlẹ́ sí ọba bẹ́ẹ̀ mọ́ dààmú ara ẹ̀ rárá o. Ṣó sí é. Wọ́n dààmú ìyá tó wá ní ọmọ ń ṣe píríọ̀dù pé kò dá yìí. Wọ́n lọ sítù. Wọ́n máa lọ sítù. Báyì pé kò wá sí ìsìnkán kọ́kọ́ tẹ ní ọmọ yẹn dáadáa. Ṣé bóyá ó lọ sí abọ́ṣàn kan tó yẹ pé wọ́n àfẹ́ sí wound ẹ̀ tí ẹ̀ ń gbọ́rọ̀ mi. Bọ́sà mú wá sí wọn lágbára wọ́n dẹ̀ dínú ju àbá tó sọ̀rọ̀ lónìí yóò sọ tán. Wọ́n dinú o, wọ́n dinú gan-an, ọ̀sán tẹ̀ẹ́nú. Wọ́n bá rí pé kò sí kan tán bá lọ sí ìjọba ìkan lọlé alágbò. Tí wàá tẹ́jú kan tẹ̀ẹ́nú dáadáa sàmọ́ something like it. Yes. Mr. Fresh.

0: ओके 0913-655-6952 तब 0913-655-6864
1: Hello
0: Ekale sa
1: Hello Emi wa ni ke di la ti baba
0: ni Jo baba mi
1: Ya ai ku to
0: Lo se o
1: lo ni jo ni
0: la gbaro lo
1: Ala bi ti e sami ti o so si ta wi pe e oko ya oko to nfe fe to so wi pe awo o to nfe tele so pe pura pe le oko mi ni ku yo Bo emi o nti bi ni le ni pe obìnrin ọkọ láti ilé bá ti rìn yẹn sọ bẹẹ àti pé ọkọ tó ṣòfò jáde kí ni wọn bá débẹ kí ni wọn fà débẹ kó tó ṣòro nǹkan bá ń jáde fún ọkọ kó tó mọ omi lójú ìyàwó ẹ sọ pé kò sí wọn bẹẹ o kó tó ẹ̀rà kó náà kọ jáde kó tó àwọn àgbàlagbà lọ kí wọn bá ti sọ pé ní bọ́ọ̀tì inú kọ má jòkó bọ́ọ̀tì inú kọ má wà aṣọ olùsọ̀nà kan sí o ìdá kó fàṣẹ yín látàrí torí bọ́ọ̀tì yẹn gbogbo wọn yọ padà jáde o Hello. Abala náà ni abala tí a lè pè ní abala sọ́ọ́ síta. Abala sọ́ọ́ síta. Bàbá ti lérí ọ̀fẹ́ àti lè sọ́ọ́ síta. Ẹ̀rí náà rí pé àwọn èèyàn, ogunlọ́gọ̀ àwọn èèyàn ti ń gbọ́ ètò yìí, lọ́lọ́run sọ di áńgẹ́lì tí wọ́n sì máa bá wa dá sí i. Láti ọ̀dọ̀ ẹni tí wọ́n jẹ́ wọn single mother tí wọ́n sọ pé tọ́. Inú rìn àjò pé àwọn fẹ́ tún lọ́kọ lórí gẹ́gẹ́ bí adé orí lọ́n ti rìnrìn àjò tán pàdé arákùnrin kan tó jẹ́ pé àwọn náà ti ṣe kíni wọ́n ti mari o wọ́n ti fẹ́yàwó kan o ti ṣaláìsí ẹlẹ́ẹ̀kejì wọ́n ti fẹ́yàn náà ìgbà tó sì fẹ́ra wọn náà ọlọ́run ò ṣe àǹfààní fún wọn láti lè ṣe kíni kó jẹ́ kan rọmọ gbéjó arábìnrin náà sì lọ ṣùgbọ́n nígbà tí arábìnrin wa sọ̀rọ̀ lórí ìbéèrè tá a fẹ́ bí àwọn èèyàn náà ni pé tọ bí ò sí ayánlé ọkùnrin bẹ́ẹ̀ mọ́ kán wọlé kán ṣe ohun tó yẹ kán ṣe àbí tán bá ti ṣẹ̀tọ́ ohun tó yẹ kán ṣe lórí wọn gẹ́gẹ́ bí àyà láti gbé sí wọlé kò sí wàhálà mọ́ ṣùgbọ́n arábìnrin wa sọ wípé tọ àwọn máa gbọ́ pé wọ́n ní ọkọ ìyàwó arábìnrin ìyàwó arákùnrin tí wọn ò sí nílé mọ́ yìí wọ́n ti ṣe májẹ̀mú kan pé àwọn ò ní jẹ́ kí ọkùnrin kankan gorin àwọn láyé báwọn ò ní gbà ọ̀rọ̀ yìí ni arábìnrin wa gbọ́ tó wọ́n sọ pé tọ́ ṣé kò dọ́wọ́ ewu nú báyìí nígbà tí ìyàwó arákùnrin bá sọ owó ọ̀rọ̀ yìí ṣé àwọn lè fẹ́rú èèyàn bẹ́ẹ̀ ìyẹn lápá kan ẹ má sì gbàgbé arábìnrin kan náà tán bẹ gbọ́n wọn kan sọ ìbíkẹ́yìn ẹ̀gbọ́n wọn tán bá sọ yìí wọ́n ti pé lógún ọdún ṣùgbọ́n wọ́n ń ṣe menstruation nǹkan oṣù gẹ́gẹ́ bá arákùnrin kan ti sọ láìpẹ́ láì jìnà wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ wọ́n lè pe ní nǹkan oṣù mo ti dààrùn sírú ayé ẹni bẹ́ẹ̀ torí pé wọ́n ní bọ́ bá ń jáde wọ́n a máa tẹ oríṣiríṣi aṣọ sínú àwọ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ lè wọ àwọ̀tẹ́lẹ̀ gan tó jẹ́ pé yóò kí dáadáa pẹ̀lú aṣọ tí wọ́n ń rọ̀ sínú ẹ̀ torí ẹ̀jẹ̀ yìí náà ni wọ́n ṣàfẹ́ jáde wọ́n sì ti ń gbẹ wọ́n ti ń rù àtàrákùnrin kan táwọn náà bọ̀rẹ̀ wọn kan sọ ni pé tọ́ eléyìí bó bá ti sùn a máa lálà lójoorun pé ń bóbìnrin lájọṣepọ̀ bó bá sì ti ń bóbìnrin lájọṣepọ̀ bí ó bá lajú rẹ̀ tó tají sójú ayé kí ni ó ṣẹlẹ̀ ṣòkòtò rẹ̀ ó ti rìn yóò ti rìn pẹ̀lú nǹkan tí ń jáde lára ọmọkùnrin sára ọmọbìnrin nígbà tó bá ṣeré ìfẹ́ wọ́n sì ti ṣe àwọn nǹkan kan lọ́tún lọ́sì wọ́n ní tọ̀ pàbó náà gbogbo ẹ̀ já sí irú ìrìn àjò wo làwọn lè rìn báyìí láti lè jẹ́ kí irú ọ̀wọ́ nǹkan báyìí kó dàbolẹ̀ kó má sì jẹ́ ọmọláyé wọn 0913-655-6952 tàbí 0913-655-6864 Hello. Hello.
0: Ẹ kàlẹ́ mọ́.
2: Okay. Pẹlú bàbá kan tí wọ́n bèrè fúnra ọkọ òun ló sọ fún mi bẹ́ẹ̀ o.
1: Fúnra ọkọ ló sọ fún yín bẹ́ẹ̀ nígbà tẹ sọ̀rọ̀ níbẹ̀.
2: Mo ní ìyàwó tí ẹ sọ pé wọ́n ti lọ pé tí wọ́n sì ń rira tí wọ́n ń sọ̀rọ̀ láti lè jẹ́ kí n bóyá mo sì sèfà àbí bákan wá ní. Àwọn máa ń sọ̀rọ̀ lórí fóònù pé ṣùgbọ́n kò dé sí ọ̀dọ̀ ohun tó bá wálé o báwọn jọ gbé pọ̀. Pé ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni pé kò láǹfààní àti fẹ́ lómi òpótóró búra fóun lọ́jọ́ tó ń lọ ọkọ̀ gangan ló sọ fún mi ló jẹ́ kẹ́rù mọ́ báyìí ni pé ṣé kò ní padà wá torí kí n má parọ́ fún gbogbo ọmọ nàìjíríà nǹkan tó sọ mí di single mother náà nìyẹn dìde nǹkan tó ṣẹlẹ̀ sí mi níbi tí mo ti kọ́kọ́ lọ òun náà nìyẹn ìmú tó wọ́n jẹ́ kẹ́rù mọ́ bà mí ẹni tó lọ kí mi bá nílé òun náà ló padà wá lé mi kúrò níbi tí mo ti kúrò lo jẹ kí n kúkú sọ kúlẹ̀kúlẹ̀ fún ọmọ
1: ìyá ẹ ṣeun bẹẹ ti sọ kúlẹ̀kúlẹ̀ ẹ ṣe bẹẹ ti sọ kúlẹ̀kúlẹ̀
2: kí nǹkan tó sọ mí di single mother nìyẹn. Ọkọ gangan ló wá sọ mo wá ní ó túmọ̀ sí pé ẹ̀yin láǹfààní àti lọ mọ́ bá a sùn nígbà tóun ti sọ bọ́kùnrin mi ò ní kú yóò
1: mọ́ ẹ ṣeun irú àwọn ohun tá a máa ń fi máa ṣẹlẹ̀ lórí ètò iná nu ó túmọ̀ sí pé láti ìgbà tán ti sọ́tán ti fohùn wọn léde táyé sì ti ń dá sí i náà ti ń fọkàn bá a lọ pẹ̀lú àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bi wọ́n tán ń gbọ́ àǹfààní táwọn náà sì ní láti pè wọlé láti fèsì sí àwọn ìbéèrè tí àwọn èèyàn ń bi wọ́n àti láti lè yànnàná ẹ̀ díẹ̀ síwájú àti síwájú sí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ in ti ń dẹ́rù bá wọn wípé tọ ṣá wọn lè fẹ̀rù arákùnrin báyìí. Hello.
3: Ẹ̀rọ ẹ kaalẹ̀ o.
1: Ẹ kaalẹ̀ sá.
3: Láti lọ́run.
1: Ẹ kaabọ̀ sá.
3: Obìnrin tó ní ìyàwó òun búra fún òun mo fẹ́ dá sí.
1: Ẹ ṣe.
3: Ó sì ní tí wọ́n jọ sọ tí wọ́n fi jọ sọ tí ìyàwó fi búra fún. Dáàrú kóun náà ní búra fún ìyàwó rẹ̀ ìkankan wọn ó sábàdí bẹ́ẹ̀. Ọyẹ kí n rúwò dáadáa pé àwọn jọ wà wọn jọ ń búra fúnra wọn obìnrin òun kó ní orí owó kọjáde sí i.
1: Ọlọ́run ọba o Ọlọ́run fáwọn èèyàn lọ́gbọ́n o Ọlọ́run fáwọn èèyàn lọ́gbọ́n o Ọlọ́run fáwọn èèyàn lọ́gbọ́n àwọn èèyàn sì ti máa ń rìn nǹkan síwájú ẹ̀yin náà gbọ́rú báyìí nígbà tí arábìnrin arákùnrin tó ní pé tọ̀ arábìnrin ṣe àwọn ìbúra kankan láyé òun ní jẹ́ kọkùnrin kankan gorí òun ṣàràgùnrin náà lọ́nà kan àbọ̀ náà kejì òun náà ò ní ṣe bí ìbúra kan náà fún arábìnrin bó tilẹ̀ jẹ́ pé òun ló fẹ̀nu rẹ̀ sọ ẹ wá rí pé ó mọwọ ewu dání fárabìnrin ẹ rí pé ó mọwọ ewu dání fárabìnrin àbí kí lẹ rí sí lọdọ ọtí ń bẹ báwo lè ti rí sí lọdọ ọtí ń bẹ. Hello.
4: Hello, ẹ kaalẹ.
1: Bàbá mi ẹ kaalẹ sá. Yes, bàbá.
4: Ẹ bàrọ.
1: Yes, sá.
4: Ṣé ìtọ́jú láyọ̀ náà?
1: Àmì o.
4: Ṣé ìtọ́jú láyọ̀ náà?
1: Àmì.
4: Bàṣírò látòṣe lè tọ́jú ọ̀kẹ́ náà orí àkọ́bí.
1: Bàbá ẹ kú ìrìn àjò ọjọ́ sí ẹ káàbọ̀ sá.
4: Mo kí mọ́mí ìsúkúra àti kí àwọn kìíní láti lè bá wà àwọn dàmọ́lá àti kí kọ́lá lásòkè ẹ fara sí lásòkò ìrìn náà àti gbohun kọ́kọ́ rádúrà láti iléṣà ọ̀ kí n sì ní. Ẹ rí ẹ sẹ́mi ọkọ̀ dá sí ohun máa ń yọ ọ́bọ ọkùnrin tó ṣọ́ọ́ṣì ta ní bóbìnrin sí ni. O ní tó máa ti gbé ọdẹ́lẹ̀ kejì mo láti request ọ̀dá ìná pé tọ́nà àjọ òbí kan ọdẹ́lẹ̀ kejì pé tó ń de tó ń ṣẹlẹ̀ ọ̀nà ẹ̀rẹ̀ ọmọ àyẹ̀ gangan ní ìdí àdúrà fún ara wọn gan wàlá gangan ní ìdí àdúrà fún ara wọn kánà òkú àdúrà kábọ́ ya muslim ní àbí kíjẹ kánà lọ́wọ́ rẹ kánà ògbà àdúrà gidi gan kọ́lọ̀ tọ̀ wọn sọ́nà ó wá jẹ́ pé gbogbo ibi ní ìgbà ìsọkò ìjọba báyìí ó ní ẹ̀ka tí ìyẹn sọ̀rọ̀ ìlàjì tó yẹn bá múlẹ̀. o ya be dabi mule mo fe wo kan o kan ya ni wo wa ni kan ke do bin gan ta jari so ra won ni keji ero ko ni se ni so pe nda ka dara awa pe ko so pe o ji won to ju to gba wo ya ti pe ya wo le tele ni o ti lo ni abi mo ti pe ya wo le mo pe to ni won ke no ni keji ni pe o lo ni ka ti won ro ya bo ya ro e ma je wa ti ni ya wo le e je ma ti na won obirin ta la won na ro to kan ni to so ma wa be ti won bi ti no ro so ti o je ti won le yo le ba je le be ti o fodo ti a ti ni ya wo le ba ko le mo le denu ko be je wa ti ro be ta e ma so mo du ba won bi ta ko ta e je be je mo ra gan ti o ba so ra gan ta ba yo be le so ko yo be le mo da ka ja ni bu ta ni se
1: e
4: ma le ro be ti ja to ko ju a lo o be ni da ji ni da ka ja won ni kan yo da ma ele bi e to so le kan ko me gbe bo di a ti ko so wa ra ti
1: Ashun Baba. Ashun Goni sa. Ashun Goni sa. Kuni baje sa.
5: No not. Nkade. Mi ti mo da se o yin kan. Sheri mo fe da se ti mada la koko to ni. Awon de to mo fun 5 years. Mi kan. Yeah, you first in order to crazy things are you feel for it. I'm a data by Obimi. Cherry, I'm not being she, listen, follow and shall. Because you know, every army is in a name, we look for no coin, then on zip for no game. I like back when I'm born up, and then on zip for no game. Follow and shall, and I'm a ka ba wo pe kini nkan kan abi meji obin lo mo question kan ju so ti ele ke ni pe to bin ba ti ri en to loju okun yen lo o ma mu pele lo mi e ti ama era kun mi to kan to onu to ri tenu kan to ri te o ma yi o ma mu wa spider ni ko da buwe ko koja re no bin pompa ti alone ni da ko easy now no amo to o sa ko si akin lo ti alone ni da mo
1: aseun baba ko ni baje bi seju bi meta to ku ta ma ko kangara wa lori eto la sale ṣùgbọ́n mi rí i pé gbogbo àwọn tó ti gbìyànjú láti lè sọ síta yìí láti ọ̀dọ̀ arákùnrin tí wọ́n sọ pé tọ́ àwọn ní arábìnrin aláfẹ̀sọ́nà tó jọ ń rìn fún bí ọdún bíi márùn-ún tó sì tètè sọ fún wọn lọ́jọ́ kan lọ́sọ̀kan òrùkan pé tọ́ òun ò ṣe mọ́ o jẹ́ àpíngàrí wa sọ́tọ̀ọ̀tọ̀ arákùnrin sì ní láti gbà tí arábìnrin ti sọrú ọ̀rọ̀ ẹ̀ fáwọn ọkàn wọn ò máa ṣe pọ̀ mọ́ tó túmọ̀ sí pé ọkàn wọn kàn ń fà sí obìnrin ní gbogbo ìgbà ni tán sì mọ nǹkan táwọn ò ṣe ẹ ti gbóhun táwọn èèyàn bá yín sọ àwọn kan ní kẹ rọra tẹ̀síwájú jẹ́ kẹgbajúmọ̀ṣẹ́ yín àwọn kan ní a máa ṣẹlẹ̀ dáadáa a máa ṣẹlẹ̀ dáadáa bóyá ẹ ní sùúrù torí gbogbo rẹ̀ náà ń lọ dùndùndùn bẹ́ẹ̀ náà bó bá dáàrin kankan nínú sánmọ̀ funfun tó wà yìí dúdú díẹ̀ yóò fara hàn ṣùgbọ́n ẹ sì tẹ̀síwájú kẹ bí àwọn èèyàn tó bá jẹ́ pé ẹ fi ṣe ní ti gbòǹkẹ́lẹ́ àbí ta láṣìírí tẹ bá ṣì náwọn èèyàn tẹ lè bá wọn sọ fún ẹ bá wọn sọ fún ṣùgbọ́n tó bá sì dàbí pé arábìnrin fà kíkọrí ojú ọ̀run tẹ yẹ fò láì fara kanra arákùnrin tó sì sọ pé àwọn náà wọn bọ̀rẹ̀ wọn sọ pé a máa sùn tó bá ti sùn àmọ́ lálàá gbogbo rẹ̀ bẹ́ẹ̀ gbàǹda nǹkan sára gbogbo ẹ̀ pátá náà lẹ ti gbọ́ àwọn èèyàn ti ní kẹ gbàdúrà wọn ni kẹ súnmọ́ àwọn tó mójú ẹ̀ dáadáa tẹ bá ti súnmọ́ wọn ọlọ́run ṣe kínní yóò ṣàmì sọ̀rọ̀ yìí lápá bíi náà láti máa sọ pé à ń lọ láṣálẹ̀ yìí bó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run kí la ṣe lágbára ọlọ́run ni mo pé o a tún wá sórí ètò bí n bá ti ń wá lágbára ọlọ́run báyìí ní sì máa bá ẹ̀yin náà ní agbára ọlọ́run lórí ètò láwọlẹ́sùn orúkọ tèmi òun náà ni precious àfọlábí fresh Ba Bao.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

ẹsẹ̀ ń bàbá wa general colin ti àyìnlá tọ́ mo rò pé a gbọ́ owó tí bàbá general colin ti àyìnlá sọ a sì gbọ́ bọ́sẹ̀ pé bọ́ ti dárúkọ àwọn nílùú wọn a sì gbọ́ bọ́ ti sọ gbọ́ngọ́ sílù lẹ́ọ̀kọ̀ọ̀kan àtọ́níjàsí àtọ́níbàtà àtọ́lùmílẹ̀ gbogbo wọn pátápátá èyàn bẹ́ẹ̀ àmọ́ wọn fásitì kò yí sọ fún yín ẹ lọ gbọ́ aláìdé ń kí dr sigan ní báyìí sáà aláìní ẹ lọgbọ ni ní pẹ lálẹ tó dọrọ àwọn bàbá yìí méjì kan ó ní tí mo fi yà síbẹ ọrọ tó lọ ọrọ tí mo ní mo dá sí tá a fà ó kọjá bẹẹ máa pé kò sí tó lè láwọn tí mo bá dá sọrọ náà kò sí tó lè mú ọrọ yìí tó lè mú dùn àbí tí ó lè jẹ kó tètè yí wọn bí kí àwọn ẹrí jẹ mi nso kó mọ wà àwọn ẹrí jẹ mi nso yìí náà sì ni ṣùgbọn tẹ bá wà lọ gbọ dr sigan ní barrister aláìní kín kẹ gbọ bí bí bá jẹrán pẹlintanla bí wọn ṣe dárúkọ gbogbo àwọn nílùú yìí kẹ gbọ bí dr sikora ní barisa náà bọ ṣe dákọ àwọn nílùú wọn ìyẹn ni kẹ wá gbọ bí dr bí wọn sọ pé bàmí yìí ṣe àlà kẹ wá gbọ ohun tí dr sikora ní barisa náà lù tó jọ bí bàbá jẹrán pẹlintanla náà ṣe lò ṣùgbọn ìjà ló dé lórí dòwe aláìdé ń kíyùn ó ti jáde fífì síwájú kílẹ̀ tó jáde ìyẹn ni ṣẹwárí èyí tí bàbá jẹrán pẹlintanla tó fi bú dr sikora ní barisa yìí wọn ti ṣe álbọ́ọ̀mù náà sẹ́yìn wọn ti lọ bí ọdún mẹ́fà sí méje kílẹ̀ tó wáyé ṣùgbọ́n kílẹ̀ wáyé ni pé nígbà tíjà dojú ẹ̀ tí wọ́n ń bú dr sikora ní barisa pé tẹ́ ò bá rọ nìkan mọ́ ọ lọ sí mi kákọ ni òbí pẹ̀lú ọlátúnjì pẹ̀lú gbogbo ẹ̀ kódà kí ló fa kákọ ni òbí pẹ̀lú ọlátúnjì kí ni dr sikora ní barisa kí ni wọ́n rò dé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu dr sikora ní barisa gan-an fúnra wọn ìdí tán fi lo gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ tì nìyí.

Bí ọ̀rọ̀ náà ṣe rí ni ni ẹgbọ́n yẹn. Ọ̀dà ọlọ́wọ́ tì ní mi. Ibi tá a ti dúró níjẹ̀ ẹjọ́ jẹ́ ká gbọ́ álbọ̀mù orin tí King Dr. Wasu Ayinde Masha jẹ́ ká gbọ́ orin tí wọ́n kọ́ tó di pé a sí ojú òpó lẹ̀ ká wá kọ́ntínú lọ́sẹ̀ tí ń bọ̀.

Bífẹ́ bá pẹ́ títí nífẹ́ ń dọ̀rẹ́ ẹbẹ́ ni bọ̀rẹ́ bá dùndùndùn lọ̀rẹ́ ń dẹbí o. Láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ dúró déédéé dúró digbí pẹ̀lú wa ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Mọ bí a ti ṣe mú ìgbádùn yín lọ́kúnkúndùn tó. Bẹ̀rẹ̀ láti aago méjìlá alẹ́ lójoojúmọ́ títí dilẹ̀ mọ kẹlẹlẹ. Lẹ́ mọ gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn orin tó dọ̀ṣọ̀ dáadáa. Tí rẹ̀ ní tẹ lọ́wọ́ alẹ́ múru ayọ̀kunni. Àmọ́ rírì yín lọ́pọ̀lọpọ̀ fún àdúró tí yín tó ń ti ìfẹ́ tẹ ẹ ní sí wa níkànnì yìí. Ẹ ṣé o, àjọṣe wo ní bàjẹ́ láéláé fáàbàdà. Diamond 88.7 FM Ìlọrin, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jọ̀ọ́.